0: ètò wa fún ti èmi ẹni ti aláìlúwà ọba rílúwánùlá àrẹmú akíolú the first tí wọn ṣe onígbọwọ rẹ tábẹlà ọba àlá èkó ń dára ó dùn lákòókò tiwọn ọlọrun jẹ kí ó bàjẹ náà ọba àlá àtúbọ ọmọ bá wa kún wọn lọwọ gbogbo àwọn aláṣẹ àti olùdarí ilé iṣẹ rédíò yìí gbogbo iṣẹ ìṣe wọn ọ̀nà ọba òní jẹ kó dìbàjẹ ọkọ ọba àdọba òní ṣá wọn lẹsẹ bẹẹ náà ni àwọn ṣèkọ à ń bẹ lọwọ ọba tó túbọ mọ bá kún yín lọwọ yẹsẹ akọlọ ọkàìrà títí di ìgbà mẹrin tí a tún máa pàdé wa náà ni a ń dágbére pé sálàmù àláìkùn rahmatulahi wa barakatuh.
1: ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ òdodo àkànṣe ètò tá a gbé kalẹ̀ iléeṣẹ́ rédíò bond fm 92.9 láti máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọba àlá láti fọkàn wa mọ́ eléyìí tá ó máa gbọ́ láti inú alukur'an àti hadith anab muhammad ọ̀rọ̀ òdodo 30 minute program ni lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní gbogbo ọjọ́ sátidé lago márùn-ún òwúrọ̀ títí di aago márùn-ún ààbọ̀ òwúrọ̀ bákan náà lọ́jọ́ sunday aago mẹ́fà ààbọ̀ ìrọ̀lẹ́ títí di aago méje ìrọ̀lẹ́ insha allah ta ló ṣonígbọ̀wọ́ rẹ̀ bàbá wa ni aláyélúwà ọba rídíwánu láì akíọlù the first olówó èkó bàbá fuad kọlọ́wọ́n bá àlá pàdé sàn wọ́n ní ẹ̀sùn olóore kó sì jẹ́ kí ẹ̀mí gígùn àti àlàáfíà kó banijẹ́ tiwọn ẹ máa pàdé àwọn àfáà tí ó máa bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn islam ẹ̀kọ́ alukur'an àti sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam a sì dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ iléeṣẹ́ rédíò bond fm 92.9 àti gbogbo àwọn alákòóso tí wọ́n fi àyè sílẹ̀ fún àkọ́tun ètò náà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ Epe 0802-848-3735 0802-848-3735 ọ̀rọ̀ òdodo ẹ̀ máa tẹ̀tílẹ̀kùn máa sálà.

0: si adura ati awe ise iyanu kankan o le se o ti ya ni bi ti adura ti ngba ti gbogbo ogun ti se ni mono wa ti o de ngba itu sile ti onirobinu je nfo fayo sese e o gbogbo ti biti ni bi ipade adura ti ijo light of the living church ijo imole alaye se iwe mimo so wipe e ma gbadura laisimi ati laika re idiri yin to fi ye ki gbogbo en to ba fe bo ninu ofin won ajaga aye o je ka jo kura jo ko ni gbogbo ojo jimo friday ni dede ago meje owuro si mokanla ni sabo under bridge onichokuta on sagamu ogun state akuri olohun iyanu se iyanu lo sele ti joseph fi di apase ni ile ajeji nipase iyanu ni anaje olohun ni silo akoko to fun iyanu tire na labe ifami royan wo le ta gbe kale fun iran ta wa yi general ofasia prophet rotimi lesomi baba zion e pe baba woli sori 0706 717 0079 tabi 0806 231 3555 jesu nduro de o
1: ara mi olufe mo ma ki yin o oruko mi ni woli rotimi ile somi baba sioni mo gbadura fun gbogbo eda laye to lori ofe lati ma gbe ohun oluwa lenu mi bi oluwa ti nbe ti emi re nbe ni oruko jesu kristi te nasareti egbo gbogbo ogun ti a poruko re ni ibanuje ojo ale titi ma nba ni ririn ajo lo wura kutukutu to lo nfe ba edojo ale emi mi mo pe yin ni ya loni je ki oro yen ko yi e tori mo fe ko mo to fe sami le lori ogun ojo ale to je pe ibere laaro lo ti ma nba yorin ko soro mo wa ti ri pe lati bere ni wa ti ma ri pa kini yi ko ye ko ri bayi ogun yi ko ye ko ma ja mi sugbon to ba tete karama ti masiki ogun yen lo ma lo to ba karama siki e o lo ma nbe lomi idale e be ni I'm telling you nti opolopo la koja loni ati kekere ni bi abada bo je ikorira kekere ni o ti bere eh bo je aini kekere ni o ti bere kana kan ta ka tori kan kekere ni eh I'm telling you to gbadua gbadua mo fe ko sami o mo lo sa 96 mo fi gbadua mo fi so asotele mo lo oro re mo fi so asotele gbogbo gbo banirin ajo to lo ma pa le kun lojo ale ni oruko jesu ogun to bere irin ajo pelu e ni owuro kutukutu ojo aye e ti o ti pada de si to lo sa ma pele kun lojo ale eh mo pase fun ile ludo gorata loruko ti wo le je lanu re ko gbe ogun yen mi ninu aye gbogbo awon to ngbo mi ninu aye omo yin ile ko lanu ko gbe ogun yen mi gbogbo yin ti en reti owo en reti contract wa rigba jesu oluwa wa amen ara mi olufe testimony ma po loni yes oluwa lo so fun mi be pe eni yo je oro eri ara mi olufe laarin iseju die o nbo eja gboro eri
2: praise the lord hallelujah come on the bless you are so mo wa lati nke agbo gbogbo olorun alaye gbogbo olorun ri pe o ri dia ko to se lati ya to sana 24 ti mo ti jo ipe yi mo dupe fun owo agbara to na ni gbogbo igba ni gbogbo akoko eri mi po ṣùgbọ́n méjì péré kan kò fẹ́ sọ nípasẹ̀ òróró àánú tí a máa ń rà ń bí mo ní àwọn ọmọ tó pọ̀ ládùúgbò tí mo bí àti eré tí mo bí mọ́mì mọ́mì mọ́mì ọmọbìnrin yẹn muslim ni ṣùgbọ́n kò sí nǹkan tó yẹ pé bóyá mo mú wá láti church ó máa nífẹ̀ẹ́ sí àti gbà wọ́n wá sọ fún mi ó ní ọjà òun òun kò máa ń lọ ṣọ́ọ̀bù ìpè náà ló wà pé ọjà òun já kọ̀ọ̀kan mọ́ nípa wọn náà kúkú mọ ìlú lẹyìn ìka gbàdúrà wọn ẹ pé wọn mi sẹ wà ní nǹkan tó dà wọn wá mú àmẹtì lọ àbùsùn wá gbé fún wọn wá gbé lọ nígbà tó máa padà ló ní mọnì àmẹtì àánú àbíkílẹ pé wọn kúṣe bẹẹ bó máa ti ṣe ránṣẹ fún wọn tó ní ma ẹ tó nà mí wọn máa fi wọn gbogbo oríkẹ bẹẹ ọjà ń yá ìwé lọ last 2 weeks ó ṣàdé àbí kí ni nǹkan tó ṣẹlẹ ló bá ní mọnì bò ó ní nǹkan ṣẹlẹ wọ́n ní wà á wọ ilé àwọn tí àwọn ọmọ wọn ti ta pé àwọn àwọn adé pé ogun tó wá wà ló bá ṣí ọ̀rọ̀ ibi bàbá wọn kí lóore ti lé lè ṣé wà ní fámìlì yìí ni oyin rárá o ẹ̀rú gbà ló lóore ní tó ṣẹlẹ̀ ni pé ọ̀gbọ́n báńkì sẹ́ńdà mẹ́ta ni mo ní lọ́wọ́ ọ̀kọ́ wà ń ṣọ̀ ọ̀kọ́ wà ní báàgì máa gbé ọ̀kọ́ wà ní ogun ti ṣọ́ọ̀bù wà bá mi ṣe ìlú mi ìyá ló máa fi pa
3: so e pe gbogbo agbara ni olorun ke le fun mi gbogbo agbara to so ran pa ki orun ni ma wu o ya ba to se la ni mo ni ba to se da ni ba wo ko kere ba lo ti go ba to ma to jo keta to mi wa mi ni mo mo mo le o le ke wa o ba si o di to ba o ti di pe oni ye ti pare
1: ara mi olufe mo gbadura ogun ojo pipe lara re ofa ojo pipe lara re ninu ise re ni oruko jesu ko pare danu ori be e ri bọlọrun se segun fun omobirin yen akoko o ra anugba nipa agbara adua ati nipa oruko jesu ati ororo ogun lo ororo anu ati adua o ra anugba o lo ororo back to sender ogun idile ise ni eru aye lara re o pada jade eru aye ye eru ogun lara re o ma fo danu o ni ri mo ara mi olufe ni ilu badagiri eyin ti ipokia local government eyin ti lusada ati badagiri ati agbegbe re

0: eyin te ma mu ope wa e po eyin te ma so pe baba a mo lo ororo yan mo ri yanu e send card number yin e po bojo ni mo ohun wa moto ni olokada ni e oloja ni e ohun taja ni gbo onise owo onise osu omo lewe gbogbo yin e ja pade gbogbo yin te lomo si lo yibo please e ja pade loni o se pataki ati gbogbo eyin abiyamo ti omo yin wa ni ipo giga e ja pade aye oni ja won bo o now nibo ni bi soji yi eyin ti e ti wa tele ateyin ti e sese fe wa loni te ba nbo lati okoko my two agbara e wo moto to lo si badagiri e bole ni itoga bus stop so ibi to ti ja yin yen e ko wo egbe e bere church eleja feed to wa legbe ni ibereko feed ibe ni e ti ri wa nbe ago merin ni kede yo dara fun yin a pari ni ago mesan lale ṣugbọn tete de kojo ko siwaju ko le ri ororo yen gba eni ni soji yen pari eni na le ma pin en ti en bo lati french republic of benin ati badagiri town kankan e wo moto to lo ibereko e bole ni itoga ni ibereko yen e ko cross si apa bi bayi e wo church eleja e bere church eleja lowo anybody feed to wa legbe feed ibereko o koju si express yen na ni yo dara fun yen ko yen abale eni la pin ororo yen o ofe si ni gbogbo bi kibi to ba wa lori lede nigeria ja pade nbe yen loni e ja lo re gboro eri kawo ti olodumare ni kawo to da lara ara mi olufe ka to lo gboro eri e mo gbagbe eyin ara musin ipade wa ni ojo wo niyan ni friday ose to nbo every second friday keji ni e kan losu nibo niyan ni musin ni so eyin ara gbogbo eyin ni olorun ni aburu abulegba yano paja agege sasa gbogbo ipapata osodi odi olowo e ma bo ni mushi te ba ti de mushi ele lo si idera te ba ti de mushi ele lo si onile gogoro bus stop te ba de onile gogoro bus stop e bere idera cinema hall tade your street koju le karun si onile gogoro ago meje aro ni o a si pari ni ago melo a ma pari ni ago mewa tori ti ma kuwo nbe mo se lo si ilu saga god bless you e gba awon kan ti mo fe fun eyin na nbe lagbara lowo olorun mo nbo
1: oruko mi ni elizabeth apino nkan ti olorun se fun mi ni ose ti a lo to yi e so ni mejeji yi mo kan gege yin pe o bi mo se fowo te ko jo mi rara be to ru gan because last week yen na ni mo bere ibi ti mo ti n ta oja iṣẹ́ àkànrí ẹsẹ̀ yẹn tó mọ́mì ni wọ́n dẹ̀ wá kí ọmọ mi ní ọ̀gẹ̀ ní wọ́n fi ẹsẹ̀ yẹn wọ́n pé wọ́n mú ẹsẹ̀ mi méjèèjì bó ṣe rú wọ́n ní kí ló ṣe níbẹ̀ mo rí nínú ọmọ nǹkan tó ṣe rí níbẹ̀ mo kàn déédé rí pé òun ni mo ní bẹ̀tẹ̀ ọlọ́run ló tì mí lé sọ mí ó wà pẹ̀lú mi kò fi ní sílẹ̀ ó máa tẹ̀ kọ̀ǹtrò so wọ́n wá ní pé kí n fi omi kí n fi wọ́ so a lè fi ní sílẹ̀ iṣẹ́ àrí pé dìsẹ́ǹtì náà ni ọkàn mi kàn lọ síbi òróró tí dádì tà fún wa ní ọjọ́ wednesday tó kọjá wípé àwọn tí ọjà ohun ìbá tà wípé kí wọ́n ra òróró yẹn wípé wọ́n á máa tà so bọ́kàn mi kàn ṣe lọ síbi òróró yẹn nìyẹn bí mo ṣe mú òróró yẹn nìyẹn mo fi wọ́ dáadáa bí mo ṣe tún débi iṣẹ́ náà mo tún mú òróró yẹn mo tún fi wọ́ ṣe bẹ́ẹ̀ bó ṣe wá di ní alẹ́ àná tí mo wá délé mo wá rí pé ẹsẹ̀ yẹn ó ti lọ kò sí nǹkan kan tó ṣe mí mọ́ bó ṣe tó di láàárọ̀ yìí náà tí mo tọ́ ni méjèèjì yìí kò sí nǹkan kan tó ṣe mí mọ́ gbogbo ẹ ti lọ sílẹ̀ so ìjọ pẹ́ mi nìyí.
2: Orúkọ mi ni Bukki Ọláyẹyẹ mo fẹ́ kọ nǹkan sà bí ló wá.

obìnrin bí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run pé ó sì nílé san mí, ó ń tẹ̀lé mi káàkiri, ó ń gbè mí níjà ní gbogbo ọjọ́, mo wà ń lé níjẹ ẹ̀ta. So mo dẹ̀ máa ń sọ prayer kíni wọn, màmá ṣáà máa tẹ rédíò, máa tẹ kíní yẹn gbà, gbogbo program wọn ni màá fẹ́ gbọ́. So bí mo ṣe gbọ́ ti aago mẹ́wàá yẹn tán, ọkọ mi ṣe pò mí yẹn, ẹni mo tẹ ọkọ pò mí ni à ń bolo wà, ó lọ ń bọ̀, ó ṣáà ló ń bọ̀ títí ìrọ̀lẹ́ mìíràn, yẹ lọ ń ṣẹlẹ̀ ní à ń bolo wà. Nígbà tó máa dé, bó ṣe fún mi ní kọ́kọ́ mọ́tò nìyẹn. Our father is giving.

0: 2 days ago, she was listening to a daddy program on the radio. And the husband called and said he's coming. And she said, okay, no problem. So she was just expecting him. Within her, she was like, what happened now? He said he's coming. What happened? To her surprise, the husband came with a key of a brand new car and handed it over to her. She's appreciating God. May the name of the Lord forever be praised.
1: Arábìnrin ìwọ náà wà ní ẹ̀rí o. Ẹ má gbàgbé o ní ọjọ́ Tuesday ìpàdé wà ní Surulere ní Fuja Street Community Hall tó wà ńbẹ̀ níbi tẹ́ ti máa gba òróró oṣù tuntun tí ń ṣe oṣù tá a wà yìí. Lẹ́nìí la máa pín òróró ìsọjú ìbẹ̀rẹ̀ ko nílùú Ìbàdàgìrì níbo ni ní Ìbàdàgìrì wọ mọ́tò ìbẹ̀rẹ̀ ko ní Ìbàdàgìrì kò bọ́lẹ̀ ní Ìtọ́ga bus stop tó bá ti bọ́lẹ̀ ní Ìtọ́ga yẹn wàá béèrè pé chọ́ọ̀chì ẹlẹ́ja fídì tó wà lẹ́gbẹ̀ẹ́ èní náà nìsọjí yẹn máa parí èní lásìkò pín òróró yẹn yóò dára fún yín. Bákan náà ní ọjọ́ Friday tó ń bọ̀ kan lóṣù òun ni ìpàdé yẹn nílùú Mosin aago méje àárọ̀ sí aago mẹ́wàá àárọ̀. Tó bá dé Mosin lóò lọ sí onílé gogoro tó bá débẹ̀ kó wá béèrè ìdẹ̀ra sinimá Tadeyo Street. God bless you, it is well with you. Ọkàn yóò balẹ̀ o, Jésù Olúwawa àmì. Pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0706717000079. God bless you, it is well with you. Ará mi olùfẹ́, èní ni ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ ọjọ́lá ọjọ́ tó lágbára tá a máa pín òróró tí mò ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀fẹ́ lẹ máa gbà nínú ìsọjí ìbẹ̀rẹ̀kù. Tẹ bá wọ mọ́tò bẹ̀rẹ̀kù ẹ bọ́lẹ̀ ní Ìtọ́ga ẹ kò lẹ́ ń lọ sí chọ́ọ̀chì ẹlẹ́ja fídì tó wà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ la ti ń ṣe ìsọjí yẹn. Gbogbo ẹ̀yin ará àlìmọ́ṣọ́ pátápátá àlìmọ́ṣọ́ ìkọ̀tún nǹkan ẹ wọ mọ́tò ìkọ̀tún egbè roundabout. Tẹ bá dé ìkọ̀tún roundabout ẹ wọ mọ́tò Abárojẹ Road. Tẹ bá ti wọ Abárojẹ Road ẹ bọ́lẹ̀ ní Alabama bus stop. Kẹ wá sọ wípé ẹ lọ sí Oyèwọlé Street ilé bàbá Oyèwọlé. Ẹ̀yin tí ẹ̀ ń béèrè iṣẹ́ àánú iṣẹ́ àdúrà àánú omi iyọ̀ kankan òróró back to sender ẹ rí ń bẹ̀ ẹ lọ béèrè rẹ̀ ń bẹ̀. God bless you, it is well with you.

kó ojúmọ́ gbogbo ilé o. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run alààyè. Mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà. Níbi tí gbogbo wa pátápátá ti jẹ́ ìdílé kan nínú Kristi. Tí a ó sì máa jọ gba àdúrà, àgbàyọrí àti àgbàṣẹ́gun ní èdè àbínibí. Orúkọ mi ni Ajíhìnrere Modúpẹ́ Ayọ̀dúnlami. Gbogbo ènìyàn tí ó ti jí sí ìmọ́lẹ̀ òwúrọ̀ yìí, ẹjẹ́ á jọ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fi ààyè gbà wá títí di àkókò yìí. Ọlọ́run tí kò ro tàìmọ́ ṣe wa, kò ro tàìpé wa, kò ro tàìmọ́ wa, ó ṣàfi orí ọ̀fẹ́ rẹ̀ pa wá mọ́ títí di àkókò yìí. Kò sí nǹkan tá a fi sùn ju àwọn tí kú ti pa lọ. Ẹjẹ́ á kí Ọlọ́run àwọn alààyè. Ẹni tó ka ayẹ mọ́ àwọn alààyè ní kùtùkùtù yìí. Ǹjẹ́ mọ̀ wípé alààyè ni yóò máa yìn ín? Ọlọ́run tó fi ìyìn rẹ̀ sí wa lẹ́nu, ẹ fi fún lórí ọ̀yẹ̀ òun ló yín o. Gbogbo ọpẹ́, gbogbo iyìn, gbogbo ọlá àti ipá. Ọlọ́run kó gba ọpẹ́ wa ní kùtùkùtù yìí. Ògo ni fún.

ogomi fun olorun loke orun ni awon ebi adura pataki kan ti mo fe ki emi ati yin jogba mo si fe ki e gba daada e gbo oro oluwa e gba adura yi pakute idanwo ti won be sile si osu yi de mi mo dupe oluwa mo kuro ni waju mi oruko re lo ma da si ibi ti mo da oruko mi si yan pakute idanwo ti won de sinu odun yi le de mi olorun eledumare e mu kuro ni waju mi loruko jesu e je ki gbogbo eniyan o so oro yi ko so bi eni ti o mo itumo ohun to n so je o mo wipe omo alase ni wa bibele pe ka so nkan ni yo wa si imuse pakute idanwo ti won de sile sodun de awon omo mi ile ti won de sile sodun ide oko mi ile ti won de sile sodun ide awon afenifere mi oluwa mu kuro ni waju won ni oruko jesu mo fe ki awon eniyan tenu mo adura yi o ni wonu idanwo lojiji gbogbo pakute ti won ni ko mu oyi ko ni mu o bi olorun ti nbe ti emi re nbe laye gbogbo idanwo ti awon eniyan ti gbe ro ti won fe gbe si o ni waju ni oruko olorun alaye olorun gbe kuro ni waju re loruko jesu gbo adura to tele ko pariwo oruko jesu pariwo emi mimo so ipo oluwa olorun olodumare ma je ki eni waju mi pada di eni eyin ni oruko jesu e je ki awon eyan oni itenumo adura yi ni enu jo meta yi awon iroyin ti mo ngbo nipa awon eni waju oni agbara won kan so pe ni igba aye awon ni laipo egiri won won ti fi awo won dagbedu e je ka pariwo oluwa ma je ki eni waju mi o pada di eni eyin ma je ki eni waju oko mi o pada di eni eyin ma je ki eni waju awon omo mi o pada di eni eyin olorun ninu irin ajo mi titi ojo ti won lo ninu aye mi titi awon odun odun ti won lo ninu aye mi eni waju mi ma je pada di eni eyin bi won ba ma ta lofa ma je ba mi tó bá máa ń jẹ́ ìṣe nínú ìran àti ìdílé mi ọlọ́run májò ṣe mọ́ mi lára bí màríwó bá máa ń padà di ìgbàgbọ́ nínú ìran wa ọlọ́run jọ nítorí ikú jésù nítorí àjíǹde rẹ̀ lórúkọ jésù májò jẹ́ ìpín tèmi ẹni wájú ni mí láti ìbẹ̀rẹ̀ ayé mi títí dòpin lórúkọ jésù mi ò ní padà dèrò ẹ̀yìn àwọn ẹni tí mo ti fi fún mi ò ní padà tọrọ lọ́wọ́ wọn lábẹ́ àkóso bó tilẹ̀ wù kó rí àwọn tí mo ti gbà sílé lọ́fẹ̀ẹ́ rí mi ò ní padà lọ tọrọ ilé wọ̀ sí lọ́dọ̀ wọn àwọn èèyàn tí mo ti ṣoore fún mi ò ní padà lọ tọrọ ore lọ́wọ́ wọn ọlọ́run ẹni wájú ló ṣe mí o má jẹ́ kí n padà dèrò ẹ̀yìn àwọn tí mò ń fi àdúrà jagun fún má jẹ́ padà máa fi àdúrà jagun fún èmi náà ẹ jẹ́ kí àwọn ènìyàn ó gbàdúrà yẹn dáadáa wá gbọ́ àdúrà ilé gbogbo ènìyàn olúwa yẹ̀mí wò kí ni ohun tó ń bẹ lára mi kí ni ohun tó ń bẹ nínú mi tó lè ba tèmi jẹ́ pátápátá ọlọ́run mú kúrò fẹ́ kó sọ fún ọlọ́run pé kó yẹ òun wò dáadáa ní kó yẹ àwọn ọmọ rẹ náà wò ní kó yẹ ọkọ rẹ wò ní kó yẹ aya tiẹ̀ wò ní kí ọlọ́run yẹ àyíká àti agbègbè rẹ wò ní kó yẹ ìwà rẹ wò ní kó yẹ inú rẹ wò lọ́rùn kí ló wà nínú ara rẹ kí ló wà nínú ìwà rẹ kí ló wà ní àyíká àti agbègbè rẹ tó lè ba tiẹ̀ jẹ́ tó lè ba tèmi náà jẹ́ tó lè kó bá mi tó lè ba ètò ìlera mi jẹ́ tó lè ba ìbáṣepọ̀ èmi àti ọlọ́run jẹ́ kí ló wù náà tí àwọn ènìyàn ń wò mọ́ mi lára tí wọ́n mọ̀ mọ̀ tí wọ́n tọ́ka sí ohun tí àwọn èèyàn ti rí ṣùgbọ́n tí wọ́n filẹ̀ tán ni kò di mọ́líkì mọ́ mi lára ọlọ́run ẹ̀mí mímọ́ kí ló wù náà ọlọ́run mú kúrò lára mi mú kúrò láyé mi ohunkóhun tó lè ba tèmi jẹ́ tí ń bẹ lára mi tí ń bàgọ́ ara mi dàgbà tó ń bá ọjọ́ orí mi dàgbà ẹ̀mí mímọ́ ẹ̀mú kúrò níbẹ̀ ọlọ́run yẹ̀mí wò lónìí ọlọ́run yẹ̀mí wò yẹ àwọn ọmọ mi wò lónìí yẹ ọkọ mi wò lónìí yẹ gbogbo àwa tá a jọ máa ń pàdé níbi àdúrà yìí lọ́sọ̀ọ̀sẹ̀ ọlọ́run yẹ wàá wò lónìí o kí ló ti ń bẹ nínú àgọ́ ara wa tó lè ba tiwa jẹ́ tó lè ba ayé wa jẹ́ tó lè ba ètò ìlera wa jẹ́ tó lè ba ìbáṣepọ̀ àárín àwa àti ọlọ́run jẹ́ ohun tó lè ba tàwọn ọmọ wa jẹ́ ohun tó lè ba ìrìn àjò ìgbéyàwó wa jẹ́ ohun tó lè ba ayé wa jẹ́.
tó ń dàgbà mọ́ àgọ́ ara wa tí àwọn èèyàn gbé pamọ́ sínú àgọ́ ara wa àtọ́ táwọn òbí ìwà tí ò tiẹ̀ nítumọ̀ tó lè ba ayé wa jẹ́ ọlọ́run mú kúrò olúwa mú kúrò bàbá mú kúrò ọmọ ẹ mú kúrò nínú ayé mi ohun tí mo ti kára mi gbìn sínú ayé mi tó sì ń dàgbà tó ń gbilẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé kìkìdá sí ìbàjẹ́ ni tó máa padà ba ayé mi jẹ́ ọlọ́run jọ fàtú tí gbòǹgbò tí gbòǹgbò lónìí o ọlọ́run fàtú tí gbòǹgbò tí gbòǹgbò lónìí o ọlọ́run yẹ̀ mí wò àwọn ìbáṣepọ̀ wo ni mò ń ní pẹ̀lú àwọn èèyàn àwọn ọ̀rẹ́ wo ni mò ń dá pẹ̀lú àwọn èèyàn àwọn ìbáṣepọ̀ wo ìdánrẹ́ wo ni àwọn ọmọ mi ṣe pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ pé àtúbọ̀tán rẹ̀ ó máa padà ba tiwọn jẹ́ ni ó máa padà ba tèmi náà jẹ́ ni òní ni kẹ́ ẹ dá ìbáṣepọ̀ yẹn rú o òní ni kẹ́ ẹ dá ìbádọ́rẹ́ yẹn òní ni kẹ́ ẹ dàrú o kò gbọdọ̀ ṣeé ṣe mọ́ ayé mi ò gbọdọ̀ bàjẹ́ ayé àwọn ọmọ tẹ́ ẹ fi fún mi ò gbọdọ̀ bàjẹ́ ayé ọkọ mi ò gbọdọ̀ bàjẹ́ ọlọ́run jọ ohunkóhun tí àwọn ènìyàn ti gbè sínú ayé mi láti ba tèmi jẹ́ tó sì ti ń wù májò wù mọ́ o ẹ fà á tún ti gbòǹgbò tí gbòǹgbò ẹ fà á tún ti gbòǹgbò tí gbòǹgbò ògo ni fún ọlọ́run lókè ọ̀run gbogbo ènìyàn tí a jọ pàdé níbi àdúrà yìí lówùúrọ̀ yìí mo súre fún yín lórúkọ ọlọ́run alààyè mo sì sọ tẹ́lẹ̀ sínú ayé tèmi àti tiwọn wípé pàkúté ìdánwò tí àwọn ènìyàn bẹ sílẹ̀ sínú oṣù yìí dé èmi àti ẹ̀yin lórúkọ jésù ọlọ́run mú kúrò níwájú wa pàkúté ayé ò ní mú wa ọdẹ ayé ọdẹ ènìyàn pàkúté ayé pàkúté ènìyàn eléyìí tí wọn ní kó mú èmi àti ẹ lọ́dún yìí bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè kò ní rí wa mú lórúkọ jésù ogo ni fún ọlọ́run lókè ọ̀run tí o bá gbádùn àdúrà yìí tí o sì fẹ́ máa gba irú àdúrà yìí ní ojoojúmọ́ tó bá ti ní whatsapp ní orí fóònù rẹ tẹ àtẹ̀ránṣẹ́ nìkan látorí whatsapp sí nọ́mbà tí mo fẹ́ pè yí wípé ẹ fi mí sí ìdílé àdúrà nọ́mbà náà ni 08021222022 lẹ́ẹ̀kan sí 08021222022 èmi ni ti ní tòótọ́ ajé ìrere mo dúpẹ́ ayọ̀ ọdún lámì ire ni.

0: awon ma korin awon ma yan tori olorun wa dani ma gbagbe ni oba ti gbogbo angeli n fori bale fun eyin gbogbo eyan tori pe o n lo ba mu oba oba awon angeli oba ti gbogbo aye n teri ba fun tori pe o na lo se da wa to si n pese nkan ta je ta mu fun o na lo fo lafa ni ati ore fe lati de ni tori pe alade ni ko se ejo kan ta fe bo olorun pe ah ka bi ese ledumare adupe wo oba to n so ni lojo gbogbo adupele dala olorun ka tun tesi waju lori eto koko nu we rin loni ileise bond fm 92.3 wa ni onigbogbo gr ni keja leni ti sojo abameta saturday ojo kejo ninu osu kejo odun 2026 ama yin olorun wa logo ni o baba ologo ti o ma gbogbo lo tun ji olalekan lo ko mi
1: e ku ojumo gbogbo olorun fe koko nu ele se bond fm a jire bi ode odun bi won ni bi ode obadun bi igbe ni luri ajito ni kolorun ba je ka jito la ile na na gan ri ta fi wale sori to ko ro e fun ta ro e tori pe gba meta ni gbeda le igboro igbosan igbale kolorun ba je ka le ko sa wa du ro lo oni ni ojo saturday alaide oparo ojo kejo osu kejo odun 2026 ojo to la pere ni pe ki re ki pelu ojo kerin logun so far 4048 adura wa yo gba ni agbara olorun ba awa la mo na je ojo ni je wa o tori pe ojo oju orun o la awon eya lo je ko mo na bakana ne oja nu omi oni awon eja lo je mo na sugbon tori ile o so pupo ro iye je si pite awon eni ati ajana lo na ojo ori ile
0: ngba won ara ijonu
1: ji ni wal inza ila li yabu ko ko lo se bodo we n tesu aju ta ro yi oruko eni na ni jale eni marudin odi ge na oruko temi je ko ko n tesu aju ka ma mu ni oko kejeji blessing aduko wa pelu wa o engineer bayole engineer adisun elerin eye engineer wale omegun begun ba lo saso re ma n seku ni ati ami gada ba ole ati abajade ya mi tuna jose papo ni orugun ogun naike be se pin laaro toni mi pa po lohun oba o leadership ken pa pelu mi saturday tribune lo gbeyin ati iwe iroyin pin lego
0: gbogbo na la gba fo lorun ko sejo kan ta fe bo olorun wi ko si enikan to fe po lohun oba ni je ko se to fe po lohun oba ni ja olorun na ni alagbara lori ohun gbogbo elemo ka jara ka wara kaka ewe agboro kaka ko leyo kaka ka lori bi ora ka bi ora ka awon ni won to ni kai kanifa won ti odo fi kanifa won ti aro ikanifa aro ika ijajo odo fi ka jabo ni ka mu gbe jowuko o ka mi logedo o ka mi lasa bo po ma ka o ka iya la ka gbo la ka gbo e ti o po ni akaga wa zima gbe akaka kuta e kokuni ko ka je o po ika obo lo de ika o ba to gbo foro ka mo ni ba foro ka mo nto nwa je oka eyan to ba te oka ni mo le nto nwa je ejo blessing aluko ejo ni bu wa jo e ma ti oka ni mo le nje je mo pe are tele ro le wa nigeria fun ara eni oun na la nfoju wa nkan ta ba nfe fura re na lo fi owo bo iwe o pe oun fe dije du ipa lodun 2027 egbe oselu pdp lo so be
1: a tese ko bodo oni nfa iberubojo ba awon olugbe ipinle osun bi o se n gbaradi fun idibo fun ipo gomina ni ojo kedogun osu kejo ta wa ti ojo saturday eni ori odile o iyan meedogun lo ti dagbere faye a metadilogbon lawon olopa to e pe mo sugbo ile si ago olopa ni ko mo mi kan egberun metadilogun 17000 officer ni o si se nibi eto idibo naa kọlọ ba de kọlọ lọrọ
0: bakan naa la se sun bakan naa lorun se kunrin sugbon ọtọọtọ nla ta ma nla aare blame tinubu ni wọn sọrọ yi pe bi nkan se lo lagbo oselu ọda sugbon ọpọlọpọ rẹ sọrọ yi pe aare o bi nkan se lo lagbo oselu kọ da o.
1: alága fún ẹgbẹ́ òṣèlú apc nílẹ̀ wa nàìjíríà ìgbáradì fún ìdìbò gbogbo ọdún 2027 àwọn tí ó lọ fún ipò gómìnà àwọn tí ó lọ sílé ìgbìmọ̀ asòfin náà ti tarẹ̀ sọ́dọ̀ inec.
0: ẹ ń tó díje dupò àwọn ọlọ́bẹ ẹgbẹ́ òṣèlú pdp neto gbogbo àwọn tó wáyé lọ́dún 2023 tó tún léwájú láti máa díje dupò àwọn ẹgbẹ́ òṣèlú adc lásìkò tá a wà inú ètò ìbí tó wáyé lọ́dún 2027 àti kù àbáka tó gbà kọjá ẹgbẹ́ kejì àrẹ nàìjíríà máa lanu bọ̀rọ̀ inú yẹn máa gbá ní ẹlàjà o àwọn kan tí wọ́n fẹ́ dọ́gbọ́n àlù ọ̀kọ́ láti bà ń lo kọjẹ́ wọ́n sì lọ fi owó kan sínú àpò kówó sí mi torí pé wọ́n mọ̀ wọ́n fẹ́ bà mí lo kọjẹ́ ń mọ̀ kọ́kọ́ nípa àpò kówó sí eléyìí tí wọ́n fowó sí wù.
1: ẹ̀yin olóṣèlú orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n lẹ́gbà kí wà lọ́jà kọrin ọmọ tuntun wọ̀ ọ́ síta bá wá jàjà kan sí òní parí mọ́ ni igbákejì ààrẹ àtikukú abubakar àti àwọ̀ pẹ̀lú ààrẹ nígbà kan rí olóyè amusegun ọbásanjọ́ ó pò ní wọ́n wà á yẹjú rẹ̀ báyìí jẹ́ ń bèrè láàárọ̀ ẹ̀rẹ́ o.
0: bí ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀sùn ṣe ń kànlẹ̀ kan gbọ̀ngbọ̀n ẹgbẹ́ òṣèlú apc àti ẹgbẹ́ òṣèlú accord party wọ́n máa ń tako tó ọ̀rọ̀ síra wọn ni lórí ìfẹ̀sùnkọ́ra ni pé wọ́n ń fi owó ra ìbò bẹ́ẹ̀ ni wọ́n tún mú àwọn èèyàn láti máa fi tìpá tìkúùkù múlẹ̀ lórí pé dandan ẹ gbọ́dọ̀ dìbò fún wa.
1: wọ́n ti tan sára sí ìṣàkóso ìjọba yìí lórí iléeṣẹ́ nnpc lórí àwọn àtúntò àti àtúnṣe tó dé bá wọn àjẹkẹ ẹgbọ láàárọ yìí.
0: alákòóso ètò ẹ̀kọ́ ọmọ̀wé túnjí aláùsá wọ́n rí májẹ̀mú àtijọ́ ọ̀bálọ́bà wọn àní ṣètò májẹ̀mú tuntun ipe àtúntò ọ gbọ́dọ̀ bá àwọn ọ̀lànà ètò kẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà pé àtúntò wọ̀nyí sì rèé a gbọ́dọ̀ ṣe ní gbangba làṣáta èyí tí ó ṣojú ilé tí ó ṣojú oko.
1: mo sọ lẹ́kọ̀ọ́ gbèmí ọlọ́ọ̀kà ẹ̀ka nínú gómìnà yusuf wọn ti ń kan sara sí wọn pé ọlọ́run lọ́kọ́ opó àwọn opó ẹgbẹ̀rún kan ààbọ̀ la gbọ́pọ́n sì gbéyàwó fún ní ìlú kánò lánàá òde yìí.
2: òun ọyá ṣẹlẹyà fi ń gbayì nílé rá o òun olùfọ́ṣẹ́ ló gbayì lẹ́rì òun àjà aláṣọgbọ́ṣe náà ló jẹ́ kó máa gbayì ní kòsó ṣe rí àwọn nǹkan mèremère àti nǹkan ribiri tí ààrẹ bọ́lá ahmed tinubu ṣe láti jẹ́ kí ètò okòwò ilẹ̀ adúláwọ̀ kò jẹ́ pọ́n ní kìmí ẹ wò ó ààrẹ ti ń gbogbo àwọn nǹkan tó dàbẹ ni pé ó ń kó wa lágbogbo ẹ̀yìn gbọ̀nyìn ní ẹkùn ìwòrò ilẹ̀ adúláwọ̀ wọn ti yanjú ẹ̀ tù bínú bí ẹ̀ tó jẹ́ ààrẹ àjọ ecowas aleo toure ló ń sọ dímọ̀ láàárọ̀ yìí.
1: ẹ má fọ̀tẹ̀ bá ohun tó dáa jẹ́ o bá kọ̀ rèé ẹ má fọ̀tẹ̀ bá ohun tó dáa jẹ́ o
0: mi ò ṣọtẹ mo gbogbo ṣe ń ṣọtẹ mo bá ń gbọ bá lọ bàbá mi mo bá lọ ọ̀yá mi.
1: ẹ má fọ̀tẹ̀ bá ohun tó dára jẹ́ abilékọ sẹ kínà tó wá sí òpó ni wọn fọdídọ ọdún mẹta gbáko ó lọ sọ fọmọ ọhún wípé kò gbọdọ jáde nígbà tí ogun lórí jáde ní kò pẹ kò pẹ ìyẹn wàsílá wàsíù ọlọmọ ọhún ọyá fọtò olóògbé ẹ ń pé kó yẹnu pé ẹgbẹ lọnà irinwó náírà wọn ní kò sí nǹkan tọjọ pé 400,000 wọn ti ṣe kìlọ fọmọ ọhún ó ní fọtò tó yà fọtò owó lọọyà yóò yìnbọn ra àjẹ gbọ tó pé ìbàdàn kì í parọ.
2: àwọn ikọ̀ tí wọ́n jẹ́ tó lè united kingdom wọ́n ti mú dá ẹgbẹ́ òṣèlú pdp lójú wọ́n ní gbogbo ẹ̀sùn tó yẹ fi kan ìṣèjọba nàìjíríà àti àwọn nǹkan tó dàbẹ́ni pé ẹni wọ́n ń ṣe láti máa halẹ̀ mọ́ ètò ẹjẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n gbọ́ ẹ̀pátá náà lájẹ iṣẹ́ tá a bá délé fún ààrẹ orílẹ̀-èdè united kingdom àti gbogbo àwọn ará united kingdom.
1: kòkòrò iléeṣẹ́ bọ́ọ̀dù ẹ̀fẹ̀ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú kò sí àfiwé rẹ̀ ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn oníṣègùn òyìnbó wọ́n ń pe àkíyèsí kan o bí gbogbo ara máa náwó sókè kí kọ́lẹ́rà má sì mú wa ṣùgbọ́n kọ́lẹ́rà kan sẹ́yọ ní ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè wa nàìjíríà àjẹtẹ̀gbọ́n iná.
2: àwọn àjọ kan tàbí pé wọ́n jẹ́ àjọ ẹgbẹ́ tó mọ̀ nípa òṣèlú wọ́n máa ń gbórí fún ààrẹ bọ́lá ahmed tinubu lórí bí wọ́n ṣe tẹ̀lé dá sí ọ̀rọ̀ nípa àpòkò sí ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n ní ilé ẹjọ́ gbẹ́sẹ̀ lé wọ́n ní bí ààrẹ ṣe ní kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà wọ́n ní ìgbésẹ̀ tó dára rẹ̀ gbé o.
1: àìnígi lóko kọ́mọ̀mọ̀ èso rẹ̀ wọ́n ti ṣe àpèjúwe alága ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ èkó pastor cornelius ọjẹlábí gẹ́gẹ́ bí olóṣèlú tó ń fẹ́ ìlọsíwájú ọmọlé
2: yẹn jẹ́ mọ̀ pé bí fúlàní bá ti mọ fèrè báyìí ẹgbẹ́ rẹ̀ náà ni máa ń pè ní gàá o lórí ọ̀rọ̀ nípa àwọn àjọ ẹgbẹ́ kan tó jẹ́ ìgbìmọ̀ tó ń sọ̀rọ̀ nípa agbára inú ọmọ ìmọ̀nà àgbáyé world energy council ààrẹ bọ́lá ahmed tinubu ṣe débi pé wọ́n ti gba nàìjíríà náà sínú àjọ ẹgbẹ́ yìí tó sì ní àwọn orílẹ̀-èdè tó máa ń gbà sínú ẹgbẹ́ náà àwọn orílẹ̀-èdè tó bá jẹ́ pé wọ́n ní láàrí ni dájúdájú nàìjíríà ní láàrí lára orílẹ̀-èdè.
1: ní ìpínlẹ̀ zamfara lórí ìdìbò kọ̀mẹ́sẹ̀ fún ẹgbẹ́ òṣèlú apc fún òdì kan tàbí èkejì ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ náà ní eléyìí o.
2: ẹ jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ wọ́n ṣe ìfilọ́lẹ̀ àárín ní dájúdájú nàìjíríà ní láàrín lára orílẹ̀-èdè.
1: ní ìpínlẹ̀ zamfara lórí ìdìbò kọ̀mẹ́sẹ̀ fún ẹgbẹ́ òṣèlú apc fún òdì kan tàbí èkejì ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ náà ní eléyìí o.
2: ẹ jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tó ń sọ̀rọ̀ nípa àwọn iná mọ̀nàmọ́ná ògbèríko èyí tí wọ́n pè ní rural electrification agency tí wọ́n fi alàgbà olóyè ayọ̀ adélé fáyọsẹ̀ alága wọn gbogbo àwọn tó kù náà ni wọ́n búra fún báyìí.
1: pọ́pọ́ sísìn ìjọba ògbòde kan jákèjádò ilẹ̀ wa nàìjíríà ìsinmi fún àwọn obìnrin oṣù mẹ́fà gbáko wọn ní gbogbo ẹ̀yà abiyamọ ẹkùn ni ọmúmu ọmú ti bàbá yàtọ̀ sí ọmú ìyá ẹ̀kọ́ méjèèjì sí wọn.
2: pọ̀rọ̀pọ̀rọ̀ lomi ń dà lójú àwọn èèyàn ní ìpínlẹ̀ kwara omijé ayọ̀ nígbà tí wọ́n ní gómìnà ìpínlẹ̀ kwara gbàlejò àwọn tí wọ́n jí gbé lọ sínú pápáṣẹ́ ajá tó lé àgùn tó bọ̀ káàkiri kú ewu ni.
1: bí àwọn olùgbé ìpínlẹ̀ kwara wípé jẹ́ dẹ́mọ̀ pé àwọn tí wọ́n dóòlẹ̀ wọn ní woro ẹnfútì agbègbè woro wọn làwọn kan sì kú sí ìkà ní àwọn tó yẹ pé wọn jí nígbé tó yẹ pé wọn sin wọn níbẹ̀ àdéhùn wa nàìjíríà.
2: lọ́pọ̀ àgbà nígbà tí obìnrin àti ọkùnrin bá ṣe bára wọn tó bára wọn sọ̀rọ̀ tó ń bẹ lójú ọ̀nà bọ́kọ ti ń pa ìwà mọ́ fún aya bẹ́ẹ̀ ni aya náà yóò máa pa ìwà mọ́ fọkọ. àwọn ń pàtàkì méjèèjì bá wọlé tán ni wọ́n ṣẹ̀ wá ṣòkòlò bí àṣà àwọn iléèbó arábìnrin kan ló ń sọ nímọ̀ pé wọ́n tẹ́lẹ̀ kó tó fẹ́ ọkọ̀ hùn ó ní ṣùgbọ́n ńgbà táwọn wọlé lọ́ba jẹ́ kó ń ṣe wàyí o ògbóǹtarìgì ẹni tó ń lo egbògi olóró ni ó dẹ̀ òtún jẹ́ fóun pé wọ́n máa lé òun kó ń lé ẹ̀kọ́ ni wọ́n máa kàwé yanjú torí pé kò lè gbé òkùnkùn arábìnrin kan ló ń sọ nímọ̀ fún ilé ẹjọ́ ilé

0: wo.
1: Arábìnrin kan náà ló tún bèrè ẹ̀tọ́ rẹ̀ nílé ẹjọ́ kan ní Ìbàdàn lánàá-òde. Ó ní bó ti ẹ̀ jẹ́ pé ẹkú àtijọ́ wọra wọn. Òun àtọ́kọ́ òun ó náà fún ọ lóṣù gbọ́n oyún náà bàjẹ́. Àwọn àlàáfíàsì ọ̀rọ̀ àjẹmọ́nú tó yẹ pé ó yẹ kó fún un ló gbọ́dọ̀ dá padà fún un. Ọ̀pọ̀ búṣẹ́rì ni.
0: Ilé ẹjọ́ ti pàṣẹ o pé kí wọ́n fi arábìnrin kan sí akóló ìjọba kó máa wà lẹ́wọ̀n lórí kíni. Wọ́n ní nǹkan ọmọ ọkùnrin ẹni tó jẹ́ ọ̀rẹ́ ó ṣe lọ́ṣẹ́.
1: Wọ́n jẹ́ arábìnrin kan náà sí ìhòhò lórí pé kíni nígbà tí ọkọ rẹ̀ agbófinró tó kófìrò mí ní bẹ́rúùmù wọn tó yẹ pé wọ́n jọ ń gbé ilé ìgbà. Wọ́n jẹ́ arábìnrin sí ìhòhò. Wọ́n ní sọ̀rọ̀ lọ́yẹ kọjá sí ìhòhò ní Yorùbá ọ̀rájẹ̀
0: la. Blessing àlùkò já tajà òní jẹ́ sí ìhòhò.

0: ẹyinmọdé yìí èmi gan ti sọ wípé màá máa polongo mediana kiri bí ẹ wo kò sí ìyanu tá a fi yarun àdùkẹ tí kì í sunkún irú rẹ nígbà tó wá yá èyí ṣe gbogbo alẹ irun ẹ bẹẹ ni làpálàpá ò jẹ kí n ràn kọrin mú mi àmọ ní kété tí ọwọ mi ba àwọn èròjà tún ṣe mediana 0-2 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ ni mo ń yọ mediana air booster cream ìyẹn gangan ni àbá máa pè ní òdogun lọ́gọ́ tí mo bẹ̀ sí lò ó ní ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi làpálàpá lọ bẹ́ẹ̀ ni wọ́n gùn tójú rẹ̀ sì mọ́ kódà a tún lè lo mediana 0-2 fáwọn ìkókó tí kò ní irun níwájú àti àwọn tí wọ́n ti fá lọ lẹ́yìn dá mediana 0-2 air product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé lónìí mediana air product wà káàkiri ilé ìtajà ó yàpè sórí 0702-500-7861 09-1799-333 mediana gbogbo rẹ nílò.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ìgbé kò dídá lẹ́nu lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń jẹ́ àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fò ń tẹ̀lu nìkan ní kẹ́ jẹ́ kán máa kó dọ̀tí yín. Kẹ́sì máa sanwó ilẹ̀ kíkẹ́. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kó dọ̀tí lọ́mà ló nílò bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmart.com. O máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nu lọ́nà àbófinmu ẹgbẹ̀rún lọ́nà 250 náírà lowó ìtọrọ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 00000lọ́mà 0800005-2962 tàbí 0708-060-120 email info@lomar.gov.ng ìmọ̀ni àjọlò @lomar_gov lọ́mà wọ́n mẹ̀ kó mọ́ tónítóní.
2: Ẹ ti ń bèrè fún mi fẹ́ẹ́ ti máa rajà lówó tó rọjú. Wọ́n ti ṣí o. Ròyìn àgbọ́sọ̀dí wùkẹ̀wùkẹ́ dé láti àbíbàtúmọ̀ Kàdílà gún Vimta Èbúté Rògbòrò Dome. Fún gbogbo obìnrin, ìyàwó ilé, ẹ̀yin aláì, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dẹrù ilé ọkọ̀. Sọfẹ́ ní àpín ìnáwó yín. Gbogbo ohun èlò ilé ìdáná, àtọ̀sọ ilé pátápátá, apẹ̀rín ńláńlá, síbi lóríṣiríṣi. Ẹ fáwọn gbajúmọ̀ tààrà tàlátòkè òkun. Wọ́n ti balẹ̀ sí àtúmọ̀ Kàdílà gún Vim Plaza Èbúté Rògbòrò Dome lówó dákọ̀nù. Ceramic tí wọ́n fi ń ṣe lọ́sọ̀ọ́. Lọ́lọ́kan òjò kan parking space fáwọn wá ọ̀pọ̀ ìkẹ́rù fáwọn tó nílò rẹ̀ church àti mọ́sálásí wà fáwọn tó fẹ́ sátorí third mainland bridge Èkó bridge Bata bridge àbíbàtú Lagun view plaza Èbúté Rògbòrò Dome lẹ ó máa wò kò láì mú ẹ wá bá wa dòwòpọ̀ kẹ́ẹ̀jẹ̀ rẹpẹtẹ olùkéde aláì Mutairu Adio Sikiru CEO Mutakru Nigeria Limited àbíbàtú Mọ́gàdí Lagun view plaza Èbúté Rògbòrò Dome òkè òkun tuntun lórílẹ̀-èdè Nàìjíríà fún gbogbo ẹrù tẹ.
3: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wò ó mọ́ gidi gan-an ni.
4: Lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner tó máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
5: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
6: Hypo

0: Assalamu alaikum. Maritas Miftahi Rahma Institute of Arab Islamic Study. Tó wà ní number 2 Ibrahim Street. Àdánukọ̀ ọ̀tọ̀ àwórí ẹ̀yẹ ni wọ́n pe gbogbo ènìyàn. Síbi ayẹyẹ mẹ́ta lọ́kàn wọn.
1: Ayẹyẹ ọ̀gbìn ọdún sí àgbékalẹ̀ owó tó ń lò.
0: Ìkówójọ àti fífún àwọn ènìyàn lámì ẹ̀. Èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Saturday 8 August 2026 pẹ̀lú ìpè látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jáde àtàwọn èyí tí wọ́n bẹ nílé ẹ̀kọ́. Ọjọ́ Sunday 9 August 2026 gan láyẹyẹ ọ̀hún yóò wáyé o. Aago méjìlá ọ̀sán lẹ́tọ̀ yóò bẹ̀rẹ̀.
1: Àdánukọ̀ pod
0: ọ̀tọ̀ àwórí SCDA lẹ́tọ̀ ọ̀hún yóò ti wáyé. Àwọn èèyàn jàǹkà iná láti fìwé pé oníwàásí ọjọ́ náà ni Fọdélàchè Alhaji Hanafi Al-Mubarak lára àwọn ènìyàn tá a máa.
2: Oh,

0: oluomo alimi oni le se agboro pa ti gbe igbese won ti boyan bi 37 tuwa te ba tun weroyin laaro otuni e ri awon to demola deleke e si ri awon alaga fun ti to se dubo le wa Nigeria mu Peter lagbagboye ba ji pe ki lagbe ki laju osubo bo pa bo bo bulese e jajina si ni ipele osun oju we kiri da se bu balance se ji royin e ri ni Saturday Tribune erika
1: mi e kuro ni kini we ro Saturday Telegraph laaro yi wani mu gbeneleso dogun enan be na la fi ko meje odije du palebe gbo African Democratic Congress ADC no eto gba kwa to wa na 2022 to si gba ko je gba keje ro Nigeria laja atiku abaka won ma ti fo ni na pe gba ni laja o pe awon kan won fe ba ta won je ni o atiku na jade ja leto be to je olori eto royin won agba fun ara lu Frank Shuaibu won so di mo pe ah o je nkan to ya lenu pe apowo si awon e to je pe yan le gbo owo ile okere si won ni je je mo pe awon omo bi alamori e se dowo awon kan to wa je ko won a fi owo sinu e won si mo pe ara fe fe iwa de han de iwa to se ni won mo fe boruko ara oro ni pe eto suno won je nkan so pa awon kan bi pe won tin fun awon won ni ko to jo awon o fi apoko si awon awon fe ni keni bawo ni apoko si awon se jade ti enikan to je pe o atare wo sibe gẹbi oro won won eni pe awon omo ni ta o gboko eni ta o loko lo sinu apoko so lo so koto mo owo ile yi o mo da mo fi da mo fun yin ke fi se kongo obo pe ta lọrun yin se ta won to won en ke pe to e dan fun mo fe se bobo enikan ta won omori o ko wa sadire fi owo sinu apoko si awon akan awon le fo pamo kan ti won je pe won ni o je le fo pamo loko won lori wa Nigeria wa da won won ba won si je ki eh alamori apoko si awon ko ja pe nikan lanfa na pe to won fowo si won fi ran won lo fun eto polongo ta o si ran ni se pe to e fo ran mi lo fun eto polongo daju ah ete kan be na beta to meta to tun gbe won fe ko ba won ni omo Nigeria e gbo o so be te ba na gbo iwe re Saturday Telegraph laaro yi e ba run yi
0: o ko run de se fe na re je ponte si waju sokoto mo tu ya gba so no e ko ran ti o fo ta ki pa ti lu kura re abu me pa bo lo je ko ti ko ta wa 30 am ti o ba ri be ja ja le kan na ago sege pencho si lagbagbo ni arimo pa tubu se ti lu mo sin forty kolu na gbe ti won wa lagbagbo fat na gbe ti wa sugbe mo ja gba gbe jule kini to ni ha gbe gbo na de kule fabi lẹ́gbọ́n ní gbogbo níbi táwa ìtàn gbóròyìn wa ti gbòtegbò lábẹ́ ọba dé emiluwa ségun jàsọ́lá sì dé wà ọ̀ṣẹ́ni gbogbo kápátá ọba ní kí n kí ọ lọ́jẹ́ kí n tún lọ sí àgùnsẹ̀ ilẹ̀ wa nàìjíríà lẹ́sẹ̀ àgùnkò fìlà ọjọ́ gbọ́dọ̀ pa gédì àròjù rẹ̀ ǹjẹ́ ẹjọ́rọ̀ kí wọ́n ti sàpèjúwe alága fún ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ pásítọ̀ Cornelius Ojelabi gẹ́gẹ́ bí olóṣùfẹ́ lọ́síwájú wọn ní káàrin ìgbòrowó ọmọlé ìgbàsókòlẹ̀ wa nàìjíríà láti ilé èkó dókítà ẹni ìtàn dọlápọ̀ bádùn lọ́rọ́sẹ̀ kìnnì fún ti ayọjọ́ ọ̀bí alága fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ kọjá ìpínlẹ̀ kọjá kan dókítà dọlápọ̀ bádùn sí dọ́bà tó tún jẹ́ ògbóǹtanú ẹgbẹ́ òṣèlú APC onítàbánikámọ́ ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ èkó olódúró ni ó wípé kò ti ẹ̀mí ẹ̀sẹ̀ rárá onítàbásí ń sọ nípa lọ bí ẹgbẹ́ òṣèlú APC ogun ẹ̀fọ́ rí oní pásítọ̀ Cornelius Ojelabi ni mo ṣe fún dókítà dọlápọ̀ bádùn ta gbọ́ pé wọ́n ń sojú ẹkùn jọba fún ti erékùsù ti èkó ìyẹn ẹkùn kínní ni wọn kí pásítọ̀ Ojelabi wípé wọ́n sọ̀rọ̀ láyà ti ní àlàáfíà ara ṣe sàmọ́dún àsàmọ́dún sẹ́ẹ̀mí pẹ̀lú ìlera tó pé bá gbà mú kókó nínú iléeṣẹ́ bọ́dẹ̀ fẹ̀ ó ń tẹ̀ síwájú.
1: kókó inú wẹ̀rọ yìí ń tẹ̀ síwájú wọn fi flower 92.9 ọ̀rọ̀ pé format nǹkan wọ́n pẹ́ ní báyìí mọ̀ wí ló máa fi jẹ tákìpà nílé ẹ̀kọ́ ni. Igbákejì táyọ̀kìpà mọ̀ jẹ́ ní ẹ̀kọ́ alábọ̀rẹ̀ nígbà tá a nílé ẹ̀kọ́ gàgàràmà mọ̀ a jẹ́ táyọ̀kìpà lóyún nígbà láti bí ogójì ọdún sẹ́yìn yẹn ti lọ ṣùgbọ́n nǹkan tá a ń sọ fún ẹ ni pé former timekeeper once a timekeeper is always a timekeeper kì í ṣe fi ara rẹ jẹ oyè ìwọ fún ẹ ló fi ẹ jẹ timekeeper bond fm iṣẹ nìkan ló fi ẹ wọn sì ní ọlọgbọ́n gbọ̀ngàn tíra ẹ nífà ọmọ rẹ kọ ọgbọ́dọ̀ fẹ́rẹ̀ jù jẹ́jẹ́ mú jọ́kọ́ ọmọ òsìwọ̀n sí alátara ìwọ wọn lóyún mi kàkí o ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun ẹ kú lé kókó inú ẹ ṣeun.
0: ìrántí kúlé ọkà dànù ẹ káàbọ̀ ni alọ́mọdàgbére ni kókó ń tẹ̀síwájú.
1: ó sọ pé akọmọlédè ń bẹ àbí ọmọ pé wọn bá ti jẹ padà tó ti jẹ pàwọn alatún gbàlejò lẹkọọ ẹ wọ ẹsẹ ẹkọ yẹ yọjú
0: akọmọlédè yìí
1: tiwa làṣẹ wọn lù àbí
0: àwa la roko rẹ
1: roko kí ẹ ro
0: kótó
1: di pé ẹ lọ kọ pè ngba temi lo tori pe mo wulo na fi da mi duro ko mo gboro ko laarin awon koko nu wero ni te so aju nu wero ni sare telegraph laaro yi
0: pa professor agun ati nso
1: nje je we
0: to awon pa ko sibi kan ni so ki to tutu gidi won be ko sibi kan
1: je je we pe awon ekoko ti won ti o le do wa nde to pe en to je o amugbele gbara oto ni pa iroyin si en to je olori olede Dr. Fortune Adred wọ́n wà tí mo dá àwọn ọmọ ẹgbẹ́ pdp tó jẹ́ ti abala kabiru taniu turaki wọ́n ti mo dá olórí. wọ́n gba àwọn ẹjọ́ tí wọ́n fi sùn wọ́n ní àwọn ọ̀nà jábọ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ní orílẹ̀-èdè united kingdom. wọ́n ní ǹjẹ́ kí ni ẹjọ́ tí àwọn èèyàn fi. wọ́n ní ṣe ni ẹgbẹ́ òṣèlú progress congress wọ́n ń dúnkùn okùn mọ́ àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú láta bẹ́ẹ̀ ni wọ́n ń dúnkùn okùn lajà.

0: nínú àtúnṣe bí wọ́n ní gbogbo nǹkan tó ń ṣe pé ó kù díẹ̀ káàtó kò sí ẹkọ máa jọ ní ètò ìjọba àwọn wa dókítà albert ẹni tó sọ̀rọ̀ tó jẹ́ pé ó sọ̀rọ̀ lóko àwọn ikọ̀ tí wọ́n wá láti orílẹ̀-èdè netherlands ní ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú pdp náà wọ́n wá ń tọ́ka ọ́ ìpèsè orílẹ̀-èdè nàìjíríà tí àwọn wòye pé orílẹ̀-èdè tí ń ẹgbẹ́ òṣèlú pdp náà jáde ìkọ́ tó já láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro eyín alukoro fún àwọn ìgbọ̀n amúṣẹ́ tó bá na ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní emmenborg wọ́n sọ nímọ̀ pé dókítà albert ní òun ti gbọ́ ọ̀dọ̀ nǹkan tó ń ṣe lọ́la yìí pátápátá òun ti gbọ́ wípé ẹ̀ka àwọn tó yẹ kó jẹ́ ẹ̀ka tí máa ń gbọ́rọ̀ sọ wípé àwọn gbé ọ̀rọ̀ náà lọ síbẹ̀ pé kí àwọn tí wọ́n jẹ́ àgbáyé kan fojúkù wọ ẹjọ́ tí ẹgbẹ́ òṣèlú pdp sùn yìí ṣé lóòótọ́ òun náà lọ jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ wọn ò fẹ́ kí alátakò rí mímí bẹ́ẹ̀ ló jẹ́ pé bí alátakò bá sọ̀rọ̀ báyìí wọn ò ní jọ́ sọ̀rọ̀ àti pé wọ́n fàyè sílẹ̀ fún alátakò láti pé bóyá wọ́n ti gbé ìgbésẹ̀ èyí tó lè mú kí ìlọsíwájú kan bá ìlú ẹnu ọgbọ́n ìwé Saturday Telegraph láàárọ̀ ẹ bàrù yìí.
1: Lọ bí wọ́n ti Saturday Tribune rọ ìbákan ìdílé síbùkẹ̀ náà gbéròyìn tí bá ti ń kó fìrí yíyan ọmọdé ròyìn ọmọdé mi fi ṣeré torí mo pẹ́ kí n tóorin pẹ̀lú kẹ̀kẹ́ kọ mọ́ rí
0: wọn
1: bá ń gbọ́ pé rálẹ̀ ato àmọ̀tẹ́ mo mọ̀ yà lọ́pọ̀lọpọ̀
0: gbọ́dọ̀ kí n jẹ́ lọ́dọ̀ kí n lọ́dọ̀ kí n jẹ́ mama tó ń pa mama.

0: ọmọdé yìí. Èmi gan ti sọ wípé màá máa polongo mẹ̀díánà kiri ni. Torí ẹ kò sí ìrìn yarun tá a fi yarun àdùkẹ́ tí kì í sunkún. Irun rẹ̀ le nígbà tó kéé ṣí gbogbo alẹ̀ irun ẹ̀. Bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kán rí mú. Mo ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà tún ṣe mẹ̀díánà 0-15 táwọn ọmọdé ṣẹ̀ṣẹ̀ ni mò ń yọ. Mẹ̀díánà 0-15 air booster pin yẹn gangan ni àbá máa pè ní òdogun. Lọ́gọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ni a ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi. Làpálàpá sá lọ. Bẹ́ẹ̀ ni wọ́n dùn tójú rẹ̀ sì mọ́. Kódà a tún lè lo mẹ̀díánà 0-15 fún àtúkò nírun níwájú àti àwọn tí wọ́n ti fa lọ lẹ́yìn. Dán mẹ̀díánà 0 air product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mẹ̀díánà air pack káàkiri ilé ìtajà. Ó yàtọ̀ sórí 0702-507861 0809-179933. Mẹ̀díánà gbogbo ohun tí irun rẹ̀ nílò.
1: Orúkọ mi ni olóyè Fakaode Agekun Ejo ọmọ bíbí ìlú Adó Èkìtì aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Agekun Ejo Cultural Temple Fọ́ngu Ọ̀tà àti ìdí òrò ni mo ṣe. Mo kí ọba Sikru Lai Olumide Ayẹ Williams ọba òfòdó olówó land Agekun Ejo ohun ọ̀bọ bàjá ohun ọ̀bọ tọba ni mo ṣe lọ́jọ́kọ́jọ́ ọba òde olówó. Mo kí area commander Sunday Police Station AC Bamidele Awoniyi ẹkú àtúnṣe o. PDP wa Alakara Police Station Alhaji Garuba ẹkú àtúnṣe o. Mo kí Arazaki Abidjan Alhaji Suleiman Atema Alhaji Fowóṣeré Alhaji Ilésami ẹ ṣeun ẹkú àdúró tì mí ojú òní tì yín o. Gbogbo ọjà wo lọ́wọ́ mo dúpẹ́ ẹ ṣe ẹkú àdúró tì mí o. Fún ọba òde olówó kì í ṣe ọba burúkú o. Ọba gidi ń lọ ọba òde olówó àwọn gbọ́ yìí sọ yìí ló fẹ́ dá wàhálà lẹ o. Ọba ìlú òde tún mọ yín lórí láṣẹ tẹdùmọ̀rẹ̀. Agekun Ejo bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ́ ti ní August 17 ni final bọ́ọ̀lù ìṣẹ̀ṣẹ́ August 18 la ọbọ̀fa August 19 làìsùn ìṣẹ̀ṣẹ́ August 20 ni ìṣẹ̀ṣẹ́ dé. Àpòpolo Kampala wà ńlẹ̀ ní number 29 Amadu Street. Ìdí òrò ni mo ṣe lóye Fakaode Agekun Ejo.

0: ẹkú iṣẹ́ ọpọlọ golden sun tún ti ní ojúmọ rẹ o ọlàdúnwéjì àyìnlá ní dr tó jẹ káàbọ ṣe dàlódé àti ìrètí rẹ wọn níbẹ̀ ni alhaji akilu kamamu èso orí rẹ ọrọ àgbà ní ẹrìmí sọ mi ò sọrọ àkànní ní ìmọ̀ni ẹkú iṣẹ́ o dr osayi ní good morning sir nice seeing your face. Àwa náà nínú wádùn láti máa gbọ́ látọ̀dọ̀ yẹn náà. Tuga Adesola ni ẹ káàárọ̀ o, wọ́n ní hearing from London. Ẹ ṣe ìyẹn ni pé ìlú London ni wọ́n ti ń wò wá lọ́wọ́. Orí ajé ìkọ́ tó lé wọ́n ní ẹ káàárọ̀ Alhaji àti Dr. Dr. Zion, wọ́n kọ̀ fẹ́rin sí ni. Rasulam ni please tell us why APC sògùn ẹ̀ fọ́rí o, màmá sọ ń jọ mi. Ajẹ́rọ̀ ṣídà wọ́n ní ẹ káàárọ̀ sà JP ọkọ mi. Gbogbo pàtà ẹ ṣe o. Àrí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò látòrí ẹ̀rọ agbọ́rọ̀kàyè ti TikTok tó tèmi. Gbogbo iná ni Rasulam ẹlẹ́yẹléwà àná tó ba iyẹ̀ pọ̀ tó ba lóye ààrẹ dán pẹ́kírò Abiodun Banana Oladunni Joshua 49 Fúbíà 07 Success Man 3 Strawberry Abdulrahman Bàbá Olóyè Oladepo Wàsíù Olú Melanie Adébísí 68 Triple A Worldwide. Gbogbo yín pátá lẹ ṣeun. Kòkónúwé ìròyìn ó ń
1: tẹ̀wá. Kòkónúwé ní ẹsẹ̀ bọ́ rẹ̀fẹ̀ ó ń tẹ̀síwájú mi fọ́nrán rẹ̀. Ló ń ṣe ṣùgbọ́n ti ní ká máa máa lè jẹ́ ara wa bí àṣà ọba ní ẹ̀mí àjọ tó dìde wa ó fẹ́ràn lọ́pọ̀. Àtúntò àjọ ti pẹ́ ó ṣe wá ń ṣe náà ní ọ̀tún wáyé.
0: Ọjọ́ mi ò ń ṣe wọ́n ní ìfẹ́ inú ọkàn nífẹ̀ẹ́ wà kì í ṣe ètè àbí orí apá àbẹnu
1: kókó tẹ ẹ fọdẹ fẹ.
0: Lọ́n tó láyé mo wá sádìyẹ òwò gbogbo ọ̀nà táwọn ìjì lè gbá o. Èmi borí ọrẹ ẹ pẹ̀lú ètè wọn. Èmi borí ọrẹ ẹ pẹ̀lú ètè wọn tẹ̀síwájú.
1: Tẹ̀síwájú. Wọ́n fò lókè àárín nílẹ̀ kẹ́mọ pàdé àgbà kò láyé.
0: Bàbá wa elédùnmáre bàbá fọnà.
1: Alátúnjì láti sí ẹ síwáì. Kò burúkú bàjẹ́. Ìjẹ́ ẹjẹ́ àbọ̀ lẹ́sẹ̀ ya ju mọ́tò lọ. Ara ló ń fà bọ̀ sí o. Wọ́n ní àwọn ẹgbẹ́ onímọ́tò fún gbogbogbò ọkọ̀ nílẹ̀ wa Nàìjíríà kápẹ́ ní Nigeria Association of Road Transport Owners NATO. Èkó ní ìpínlẹ̀ Èkó ló máa fi àkíyèsí o. Wọ́n ní ẹnìkan kò ju òfin lọ. Ẹ tẹ̀lé àwọn àlàálẹ̀ tọrọ máa ti bèbè tí a mọ̀ sí pọ́ọ̀tù o láti pé iṣẹ́ yóò lè máa fò gbogbogbò ọ̀gbìn ó sì máa lọ sẹ́rẹ́rẹ́ sẹ́rẹ́rẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tó nípa bá rí wípé àìtóníbá wí kámọ̀ tọrọ bá ní sọ. Ẹni tó jẹ́ alága fún ẹ̀ka náà ní ìpínlẹ̀ orúkọ la Alhaji Kayode Odunowo ló mú ìmọ̀ràn náà wá o. Ó ní gbogbo ètò ti wà ní sẹpẹ́sẹpẹ́ tó yẹ kí àwọn NATO tí wọ́n tẹ̀lé. Ó ní wọ́n pe tíkẹ́ẹ̀tì kan ní e-ticket wípé ìrẹjì ò sínú fọ́tò bá ṣe jókòó òun ó ṣe yọ. Ó ní ẹ náà ṣe pàtàkì. Yóò rí jẹ́ pé àwọn kọ̀ǹtínà gbódóòmù tó fífo ẹ mọ̀ ṣàyẹ̀wò ẹ̀ fínífíní ó wá rọ gbogbo àwọn ẹgbẹ́ NATO pé wọ́n ó tẹ̀lé àwọn ìmọ̀ràn tó nípa bẹ́ẹ̀ rẹ tó nípa tàrí síta tàì. Ó ní tí wọ́n bá lè tẹ̀lé ìlànà yìí ó ní kò ní jẹ́ pé wọ́n máa dáhùn dúró lọ́nà àtọ́. Bákan náà rọra wẹ́bẹ̀ sí ẹwọ́ ẹgbẹ́ NATO wípé à ń tò lọ́kọ̀ọ̀kọ̀ gbọ́rọ̀ wípé iná ṣe pàtàkì ṣùgbọ́n ká máa páàkì mọ́tò ọkọ̀ àfàyàfà lọ́nà àìtọ́ ó ti tó lè máa fa súnkẹrẹ fàkẹrẹ ní àwọn òpópónà ìyẹn nìkan kọ. Ó ní àwọn ètò ti wà ní sẹpẹ́sẹpẹ́ o láti pé tẹ bá rí nǹkan ẹ̀jẹ̀ káwọn gbọ́ kẹ́ ẹ jábọ̀ fáwọn lóbi nǹkan bá ṣe ń lọ ìyẹn ní bèbè o ìyẹn débi òdòdó. Ó ló wá ṣe pàtàkì pé gbogbo ìjánu mọ́tò yín tí a mọ̀ sí bírèkì àti táyà àti iná wípé ṣàyẹ̀wò títí dé stiẹrin wípé kẹ́ ẹ ṣe àyẹ̀wò rẹ̀ àti fire extinguisher wípé náà ṣe pàtàkì nínú mọ́tò àfàyàfà. Ó ní gbogbo nǹkan tari síta yìí ó ní ẹ̀rí pé nǹkan máa lọ bó ṣe yẹ kó máa lọ tó sì jẹ́ pé àti wọ pọ́ọ̀tù náà lọ bó ṣe yọ ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá wípé yóò wà ní ìtàn àyíká tó pé ó bàgbọ́ yín o. Ọ̀rọ̀ gbogbo wọn wípé àwàyé náà rẹ pé ẹ máa wà ìyẹn gbẹ̀dọ̀ ó tó ní ìtọ́rọ̀ ọmọ ti seedbed tí a mọ̀ sí náà wípé náà tó ṣe pàtàkì ìgbàjá wípé náà ṣe pàtàkì gbogbo nǹkan wípé yóò máa lọ bó ṣe yẹ kó máa lọ àti wípé ẹ kó àwọn èrò níwọ̀nba ẹsìn náà níwọ̀nba torí pé àpọ̀jù bọ́tìnì ọ̀nfàṣọyà ni NATO kó máa fò lókè ní sẹ́bọ́dẹ̀fẹ̀ ó ń tẹ̀
0: síwájú. Gbogbo inú ìwé ìròyìn tẹ̀síwájú inú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí ààrẹ tó ń fipò sílẹ̀ ní inú àwọn àjọ ECOWAS dá ọmọ Ali Ture. Ó ní ẹjẹ́ àròjọ olóore fáráyé torí pé tó bá ṣe àní à ń sọ fáwọn èèyàn. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu mà ṣe bẹ̀bẹ̀ o pé ọpẹ́ ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé gbogbo ààrẹ tó ń sílẹ̀ ní inú àwọn àjọ ECOWAS dókítà ọmọ Ali Ture. Ó ní ẹjẹ́ àròjọ olóore fáráyé torí pé tó bá ṣe tìṣìkàní à ń sọ fáwọn èèyàn. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu mà ṣe bẹ̀bẹ̀ o pé ọpẹ́lọpẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Nàìjíríà ló jẹ́ pé gbogbo orúkọ ìlú tó ń ṣẹlẹ̀ ní ẹkùn ìwọ̀ ilẹ̀ adúláwọ̀ wípé ọ̀nà orodòkó lọ mú mi o. Ọwọ́ aṣọ àpèjúwe Nàìjíríà àti olùdarí rẹ̀ gbé olùdarí kan téèyàn gbọ́dọ̀ gbẹ́mi lé tá a bá ń sọ nípa ìṣàkóso gbogbo. Ó ní ká má parọ́ ká má ṣèké. Ó ní jẹjẹ́ mọ̀ pé wíyẹ gbogbo àjọ orílẹ̀-èdè ti ń bẹ bí àjọ ECOWAS wọn ṣe wà o. Wọn ò kóyan Nàìjíríà kéra torí pé wọ́n mọ̀ pé tí ọ̀rọ̀ bá ti wájú Nàìjíríà báyìí ó níyànjú ni. Nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó wá ṣe ètò.

0: or Senior Apostolic Mother Margaret Opeolu Adesanya Opeter, April 8, 1954, to July 2, 2026. Iléto Isikuba, báwo ni mo rí yóò ṣe lọ? August 13, 2026, láago márùn-ún ìrọ̀lẹ́ sáago mẹ́jọ alẹ́, Christian Wake / Night of Tribute, Leroy's Compound, Jasset 33, Alaramura Street, Okoba Gigi, Ipo. Friday, August 14, 2026, láago mẹ́wàá àárọ̀ sálá ọ̀sán, ní ìtẹ́ ẹ̀yẹ àti ìṣèdágbére láàyè ibà tí ìfẹ́rúfẹ́rú fífi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ yóò tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. Wẹ̀kú máa wáyé láago kan ọ̀sán ní Bọ́lá Event Center, Plot 12, Abimbola Awoli Estate, ní Oko Ọba Road, Abatio, Agege, Ìpínlẹ̀ Èkó. Ọ̀pọ̀ ọmọ ló gbẹ̀ màmá wa, Senior Apostolic Mother Margaret Opeolu Adesanya ní Pitan, Gold and White, Laṣo Ẹ̀yẹ. Fún ìní, ẹgbẹ́ Adesina 08029111807 Olariwaju 08033219458 Adeyemi 08038631624 Olukede Adeyemi Adesanya, Controller and Current Affairs Department, Bond Defendment 2.9, Federal Radio Corporation of Nigeria, FRCN, Lagos.
1: Àróbálẹ̀ àrógún àròtọ̀ o. Ẹ̀yin ọkọ̀ ìlú gbogbo nípínlẹ̀ Èkó ti ya ọ̀rẹ́ pàdé ní Bàdágí Division láti lọ gbóhùn àdúrà sókè fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìtẹ̀síwájú rere. Pẹ̀lú Bàbájẹ́jẹ́ Alhaji Kọ́lé Ọbáfẹ́mi Hamsan, àti gómìnà ìpínlẹ̀ Èkó, Babájídé Olúṣọlá Sanwó-Olú, káwọn àfojúsùn wa lè bọ́ sí ìpínlẹ̀ Èkó má bẹ̀rù tó fi kárí gbogbo ilẹ̀ Oòdùà. Alága àwọn baálẹ̀ ìlú Èkó balẹ̀ àìdíà bó òdòdó lódodo. Baálẹ̀ ìlú òdòdó ló ń ta wá lólo pé ẹgbẹ̀gbẹ̀ ọjọ́ kẹtàlá 13 August 2026 nínú ọgbà ìjọba ẹ̀jọ ni yóò ti wáyé. Chief Princess Muibas títí lọ Lárùfáyé Adéyẹmí lágbà gbogbo àwọn baálẹ̀ lálejò tí ó sì máa ṣe bàbá kẹpẹ́ fún àwọn kábíyèsí látòrí bàbá wa Ìṣúra Májẹ̀sì ọba Mọ̀mọ́dù Àfọlábí Àṣàfà oníjanìkẹ̀kẹ̀ bàbá àgbà kábíyèsí ọba Gálíbù Adéyẹmí Bùfáyẹ̀fẹ̀ ọlọ́jọ́ ọ̀gànjọ́ pẹ̀lú anáwó tọ̀kẹ́tọ̀kẹ́ ni Ìṣúra Májẹ̀sì Adésínà Ràjì ìlú Fẹ́mi Lọ́yẹ̀ iná ìtọ́wo oníbàẹkùn tó fi kárí gbogbo ọba tó fi ọba dágìrì gbọ̀n. Ìpàdé àdúrà yìí kò yọ gbogbo local government chairman sí APC kò ní bàjẹ́ o. Ọba ìlẹ́jẹ̀ nílẹ̀ ìdíyà bó òdòdó lódodo. Baálẹ̀ ìlú alága fún baálẹ̀ forum ìlú Èkó ló lù polongo.
2: Ó yà ìtẹ̀lé mi ká lọ sí GC Furniture Emporium, ilé-iṣẹ́ kan àtò níbi tí wọ́n ti mọ̀ sí fìtẹ̀dán tá ń pè ní Furniture Works àti Interior Decoration lónìí. Báwo lẹ ṣe fẹ́ sí nínú ilé ni tàbí lọ́fíìsì? Executive chairs, royal and lóríṣiríṣi, dining set tó jiná, TV stand, TV consoles and table, executive bed àti wardrobe lọ́lọ́kùn jọ̀kan, office tables and chairs, kitchen cabinets tó fi mọ́ interior decoration lóríṣiríṣi ti mú kílé tàbí ọ́fíìsì ó rẹwà dàbí àfin ọba. Gbogbo tó bá ní ṣe pẹ̀lú Furniture Works tàbí Interior Decoration pátá, GC Furniture Emporium ló lè ṣe lọ́wọ́ tí ò gara rárá bó ti wù ọ́ mọ́. Láti mọ̀ sọ fún yín pé GC Furniture Emporium náà ni God Covenant Furniture tẹ̀ ti mọ̀ bí ẹni mo wó. 32 Abeokuta Express Road, Lekere, lẹ́gbẹ̀ẹ́ NNPC Filling Station, Cement, Lagos State, Lawa. Ẹ máa pè sórí 09037437308 03743-7308. WhatsApp number ni 03756-4735 09075-4735. GC Furniture Emporium, iṣẹ́ tiwa ò lápiwé ẹgbà bẹ́ẹ̀.
3: À ń pè síbi ìpàgọ́ gbogbogbò tí ìjọba Apple pata tí a pe àkórí rẹ̀ ní ọ̀rọ̀ ayérayé tó nígbàgbọ́ Ọlọ́run wa tóbi. Ìpàdé náà ni ó bẹ̀rẹ̀ lọ́jọ́ kejìlá títí di ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún tí a wà yìí ní aago mẹ́ta ọ̀sán lọ́jọ́ West, nígbà tí àwọn ọjọ́ ìyókù yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago méje òwúrọ̀ ní onílù ìtọ́wà Bible Pattern Ifakọ̀ Lagos State Nigeria. Àwọn iṣẹ́ ìyanu tí a ó máa pàdé nìwọ̀nyí. Ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro, ojúṣe onígbà.

0: tumaki olori e bi di kula ibola mu bi bidin e sa ko owo lomi omo to tun lanti lanti toro ba tare si mu ti wa bi right lanode ba yo ba ni wo omo na
1: olorun te pese omo fun mu ti wa
0: lai gbo yo gba lejo nje san je tale
1: ah wo lobo o nje kuje
0: ko
1: to nu mo re si waju
0: ba dan ye omo yo bo na mi o fe gbo complain o
1: happy birthday to you Jinad Rahimot Adejoke si Ajoke Unity ni Alasia ni Janiki won ni eni lojo re eyin lagbara lohun ba bo ba lo gbo laye eni ko fi se Ajoke wa pe laye wa dagba oni da happy birthday to igbodu odun kan ni fun re bakan na won ni happy birthday to you Captain Oladapo by Marcus won ni eni laye ojo bi Captain Oladapo Marcus Olaide en to ni ka ma ke o na ni Captain Bashiru iyan oko Daniel Tibelu Bashiru baba Mafus na lo ni ka ma ke Captain Oladapo Marcus Oladele oda na koko nu ro yin Olaide koko nu ro yin tesi waju a wa balagbe e wa laipe lai tuji Olalekun lo ko
0: bojo bi to ba nlo lojo to ni mara mi fun ni pe je ki na wa nbe
1: mi no me lo mo dangbojo bi mi no me lo dangbojo bi ko yin lo ni no se bere to ri pe ko ye mi no mi se bere
0: o pe ose
2: on FM 92.9.
3: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídalẹ̀nù lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Nínà àwọn òṣìṣẹ́ PSP tí ló máa fò tẹ̀lú nìkan ní ká ẹ̀jẹ̀ kan máa kó yín kẹ̀sì máa sanwó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀ ti Lọ́mà ló nílò béèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. O máa lẹ́yìn tó o bá ju dídalẹ̀nù lọ́nà àìbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà wo ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0000 005 2962 tàbí 0708 060 1020 email info@lomar.gov.ng ìkànnì àjọlò @lomar_gov Lọ́mà wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.

CI 最早的人类。

0: August 2026 pẹ̀lú ìwọ́de àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jáde àtàwọn èyí tí wọ́n bẹ nílé ẹ̀kọ́ lọ́wọ́ ọjọ́ Sunday 9th of August 2026 gan láyẹyẹ ọ̀hún yóò wáyé aago méjìlá ọ̀sán lẹ́tọ̀ yóò bẹ̀rẹ̀ àdánlóko pindon ọ̀tọ̀ SCDA lẹ́tọ̀ ọ̀hún yóò ti wáyé àwọn èèyàn jankan-jankan bẹ́ẹ̀ láti fìwé pé oníwà sí ọjọ́ náà ni fọdún láti
1: ẹnìkan wà lójú pẹ̀lú orúkọ ìwò lẹ́tí ń pè wá.
2: Aláàjì bẹ́ẹ̀sì ẹ̀rọ ọdún ọba sọ́rọ̀ láti ojú ìlú tó ṣe ọjọ́
1: ìṣẹ́jú wá tẹ́lẹ̀.
2: Gbogbo nǹkan ìlú ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wa rí ìgbẹ́jà kò ṣe bí obìnrin ọkàn tí ó bá rí. Nítorí mo fẹ́ ṣe ìyàwó ẹ̀mú sọ́yọ̀ pẹ̀lú ìṣẹ́ kankan wá. Ojú tájú ti fi fún lọ, ọyá tẹ́lá lọ rí. Àbí kì í ṣe torí ìlú ìtorí ọ̀la fẹ́ jẹ tá a bá ṣe àwùjọ tán. Àwọn ètò ẹlẹ́jọ́ gbá wa ṣe o. Ayé gba gbogbo ìyàwó tàbí pàkà torí bá ṣe ìyàwó láti lọ́wọ́ tó kúdà o.
3: Ẹ ṣeun sá. Ẹ ṣeun sá. 08098444710 Kàrí àgbé fóònù ti bí yẹn lọ lẹ́kọ̀ọ́ sí ìdá padà. Ẹ kojúmọ́.
4: Ẹ kojúmọ́ sá.
3: Orúkọ yẹn ọ̀sẹ̀ ti ń pè wá.
4: Orúkọ yẹn ṣẹ́ńpù láti gbé.
3: Ojú wo lẹ fi wo?
4: Obi tí mo fi jẹ kiri àwọn òbí ká máa wò dáadáa ká tó ṣe ìyàwó ẹgbẹ̀tẹ̀. Torí pé starting máa wù kí ẹ̀hún ní finishing kan ní kókó. Torí pé ẹlòmíì wà ká máa wò pé torí pé ẹ̀hún bá wọn ṣe kọ́ ibi gbogbo yẹn. Ìyẹn kó ló máa tà láti pé ẹ máa tóbi méjì mẹ́ta. Torí pé ọmọ ẹgbẹ́ tó bá fẹ́ra wọn sí ilé tó máa jẹ lọ́jọ́ iwájú tó bá lè ti fi ìjà máa wà. Àbí tọkùnrin tó ní iṣẹ́ nǹkan burúkú ni wọ́n máa dáná lu. Báwo dáadáa pé sọ̀rọ̀ ẹni níṣẹ́ lọ́wọ́ ó tó fẹ́ sílé iṣẹ́ lọ́wọ́ ìjà ọjọ́ iwájú ni ó ti wọlé bẹ̀rẹ̀ lọ́dẹ àmọ́.
3: Ṣo tẹ kí àwọn ọ̀rẹ́ ẹni tó bá ń ṣe ọkọ̀ àfẹ́sọ́nà ìyàwó ṣe àfihàn kan pamọ́ fúnra wọn bí ilé ìta àkàtàn tó ṣẹlẹ̀ ńbàdàn èyí tó ṣe ńbàdàn tí ìyàwó ọmọ ẹgbẹ́ ọkọ rẹ̀ ẹ ṣe bíbàdàn ló ti ṣe
1: ní. Àníbẹ́ bá nílò orú kóòtù bẹ́ẹ̀ ká fún ilókè
3: ogun. Kóòtù wà lókè ogun àìmọye kóòtù lókè ogun kóòtù wà ó wà wẹ̀rẹ̀ ilé wà síbi tí ó sì gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ là ń sọ ìbàdàn lórí ẹ̀wà nínú pé
1: ọkọ̀
3: kò jẹ́ fúnyàwó ẹ̀ pé wọ́n léun jáde nílé ẹ̀wà kò tí jẹ́ fúnyàwó ẹ̀ pé tó ń mú oògùn olóró wọlé tó lọ́ṣẹ̀ àárín gbogbo àṣírí ó yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó bá jẹ́ kó yẹ kéèyàn sọ fún ẹni tó fẹ́ fẹ́ nǹkan bá báyìí mọ̀ jẹ́ o bọ́ bá bẹ́ẹ̀ bí ò bá dẹ̀ mi fẹ́ ọ̀pọ̀lọpọ̀ kan tó yẹ kó ń dalé ní ètò 08044 àwọn àwọn àwọn béèyàn bá wo wọ́n ní bá fẹ́ fẹ́ obìnrin àfẹ́ tàbùkù tàbùkù ní bẹ́ẹ̀ kọ́ wọn lóbìnrin yóò pé ọgọ́rùn-ún náà dẹ̀ ìyẹn nígbà tí bá ti ń pọ̀ kan lọ́wọ́ máa fẹ́ ni ẹ kojúmọ́ o. Orúkọ yàtọ̀ sí ń pè wá.
5: Orúkọ mi láwọn ojú ni ọkọ yàtọ̀ lórí sunba rẹ.
3: Ojú wo lẹ fi wo sà.
5: Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àkì orú àrùjọgbé àṣẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹlòmíì kọ́ sí ní dàlámù lágbájá sí ti mí náà sí gbogbo akọ́nìṣẹ́ gbogbo akọ́nìṣẹ́ alágbára bẹ́ẹ̀ tó ọlọ́run lọ lára kò sí ìnira gbọdọ̀ fẹ́ra bọ́ra lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó mi lẹ́nu bá sí ìyàwó jẹ lẹ́yìn ìyàwó ẹlòmíì yóò lè jẹ́ gbèsè pé èmi náà fẹ́ sí mo fẹ́ sí ọmọ lu eléyìí kò bójú mu ẹnikálukú ọmọ ronú ń tágbára bá pè wọ́n ní kọ́ọ̀sì ọ̀kóòtù according to àmọ́ òwò àgọ́ aláàgọ́ sáré ìjọba àgọ́ aláàgọ́ sáré ọyọ́ padà ṣubú ni o àní ṣubú ẹkún ètò.
3: Àmọ́ òwò àgọ́ aláàgọ́ sáré àwọn àbá ṣubú 08098444710 07088100154 ẹ kú ojúmọ́ o. Táwọn olóhùn.
6: Báwo ló ká
1: o? Orúkọ yín o.
6: Yóò ní gbà ni o.
1: Ìbá ní ṣe ní sókì.
6: Ìná yóò ní gbà látajà.
3: Ojú wo lẹ fi wo?
1: Ojú wo lẹ fi wo?
6: Ẹ rí ọ̀rọ̀ tẹ gbé wá láyé láàárọ̀ yìí ó. Torí ìfẹ́ rí àwọn ìyá alágbájá tètè ẹ̀ ọlárẹ́ni ìyá àtàwọn ìlú tètè ọlárẹ́ni ti tí wọn lágbára wọn wá fẹ́ ṣe ìṣúra wọn. Ìfimọ́ zoom ọ̀pọ̀lọpọ̀ òbí mi nìyẹn ọ̀pọ̀lọpọ̀ òbí mi wá tún yóò yẹ pé

0: Assalamu alaikum. Markaz Miftahi Rahma Institute of Arabic and Islamic Study. Tó wà ní nọmba 2 Ibrahim Street, Abamoko Ọ̀tọ̀ Àwọ̀ SCDA ni wọ́n pe gbogbo ènìyàn. Síbi ayẹyẹ mẹ́ta lọ́kọ̀ wọn, àwọn obìnrin ọdún tá a ti ṣe àgbékalẹ̀ owó tó ń lò yìí. Ìkówójọ àti fífọ́ ènìyàn lámì ẹ̀yẹ. Èyí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ Saturday 8 August 20th pẹ̀lú ìwọ́de látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jáde àtàwọn ìpínlẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́. Ọjọ́ Sunday 9 of August 2026 gan lọ́hùn yóò wáyé o. Aago méjì láọ̀sán lẹ́tọ̀ yóò bẹ̀rẹ̀. Àlòkò Pondon ọ̀tọ̀ àwọn SCDA lẹ́tọ̀ ọ̀hún yóò ti wáyé o. Ìyẹn jankan-jankan báyìí náà láti fìwé pé oníwàásí ọjọ́ náà ni Fọdúnláṣẹ́ Hajji Ahmad Hanafi Alimubara. Lára àwọn ènìyàn tá a máa fún lámì ẹ̀ lọ́jọ́ náà ni Latif Isa Ibrahim Balẹ̀ Abaloko Tàwórì àti Chief Ismail Ganiu aṣíwájú ìgbìrà ọjọ́ Kingdom Hajji Abdulaziz Fasasi Láìgbàgbé Alhaji Àgànílé Alman olùgbàlejò ni Fọdúnláṣẹ́ Alhaji Miftaudin Muhammad Nagiri Ayilara Aliyu Lori tí wọ́n tún jẹ́ Chief Imam
1: Abaloko Tàwórì.
0: Àwọn alákòóso Markaz Miftahi Rahmat ló olùkéde
1: fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 00339906.
0: Màá sàdà.
2: Ẹkú dédé àsìkò yìí o, bó tiẹ̀ ti ń gbọ́ mi. Ẹkú ìjọ mẹ́ta, ẹkú bí ìlú ṣe. Èmi ni ìyá àfin mo súnmọ́ láòyìn sùn láti iléeṣẹ́ ẹgbẹ́ Catering Services. Iléeṣẹ́ tí ẹ ti mọ̀ bí ẹni mọ owó nípa ká ṣe oúnjẹ fún oríṣiríṣi ayẹyẹ. Indoor and outdoor catering services. Oríṣiríṣi oúnjẹ tìlù àti tilẹ̀ wa níbí. Continental food ni àwọn Chinese dishes ni. Àtàwọn oúnjẹ tí wọ́n ń bí bíi jollof rice, fried rice, abula, àmàlàgbẹ̀gìrì àti ewédú. Sport tí ó máa gbóná fẹlifẹli àti oríṣiríṣi ọbẹ̀, ẹ̀gúsí, ẹ̀fọ́ rírò bí èdè kan. A máa ń ṣe banga soup, a máa ń ṣe ofe òwèrè, a máa ń ṣe bitter leaf soup. Kò sí oúnjẹ tẹfẹ́ ká ṣe tó tó di wọ́n bí tí a mọ̀ ọ́ ṣe. Then a máa ń ṣe àkàbò fún oríṣiríṣi ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe. Ẹ fún ti ọbí ni tàbí fún ti ìgbéyàwó tàbí fún ti ìṣílé. There is surprise birthday pack kan tí a máa ń ṣe fún true map. Ìyẹn fún àwọn tó fẹ́ ṣe surprise birthday gift fún àwọn olólùfẹ́ wọn. Oríṣiríṣi nǹkan la máa ń ṣe sínú fún true yẹn. Ó depend ní nǹkan tí ìyẹn bá fẹ́. Owó oúnjẹ máa wà ńbẹ̀, àwọn small chops, àwọn nǹkan tí ìyẹn bá fẹ́. Even délé tó máa fi ń ṣe AGM meeting kò sí lè tà kí n ṣe. A máa ń ṣe chops, small chops, a máa ń ṣe cocktails, a máa ń ṣe dessert, a máa ń ṣe grill asun. Then a máa ń train àwọn èèyàn ní ilé iṣẹ́ wa. Àwọn as a student, àwọn míì ti mọ̀ nípa iṣẹ́ yẹn ṣùgbọ́n fẹ́ mọ̀ sí bí àwọn tó ti ṣe beginner stroke intermediate class tí wọ́n bá wa fẹ́ lọ sí advance wọ́n máa ń wá ṣe lọ́dọ̀ wa. Then a máa ní àwọn trainees, àwọn tó máa ń wá bí apprentice tí wọ́n máa ń wá ń kọ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n dẹ̀ máa kọ tí wọ́n dàn táwọn náà dẹ̀ máa dájúrò. Pápá àwọn ìyàwó ilé tí wọ́n ń ṣe ọlọ́wọ́ síbí tó bá bá wa dòwòpọ̀ a máa kọ́ wọn ṣe máa máa pata àdídùn sí ọkọ̀ wọn lẹ́nu. Ilé iṣẹ́ wa ní No. 1 Jumi Catering Street Alhaji Bus Stop ní Ìdímù ní Èkó ń bí. Then a máa ń ṣe daily services. Àwọn oúnjẹ yẹn fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba àbá àwọn tíṣẹ́ wọn ò gbá kọ́ máa so oúnjẹ ń gbà gbogbo. A máa ń ṣe delivery fún wọn. À á se oúnjẹ yẹn oní 1 liter, oní 2 liters, oní 5 liters, oníkálukú á dẹ̀ máa gbé tiẹ̀. Then a máa ń ṣe event deco.

0: bá yín ṣètò bí tẹ ti fẹ́ ṣe ayẹyẹ kí ó dàbí àfin ọba àrí má lè lọ àwò padà sẹ́yìn iṣẹ́ wa ni kò dẹ̀ síbi tí ọwọ́ jẹ́ irin wa ò tó kò síbi tẹ fẹ́ ká ti wá ṣiṣẹ́ tí a lè lọ then a ní cooling truck wa yẹn fún ẹ̀yin tẹ fẹ́ classic work tí ẹ fẹ́ káwọn èèyàn máa jà nídìí ọtí yín a ti máa tu ọtí yín síbẹ̀ tutù dáadáa àwọn service boys wa máa gbé pẹ̀lú wọlé láti lọ serve ni kò ní síwájúwájú pẹ̀lú ètò dẹ̀ ní gbogbo ẹ̀ ilé iṣẹ́ wa wà ní number one jumi catering alaja bus stop ní ìdímù ní èkó ń bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08023135514 tàbí 08087825 ilé iṣẹ́ ti fi ọkàn tán tí ẹ bá ní ayẹyẹ láti ṣe àwa ò dẹ̀ ń point àsìkò tí ẹ fẹ́ ká débẹ̀ náà la máa débẹ̀ then ẹ máa rí pé ayẹyẹ yín ti set kí àwọn gẹ́ẹ̀sì yín tó dé ètò ìṣẹ̀ wa ẹ bá wa dá owó pọ̀ owó wa ò ga ni lára púpọ̀.
1: Independence promotion. Gbogbo ẹ̀yẹ ló lè fẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣe tán. Láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjíríà ṣe ń ṣàjọ òmìnira. Darapọ̀ máwọn olóríire. Tọ́jú àǹfààní owó túlutúlu. Ti ẹni kò kẹta. Golden Chance Lotto Morning Game. Golden Book. Ló bá kájú òṣùwọ̀n. Láti jẹ nínú 25 million cash bonanza. Gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira Independent Gift. O lè tàbí USSD code *705# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Bowl QR code lórí ticket tàbí sticker poster. Nọ́mbà ẹ drop kò drop o. Ẹ̀bùn mi ni Independent Money Gift. Day grand for you. Òfin àti ìlànà wà o. Ayò yìí yóò wà fẹ́ni ọdún méjìdínlógún sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter. Scan QR code lórí ticket tàbí sticker poster. Nọ́mbà ẹ drop kò drop o. Ẹ̀bùn mi ni Independent Money Gift. Day grand for you. Òfin àti ìlànà wà o. Ayò yìí yóò wà fẹ́ni ọdún méjìdínlógún sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto lóní àìrí náà ní bá wa lọ́dún òmìnira.

0: ìgbàlà ní ẹnìkan ò láyé o.
1: Ọmọ Nàìjíríà.
0: Yóò sí ìṣẹ̀lẹ̀ kò lè sí ìtàn. Bí ìgbà ṣe wá ń yí títàn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀, kí ló ń kọ kalẹ̀ fúnra rẹ̀, kí ló ń kọ kalẹ̀ fáwọn ọmọ rẹ̀.
1: Ọmọ Nàìjíríà èèwọ̀ lè wò.
0: Kí ló ń kọ kalẹ̀ fúnrandíran rẹ̀ tí ń bọ̀ wá lẹ́yìn wá ọ̀la, máa kọ́ re o, in khairan fa khairan wa in sharran fa sharran.
1: Ọmọ Nàìjíríà èèwọ̀ lè wò.
0: Bó o bá kọ rere lóòrì yìí, bó o bá kọ bí ayé ti gbọ́n, ìṣó àtòkò ló fi ń gbá máwọn ọmọ lọ́mọ lórí. Bó bá kọmọ tiẹ̀ wọn nílò ṣó wọn nílò kò stẹ́jà máa ń bẹ́ẹ̀ ó ní wọn ó lò fọmọ tiẹ̀ náà. Ó yẹ ká rọ ẹ kó ojúmọ́ gba ìtẹ́ ẹ tí ń gbọ́ lé iṣẹ́ alálùbáríkà yìí bond fm 92.9 stable of radio nigeria àtidé gẹ́gẹ́ bí ìṣe wà. Abala aerobics náà lákalẹ̀ sí lórí pápá bond fm 92.9 bá a ti máa ń ṣe ń gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé. Kàyímọ́yé kọ́ọ̀lù mo gbà lọ́sẹ̀ tó lọ nígbà tá a forí kokòṣọ́ dúró lórun tá à ń pè ní prostrate cancer náà dára wa lẹ́kọ̀ọ́ tá a gbára wa yànjú lórí rẹ̀. Emotional feelings la fẹ́ sọ láàárọ̀ tòní lábẹ́rẹ́ eré ìdárayá. A máa máa mu díẹ̀ díẹ̀ wá lọ́sẹ̀ ọ̀sẹ̀ emotional feelings. Bágbà bá ti dé. Eléyìí mi ò ní dá lórí ọkùnrin nìkan gbogbo ìta sọ bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ọkùnrin ló bá wí. Àmọ́ eléyìí gbogbo arúgbó gbogbo àgbà. Torí pé ìgbẹ̀yìn àgbàlagbà máa ń bẹ̀ ó máa ń bà mí lẹ́rù gan-an. Àgbà ṣòro ó dà ń lọ wọn àgbàlagbà ń wí. Ìwọ náà wọlé ọ̀dọ́ yìí wá gbolé. Gbogbo àwọn tó ní ìlú lánàá. Ìgbà ti gba ìlú lọ́wọ́ wọn oríṣìíà ni wọ́n wà ń sìn. Lọ sí Ìlọrin, lọ sí Ìbàdàn, lọ sí gbogbo agbolé yín, lọ sí gbogbo ìlú yín. Àwọn tí wọ́n ń gbé sí àga wájú lánàá inú yàrá ni wọ́n wà lónìí o. Ẹlòmíì òkú ìgbà ló gba ìta lọ́wọ́ rẹ̀ wọ́n ti gbé wọn sínú yàrá. Bẹ́yìn ò bá wá palẹ̀mọ́ fún emotional feelings ọjọ́ alẹ́. Ìrònú ni irú àgbà bẹ́ẹ̀ máa wà nínú ilé o. Kódà kàìmọye wọn òkú wọn ni wọ́n máa padà gbé jáde láàrin ọjọ́ méjì mẹ́ta torí pé emotional feelings wọn ó ti bàjẹ́. Ó ní làákàyè ni kó máa bá mi bọ̀ o. Ẹ̀yin àgbàlagbà wa kí lẹ̀ ń palẹ̀ mọ́ kalẹ̀ fún emotional feelings ọjọ́ alẹ́ yín. Eré ìdárayá lòun náà àwọn àgbàlagbà ló wà fún. Aerobics lòun náà àwọn àgbàlagbà ló wà fún. Ká fò lójú títì ká máa nọpá ká máa nọsẹ̀ òun ní kọ̀ọ̀kan ni aerobics. Bí làákàyè ẹni ò bá jí pépé dáadáa tí ronú bá ti pọ̀ jù kò sí tó ń jẹ́ aerobics lára ẹ̀dá.

0: welcome to another incredible episode of Make Life Good. All you do is take care of abandoned babies from the age of 0 until the age of 5. So definitely in need of some work here.
1: We need a new feeling here. I'm a little bit anxious because we are not done.
2: Ọmọ Nàìjíríà ìwòlewo kókó tí mo múlẹ̀ kan jẹ́ kí n ka ìròyìn tó wà lábẹ́rẹ̀ Super Falcon tó ti ẹgbẹ́ ti balẹ̀ Casablanca báyìí láti dojúkọ àwọn alátakò wọn. Orílẹ̀-èdè Cameroon ni wọ́n bá fẹ́ gba ní quarter final yìí o. Cameroon lérí pánpánpán ṣùgbọ́n Super Falcon ó ní ẹlọ́bìnrin rọrùn tàn sẹ́yìn o. Sẹ́rí níbi ìdíje Women's Africa Cup of Nations tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìkódà akọ́nimọ̀gbá wọn Justin Madugu ó mọ̀ ń sọ̀rọ̀ oníṣẹ́rí bó tilẹ̀ rí arí ní Jolie bàbá rẹ̀ mi ò lè akókè tẹ́rí sí o. Nítorí Cameroon wọn ò ní fẹ́ wọ̀n fún Super Falcon orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní gbà láàbọ̀ o. Nítorí pé àwọn wọn ti dánú pẹkẹkẹ ṣe rí pé oríire ife ẹyẹ kọkànlá torí ẹkẹwàá ńlágbà lọwọ wáyé síbẹsíbẹ náà láti lọ sí Brazil ní ọlá Sunday ní ìfẹsẹwọnsẹ yìí yóò wáyé gbogbo ìkẹjọ akókó fẹfẹ láti kópa níbi ife ẹyẹ àgbáyé tó máa wáyé ní 2027 ṣùgbọn Justin Madugu oníjọ ẹ lọ fọkàn balẹ̀ kánakáná ti fẹ́ na mọ ẹ̀gà ò sì ní gbà kánakáná ò ní gbọ́ Rabat ni wọn ti kúrò ní Morocco ní àná wọn sì balẹ̀ lálàáfíà ṣùgbọ́n Justin Madugu ni ẹ fọkàn balẹ̀ sẹ́rí káàbọ̀ ẹlẹ́ẹ̀kọkàn láì níbi ìdíje Women Africa Football Club yìí oní gbogbo ẹ̀ la máa gbà wálé fún yín kí ló wà ń bẹ̀ nǹkan fún.
3: Lórí pápá Bọ́dọ̀ FM náà láṣì wà 92.9 jẹ́ lọ sí ẹsẹ̀ kòkò. Ká lọ síbẹ̀ káàbọ̀ tó jẹlẹ̀ ní Lagos Street Soccer Stars ó ṣe the competition season 2 eléyìí tó máa wá sí òkun ní ọjọ́ 15 oṣù táwà igangan ni Abayomi Street wọ́n gbomi lójú Joseph Alala Joseph Street mẹ́sàn-án méje sí méjì ni wọ́n fi gbomi lójú wọn 7-2 bẹ́ẹ̀ náà ni Joseph Street team àwọn ni defending champion o wọ́n ti gbàgbé pé àwọn ni defending champion ṣùgbọ́n lọ́wọ́ táwà yìí wọ́n ti gbomi lójú wọn lónìí lónìí bẹ́ẹ̀ náà ni Ogun Kọ̀yà Street wọ́n ṣubú sọ́wọ́ Salau Street mẹ́ta sí méjì lónìí Olúwọlé Street àti Òsénì Ewu Street yóò nà bí owó Agbélékalẹ̀ Street àti Sheu Close wọ́n máa wòye àjà níbi tí ìdíje Lagos State Soccer Stars ó ṣe the competition season 2 lẹ́yìn tí senior special assistant to governor of Grassroots Sport Ọ̀gbẹ́ni Adébájí Adéoyè Atẹ́wọ́gbé Òdìskebanj òun ló ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí gómìnà Abájídé Sanwó-Olú tí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún bó ti ṣe ń lọ nìyẹn Lagos State Soccer Stars ó ṣe the competition season 2 ìyẹn gbẹnu tán nílùú Oshodi.
2: Kárí ọmọ àwórí ajẹ́kù ojú sọ fẹ́ pápá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń fi ẹ̀sọ́ wọn fi ẹ̀sọ́ ọ̀rọ̀ ránṣẹ́ wípé àti kò ní àsọ̀rọ̀ mọ́gbèsè o ìjọ ọjọ́ mọ̀ pé bàbá wa ọmọ sọ̀rọ̀ oníṣẹ́rí òun mú shooting star òun yàn láàyò nítorí pé ogun ò gbọdọ̀ kó olúbàkan ò gbọdọ̀ kó ìbàdàn rí ìlú tó lọ́wọ́ jagun yóò kó ìbàdàn yóò padà di olúyọ̀ ìlíkàn ni Ayíǹde Adéníyí Olúwo bá a ṣe gun apákunlé ẹ̀hìn ìgà gbádéwọ̀lúwọ̀rùn ó ní pátápátá là àfọ́jú-kùnà-kùnà là àádẹ́tẹ̀ ojú àfọ́fọ̀tán ìjà ló sábà máa ń dálẹ̀ o shooting star wọ́n ń na alátakò wọn bí ẹni pọ́lọ́nkọ́ ló ṣẹ̀dá wọn ni bẹ́ẹ̀ ni Baálé Akeem dada ọkọ̀ òkè ọmọ dada lọ́run kó mú kí oníṣẹ́rí ìpalẹ̀ ọmọ ọdún kẹwàá tó ń fẹ́ ṣe láìpẹ́ yìí ó lòun fi ṣe sọrí ṣẹ́ẹ̀sì ni nítorí ṣẹ́ẹ̀sì tó di kọ́ ìní Baálé Akeem dada ọkọ̀ òkè yìí oní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àti ẹ̀yin olólùfẹ́ ṣẹ́ẹ̀sì ẹ̀ wá pàdé òun gbà wòlíì jẹ́jẹ́ olúwàṣẹ̀sán bàbá Emmanuel ní ìtìrẹ́ lóòdù gbogbo wọn pátápátá àksẹ́nà ni olùsẹ̀sàn jẹ́ kí ló wà bẹ́ẹ̀.
3: Bó ṣe wà níyà orí kíkọ́ àti ẹ kíyàn máa yọ kó owó tó gun ogun òkú ra ní ogun lẹ̀ yìí mọ́. Ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu ẹlẹ́ẹ̀kejìdínlógún ni Friday August 14 Sunsun Boys yóò kojú Sunshine FC Wolves FC Starling City yóò wẹ̀ yẹn àjà Aṣẹ́màlù ṣẹ̀ṣẹ̀ tó ṣe kiri wọ́n lu kí sàṣẹ́ la Aṣẹ́màlù FC Unity FC yóò nà bí owó Heart of Lions FA Flamingo Sports FC yo fi gbagbaga omo ba Sulaiman gbara mo si lo je ki yen do to wa lowo ni abala ti be yen Abdul Fatah Abdul Gafar lo ko todo temi mo draws cutting you mo science a to pade lojo mi ojo
2: a pade lojo ni de ba ti se lati je happy birthday si Emmanuel Omoluwa sesan Olade popo woli jeje ni tire road ogun odun loni o wa gbengben bi toke ni ajoro ko bi eniyin ban ajer bebe ba fe pe mi lala bi ile ti o fe ma papa ola bi si to do lo pe lojo ojo si 00 23 53 74 78 00 23 53 74 78 phone conte ba fe mo
3: baba re ja no ti pe to fe yin eyin edani wo ni
2: ojo se won ebon ebon o le baba ti e to wa

0: dupa lọwọ Ọlọrun ba nitori pe o ti wa leyin awasun asiji pelu laakaye wa pẹni fọ Ọlọrun ba tin gba ni ki buku re ki o ma wa lori wa titi lai lai kiki olakiki ogo kiki agbara fi yin Ọlọrun baba satira mo nba to fun alanfani lati gbara wa lori eto koko nu iwe iroyin le se Bond FM 92.9 leni ti se ojo kejo osu kejo odun 2026 ojo aba meta satide leni adaba wo adaba omo adaba tetekun ti se bale oro e ka ro eyan re galiat belo ashiru loruko temi pelu afa mi laaro yi
1: awa dupe fun olorun lori ore to se fun wa yin o asi gbe ogun fun tori gbogbo igba lo nda wa lo ndu wa nu lo si yin fi ike re lo fi se ipilese ogbon fun wa adupe o amo lore e ka ro e ku ojumo gbogbo ite ti n gbo le ise wa Bond FM 92.9 koko nu wero inori ile onimo fatahali abi wa bala khairati fi sarai wa dorai wa fi kulli makan fi wilayati Lagos amina ya allah ya mujiba dawati abi fatahi abdul gafar loko bi ele eku kale
0: awa ma teri si ke wa fa wa a teri ba fu ke wa fa se bawo kan ọba kake àfikò lú ẹ̀yà ayé rí kéwù lánà ọ̀sẹ̀ abiodá pé èyàn kókó nùwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ Bond FM láwà 92.9 nùwé ìròyìn the nation láàárọ̀ yìí wọ́n ní àṣẹ lọ́ba pa ọba kìí dábàá gómìnà ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni babájídé sanwóolu ó máa ti pàṣẹ fún gbogbo àwọn àjọ tó rí sí ètò ààbò ní ìpínlẹ̀ èkó ó ní kí á ní wàràǹṣẹṣà wọ́n ní gbogbo àwọn ọ̀daràn tó yẹ kí wọ́n lọ ba orí afárá festac alákìjà èyí tó yẹ pé ìṣèjọba tó lọ lọ́wọ́ ìṣẹ̀ṣẹ̀ ṣàtúnṣe rẹ̀ tí wọ́n lọ bà á jẹ́ ó ní kí wọ́n lọ máa fọwọ́ ṣìkú mu ọ̀rọ̀ ìlàlẹ̀ wò láti ẹni tó jẹ́ alákòóso fún ìkéde àti ọgbọ́n ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni gbẹ̀ngà ọmọ́tọ̀ṣọ́ nígbà tí wọ́n sọ dínú ẹ̀ pé èkó ò ní gbàgbàkugbà báwo la ṣe máa kọ nǹkan tẹ́yìn máa parẹ́ ṣe fẹ́ ní handwriting jù wá lọ ni wọ́n ní owó aráàlú níjọba fi ń ṣe gbogbo àwọn nǹkan tó lè mú ayé dẹrùn ní ìpínlẹ̀ èkó wọn nígbà tí ìjọba wa ṣe tán ẹ̀yin wá lọ mú ẹ wá lọ ń bàjẹ́ gómìnà ìpínlẹ̀ èkó wọn máa fojú rò wọn láwọn ò ní fàyè gbàgbàkugbà rú ẹ ẹ lè máa ba iṣẹ́ ìjọba jẹ́ ní ìpínlẹ̀ èkó gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá tí wọ́n wà nídìí ìbàjẹ́ ká lọ máa ba orí afárá jẹ́ àbí àwọn nǹkan tí ìjọba ṣẹ̀ṣẹ̀ pèsè fún aráàlú jẹ́ wọ́n ní ẹ̀yin ẹ̀ṣẹ̀ aláàbò ẹ jí gìrì sójú ṣe yín kẹ máa fọwọ́ ṣìkún mú wọn.
1: Kókó inú wérò yín tẹ̀síwájú o inú wérò yín Saturday Telegraph tó jáde lówùrọ̀ tòní ni wọ́n ti ń sọ mọ̀ pé níjà ó ń bẹ níwájú àwọn ẹgbẹ́ alátakò gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC bó ti ṣe ń la àwọn ẹgbẹ́ alátakò tó ń gbé wọn ṣọ́lẹ̀ ń gbogbo ìgbà ọ̀wá ń sọ mọ̀ pé bí ẹgbẹ́ alátakò bá fẹ́ gba ipò lọ́wọ́ ẹgbẹ́ onítẹ̀síwájú APC tó ń bẹ lórílẹ̀‐èdè wọ́n nílò láti ṣèrànwọ́ ní oṣùṣù ọwọ́ ìròyìn náà súyọ nígbàtí ìdájọ́ ilé-ẹjọ́ Justice Peter Odò Lifu tó kéde ọ̀gbẹ́ni Abdul Geni Rotimi Arobo ẹni tí wọ́n sọ mọ̀ pé ó ń díje dupò nílé ètò ìdìbò abẹ́lé tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC ní ọ̀wọ̀ ọ̀sẹ̀ Federal Constituency níbẹ̀ ni wọ́n ti ń kéde wípé òun gan ni kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ní ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà gẹ́gẹ́ bí gbọ́misomi òtútù ti ń ṣẹlẹ̀ lẹ́kùn tìlú Òǹdó tí wọ́n sọ mọ̀ wípé ẹgbẹ́ alátakò ń fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APC ń sọ mọ̀ pé digbídigbí làwọn dúró tẹ́nìkẹ́ni kò sì lè rán àwọn sẹ́yìn ní ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà APC gbé ìpèníjà ká iwájú ìdájọ́ ilé-ẹjọ́ ọ̀hún tí wọ́n yọ ọwọ́ kí láǹkó ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n yọ ọwọ́ rẹ̀ tí wọ́n yọ sí ẹ̀yìn nínú ìwé ìròyìn Saturday Telegraph lẹ́tìrì láàárọ̀ yìí.
0: Inú ìwé ìròyìn the nation láàárọ̀ tòní ẹjẹ́ ń kọjá lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ o bí àwọn àwórí bá ṣe pa àwọn òbá wa ará Ọ̀yọ́ ṣe kò burúkú bàjẹ́ àwọn tí ò bá da lọ́yọ́ máa ń yọ sílẹ̀ o àwọn tó bá da ìlú Ọ̀yọ́ máa ń kó wọn mọ́ra ni ẹjẹ́ ń kọjá lọ sọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé nígbà tí wọ́n sọ nínú ẹ̀ pé tó mùdùmùdù ìjọba tiwantiwa yóò kálé kakò nílùú Ìbàdàn pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni wọ́n ṣiṣọ́ lójú àwọn ìsọ̀ tó ń lọ sí bí 1,077 yẹn 177 ò ní wọ́n ṣiṣọ́ lójú ẹ̀ o fún àǹfààní aráàlú láti lè máa jàǹfààní ẹ̀ bákan náà ni wọ́n sọ dínú ẹ̀ pé àwọn àtúnṣe ojú náà wọ́n tún ṣe àgbékalẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jáde inú ìwé ìròyìn the nation láàárọ̀ tòní wọ́n ní agbègbè ilà ọ̀run north east local government ní agodi gate nílùú Ìbàdàn wọ́n ní ọjà tó jẹ́ gbajúgbajà tó wà ńbẹ̀ wọ́n ni wọ́n ṣiṣọ́ lójú ẹ̀ bákan náà ni Araro Main Market ní gate nílùú Ìbàdàn wọ́n ni wọ́n ṣiṣọ́ lójú àwọn ọjà kan náà bẹ́ẹ̀ tí wọ́n sì fà á lé àwọn aráàlú aráàlú lọ́wọ́ wípé kí wọ́n máa lo ìsọ̀ náà láti máa fi ṣe ètò kátàkárà wọn bákan náà ni wọ́n gómìnà Ṣèyí Mákindé wọ́n gbóríyìn fún alága ìjọba ìbílẹ̀ northeast local government Ibrahim Akintayo wọ́n ní gbogbo iṣẹ́ àkànṣe tó ń ṣe ní agbègbè ibi tí wọ́n ṣojú fọ́ ní gbogbo ẹ̀ làwọn rí o báwo èèyàn ṣe rí làwọn aráàlú rí làwọn sì ń gbọ́ ní gbogbo ètò ṣe yìí inú àwọn dùn àti pé àfikún làwọn tún ṣe lẹ́ka ètò ìjọba tiwantiwa kó lè máa kálé kako nípínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ pàápàá jùlọ nínú Ìbàdàn inú ìwé ìròyìn The Nation ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
1: Kókó inú ìwé ìròyìn
0: pẹ̀lẹ́.
1: Ó tẹ̀ síwájú láàárọ̀ tòní. Kókó inú ìwé ìròyìn tẹ̀ síwájú nínú ìwé ìròyìn Vangard tó jáde ní ìròyìn wa tó ń sọ di mímọ̀ wípé ilé ẹjọ́ èyí tó jẹ́ ti National Industrial Court of Nigeria nípínlẹ̀ Èkó Lagos Division wọ́n máa ti pa aláṣẹ o fún alága onímọ́tò NYRTW nípínlẹ̀ Èkó Alhaji Mustapha Adekunle Sego àti akọ̀wé ẹgbẹ́ ọ̀hún pé kí wọ́n yọjú sí ilé ẹjọ́ o ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún 2026 láti wá sọ ìdí tí wọn ò fi jẹ́ kí ìdájọ́ ilé ẹjọ́ kò ṣiṣẹ́ wípé kí wọ́n yọ̀ǹda ẹgbẹ́ Tricycle Owners Association of Nigeria tamọ̀ sí TUAN kí wọ́n ní independent kí wọ́n dá dúró fúnra wọn gẹ́gẹ́ bí independent trade union kí wọ́n máa ṣe ètò ọrọ̀ ajé tiwọn náà nílùú Èkó onídàájọ́ Justice Isaac SNPHD ni ó dá gbogbo ìpè àwọn ẹgbẹ́ onímọ́tò NYRTW ló dànù bí omi ìṣọwọ́ tí wọ́n sọ mọ̀ pé ìdájọ́ ilé ẹjọ́ ti wáyé wípé kí ẹgbẹ́ onímọ́tò kí wọ́n yọ̀ǹda TUAN kí wọ́n máa dá dúró fúnra wọn láti ṣe ètò ìlílọbíbọ̀ ara wọn nílùú Èkó wípé wọ́n á yani lẹ́nu bí àwọn ẹgbẹ́ onímọ́tò náà ò ṣe fàyè sílẹ̀ tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì onírànran tí wọ́n ń já lé àwọn ọmọ oníkẹ̀kẹ́ ti TUAN náà tí wọ́n ń já lé wọn ní ọ̀pá TUAN kí wọ́n máa dá dúró fúnra wọn láti ṣe ètò ìlílọbíbọ̀ ara wọn nílùú Èkó wípé wọ́n á yani lẹ́nu bí àwọn ẹgbẹ́ onímọ́tò náà ò ṣe fàyè sílẹ̀ tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì onírànran tí wọ́n ń já lé àwọn ọmọ oníkẹ̀kẹ́ ti TUAN náà tí wọ́n ń já lé wọn ní ọwọ́ torí pé ọjọ́ kọkànlá kejìlá ọdún 2015 ìdájọ́ ọ̀hún ti sọ di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó ti fún àti kọmíṣánná torí sí ètò ìrìnà àti attorney general tó ń ṣe commissioner of justice wípé kí wọ́n yọ̀ǹda TUAN kí wọ́n máa bí iṣẹ́ wọn lọ tó fi wọ́n tó dà pé kíkálukú dúró láàyè ara wọn lẹ́nikẹ́ni wọ́n lo agbára lé àwọn oní TUAN wọn lo agbára ní wọn. Justice SN wá sọ mọ̀ wípé yàtọ̀ sí pé wọ́n máa yọjú sí ilé ẹjọ́ láti wọ́n sọ ìdí tí wọ́n fi tako ètò ìdájọ́ náà wọn ni wọ́n tún san owó ìtanràn bíi mélòó kan tó jẹ́ ti mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́ta bí wọ́n ti ṣe kọ̀ láì tẹ̀lé àwọn ìlànà ìdájọ́ ilé ẹjọ́ ọ̀hún. Àwọn tí ẹjọ́ náà wá gbè lẹ́yìn wọ́n sọ di mímọ̀ wípé láìpẹ́ láì jìnà wọ́n kéde fún gbogbo ọmọ ẹgbẹ́ èyí tó jẹ́ ti TUAN ìgbà tí ìpàdé yóò wáyé àti bí ìṣàkóso wọn yóò ti ṣe lọ ní ìpínlẹ̀ Èkó torí pé ìdájọ́ ilé ẹjọ́ ti sọ di mímọ̀ pé kí wọ́n máa ṣe ètò ìgbòkègbodò ọkọ̀ wọn ní òmìnira láì dúró lábẹ́ ẹgbẹ́ kankan ní ìpínlẹ̀ Èkó. Ló jẹ́ kí ilé ẹjọ́ ìyẹn National Industrial kí wọ́n pe alága NYRTW àti akọ̀wé wọn o pé kí wọ́n yọjú sí ilé ẹjọ́ o láwọn sọ ìdí tí wọ́n fi jẹ́ kí ẹgbẹ́ onímọ́tò náà kí ẹgbẹ́ oní ìyẹn Tricycle Owners Association of Nigeria yóò ní kẹ̀kẹ́ Marwa kí wọ́n dúró kí wọ́n máa ṣiṣẹ́ tiwọn ní Independent Trade Union gẹ́gẹ́ bí onídàájọ́ Justice SN bó ṣe ṣe ìdájọ́ ọ̀hún nínú ìwé ìròyìn.
0: Oko ní ìròyìn tẹ̀ síwájú láàárọ̀ Bond FM láwà 92.9 wọ́n ní oye lóore ń wọ́tọ̀ ǹjẹ́ jẹ́mọ̀ ìpínyà.

0: ìpẹ́yìn ni kẹ́ni lè ṣe mí ayẹyẹ ìsàmì ọdún kan àwọn alága ìjọba ìbílẹ̀ lórí àlééfà ìtọ́gbòde ìpínlẹ̀ èkó ní ìjọba ìbílẹ̀ sómolu ìjẹjẹ mọ̀ pé àwọn ará àdúgbò bí àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc tó wọn aṣojú wọn ìyẹn kánsílọ̀ tó ń ṣojú wọn bíi arábìnrin samiat adélájà tí wọn jẹ whip of the house ilé ìgbìmọ̀ aṣòfin ìjọba ìbílẹ̀ sómolu wọn ni wọn parapọ̀ láti fi àmì ẹ̀yẹ dá ìjọba ìbílẹ̀ sómolu wọn fi àmì ẹ̀yẹ dá wọn lọ́la o ìyẹn ni ọ̀gbẹ́ni abdulhasimi lánàá òde yìí lórí àwọn akitiyan wọn lórí ìṣe ìjọba tiwọn tó ń lọ ní ìjọba ìbílẹ̀ sómolu níbi àpérò náà táwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú apc péjú pèsè síbẹ̀ ni oníkálukú ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ìtànú ètò ẹ̀pọ̀ ọ̀nà ìbò abdulhasimi hashimi alága ìjọba ìbílẹ̀ sómolu tó ní mọ rírì gbogbo iṣẹ́ onídàgbàsókè tí wọ́n ti gbé ṣe láàrin ọdún kan pẹ̀lú ṣe àdúgbò tí kò ṣeé gbà rárá yẹn sanusi street tí àtúnṣe ti dé tí kò ṣèjọba ọ̀gbẹ́ni latif hashimi lára àwọn tí wọ́n sọ̀rọ̀ níbi èrò lórí ìṣèjọba tó lọ lọ́wọ́ ní ìjọba ìbílẹ̀ sómolu ní apc leader sómolu bàríga pastor oyewusi wọn ni leader sómolu legislative arm túnde oyeyọlá àwọn náà sọ̀rọ̀ lágbàgbé igbákejì alága ìjọba ìbílẹ̀ sómolu ọ̀gbẹ́ni ọ̀mù àti ẹni tó jẹ́ supervisor for health lágbègbè ìjọba ìbílẹ̀ sómolu lágbàdì ọ̀la ṣéhù nínú ọ̀rọ̀ sí aráàlú lẹ́yìn tí wọ́n fún ọ̀gbẹ́ni abdulhasimi hashimi lámì ẹ̀yẹ àti kánsílọ̀ tó ń ṣojú wọ́n bíi arábìnrin sinat adélájà tí wọ́n fún wọn ní àmì ẹ̀yẹ wọ́n ni pé ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní tó gún ẹni bá jòrè orí a máa yé àtọ́kùn wọ́n dúpẹ́ lórí ayẹyẹ ìmọrírì torí pé ó jẹ́ tàjábà fáwọn wọn ní àpáìsì ni wọ́n fi ṣe o torí pé àwọn ò mọ̀ pé àwọn ará àdúgbò wọ́n bí yìí wọ́n máa mọrírì àwọn tó yìí ọwọ́ àrọ̀ aráàlú láti fọwọ́ sọ pọ̀ pẹ̀lú ìgbà tó lọ lọ́wọ́ yìí kí wọ́n sì rí dájú pé wọ́n gba káàdì ìdìbò alálòpẹ́ yẹ pv láti ṣàtìlẹ́yìn fẹgbẹ́ òṣèlú apc lọ́dún 2027 wọ́n rọ àwọn ẹgbẹ́ òṣèlú ní ìjọba ìbílẹ̀ sómolu ní wọ́n sọ fún wọn pé ìṣọ̀kan ló yẹ kí wọ́n wà kí wọ́n má ṣe ẹlẹ́yàmẹ̀yà tàbí kí wọ́n máa takò ara wọn bákan náà lọ́sọ̀rọ̀ lórí ìrètí ètò mùdùmúdù ìjọba tiwantiwa tí yóò kálé kakò ní ìjọba ìbílẹ̀ wọ́n rọ àwọn olùgbé láti mú ètò ìmọ́tótó àyíká wọn lọ́kùnkúndùn àti pé wọn yóò ṣì ní ilé ìwòsàn abẹ́lé méjì tuntun ní ìjọba ìbílẹ̀ sómolu bákan náà ni wọ́n tẹ̀síwájú náà ọ̀rọ̀ dúpẹ́ dídá àdúgbò wọ̀bí níjọba ìbílẹ̀ wọ́n fẹ̀mí ìmọ̀ràn sí alága ìjọba ìbílẹ̀ sómolu ọ̀nàrẹ́bù abdulhasimi hashimi akitiyan wọn àti àwọn iṣẹ́ ìjọba tiwantiwa tó ń lalẹ̀ wù ní ìjọba ìbílẹ̀ sómolu lójú pé ẹsẹ̀ pèlè lánàá òde yìí lára àwọn tó wà níbi ìjókòó náà láti rí joshua sashina olunuga olóyè ajayi ọ̀nàrẹ́bù sunday adélájà ọ̀nàrẹ́bù adékunlé kíyẹmí ọ̀nàrẹ́bù waheed bello àti ọ̀nàrẹ́bù abiodun anjorin tí gbogbo wọn sì ń sọ nínú ẹ pé alága dáadáa lálága ìjọba ìbílẹ̀ sómolu
1: kòkó nuwe oyin tí ẹ ń síwájú nuwe ìròyìn lówùrọ̀ tòní ni wọ́n ti sọ mọ̀ pé ọjọ́ kan láwáyé ọjọ́ kan lápá alága ìgbìmọ̀ torí sí ètò ìròyìn àti ọgbọ́n ọdún ògùn ìbò ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó ló ti ṣe àpèjúwe yẹn stephen ogundipe ọmọjọmọlọ ló ti ṣe àpèjúwe irú èyí tó yọwọ́ alàgbà olóyè àgbà límì májọwágbé tí wọ́n jẹ baálẹ̀ ìbídùn òmù ẹlẹ́ni ní ìpogun tó yọwọ́ wọn láwo wọ́n ń ṣe dèdè bàbá àyàwó fún agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó olóyèmúdàṣírò ṣàyẹ ọbàṣà wọn bá wọn kẹ́dùn lórí ìpapòdà bàbá àyàwó wọn olóyè àgbà álímì májọwágbé baálẹ̀ ìbídùn òmù ẹ ní ìpínlẹ̀ ogun wípé ikú náà ó ṣe díẹ̀ àti wípé láṣàkàfàlímọ́tò láṣàkàyùfùníìnà wáyùfùníìhà ìsọgbọ́ta fẹ́ dá sí ikú ìwọlédé lọ́jọ́ ọjọ́ kan ọ̀túnba ògúndípẹ̀ ọjọ́mọ́ lọ ṣe àpèjúwe bàbá náà gẹ́gẹ́ bí ẹni tó gbé ilé ayé tó ní ìtumọ̀ ọgbọ́n àwọn àtòyé ni wọ́n fi ilẹ̀ fún àwọn ènìyàn wọ́n sì fi lu ìgbésí ayé wọn lọ́mọdún márùn-ún 95 years ni màmá lò ni bàbá lò ní ìgbésí ayé wọn tó yẹ pé ìgbésí ayé ọ̀hún ó nìtumọ̀ nínú ẹbí ara ọ̀rẹ́ àti ìlú gẹ́gẹ́ bí baálé balẹ̀ tí wọ́n jẹ́ wọ́n kí aya agbẹnusọ ilé-ìgbìmọ̀ àti ìpínlẹ̀ èkó ìyẹn yawa àbíbàtú ọ̀bàṣà pé wọ́n farafẹ́ra kù bàbá wọn àti gbogbo mọ̀lẹ́bí májọwágbé àti gbogbo mọ̀lẹ́bí ọ̀sà lápapọ̀ wọ́n sì ṣàpèjúwe bàbá náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ nítorí ilé ayé rọrùn àwọn àgbà pé kọ́lọ́run bá àlá bani ṣe àforíjì fún wọn kò sì fi wọn sí alifaridaus bó ṣe wà rí nínú ìròyìn láàárọ̀
0: jí pásò

0: orílẹ̀-èdè ẹni ń bẹ lára ìgbàgbọ́ húpọ̀lẹ̀ wàtọ̀ni mẹ́lẹ̀ ìmọ̀ ló mú ẹni tó jẹ́ adarí yányán fún ẹgbẹ́ Life Party Society of Nigeria tá a mọ̀ sí NASFAT lórílẹ̀-èdè Nàìjíríà ti káàkiri àgbáńlá ayé Sheikh Abdulaziz Oníkẹ́ ó ti tẹ́jọ́ àwọn tí wọ́n jẹ́ aṣojú fún Renew Hope Ambassador ẹgbẹ́ àti ìpínlẹ̀ ti Lagos Directorate of Muslim Affairs wọ́n ṣe àbẹ̀wò sí olúulé NASFAT tó ń bẹ nípínlẹ̀ Èkó headquarter wọn níbẹ̀ ni Alhaji Sheikh Abdulaziz Oníkẹ́ ti sọ gbọ́ pé Moraba Island was ẹ máa wọlé kẹ máa rọra àwọn tí wọ́n gbà yìí gẹ́gẹ́ bí ìpolongo ìbò tẹ́ ẹ gbé lọ́wọ́ fún ààrẹ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Renew Hope Agenda èyí tẹ́ ẹ gbé dání èyí tó máa jẹ́ àtìlẹ́yìn fún dókítà Kadri Obafemi Hamzat ìròyìntà agbọ́sọ dúnmọ̀ wípé ẹni tó lójú àbẹ̀wò náà ni ẹni tó jẹ́ adarí yányán fún Renew Hope Agenda ìpínlẹ̀ Èkó ìyẹn alàgbà Táyọ̀ Akínmadé tí gbogbo èèyàn mọ̀ sí Búfalò Táyọ̀ Àyìndé tó jẹ́ olórí òṣìṣẹ́ sínú ìpínlẹ̀ Èkó ni wọ́n léwájú pẹ̀lú gbogbo àwọn akẹgbẹ́ ìsọǹgbè tí wọ́n gbé náà ṣiṣẹ́ ni wọ́n sọ dúnmọ̀ wípé èyí táwọn bá wà ọ̀pọ̀ ju bí a ti ṣe àtìlẹ́yìn ìgbárùkù ti adíjedupò ààrẹ ìyẹn Bọ́lá Ahmed Tinubu ti ṣẹ̀wá lọ́wọ́lọ́wọ́ àti adíjedupò gómìnà ní ìpínlẹ̀ Èkó Dókítà Kadri Obafemi Hamzat ìdúró èyí tí wọ́n ṣe ṣe àbẹ̀wò sí wọn bẹ̀ tí wọ́n sọ dúnmọ̀ wípé gbogbo àwọn mùsùlùmí tó ń bẹ nípínlẹ̀ Èkó kábẹ̀ sí polongo àǹfààní tó fún ìjọba tó ń bẹ lóde yìí àǹfààní tó ń bẹ nínú ìjọba tó ń bẹ lóde yìí níjọba àpapọ̀ àti ìpínlẹ̀ Èkó torí pé lọ́wọ́ tá a wà yìí gbérùmí kálukú ní ògbó ibi tá a bá òṣèlú dé a gbọ́dọ̀ fi ẹ̀sìn a gbọ́dọ̀ fi kún ká sì fi ìwà kálẹ̀ fi kún bákan náà nínú ọ̀rọ̀ tiẹ̀ adarí Islamic Directorate fún ìyẹn alàgbà tẹ̀là àwọn náà sọ di mímọ̀ fún àwọn tó jẹ́ NASFAT àti mùsùlùmí káàkiri ìpínlẹ̀ Èkó wípé kí wọ́n dákun digbídigbí ni kí wọ́n máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Dr. Kadri Obafemi Hamzat nípa títọ́jú PVC káàdì dáradára fún ètò ìdìbò èyí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀.
1: Inú ìwé ìròyìn The Nation láàárọ̀ tó ní jẹ́ ìjẹ́mọ̀ ìpé ìjọba ìpínlẹ̀ Bauchi Ọmọ ti ń sọ lọ́lú ọba má fi ṣe ni àìsàn tí ò gbógun àtẹ̀yí tó gbógun kọ́lọ̀ ń bọ lọ́jọ́ ni kó má bo wàwà o. Ǹjẹ́ ìjẹ́mọ̀ ìpín wọn ní àìsàn kọ́lẹ́rà wọn ní pé ó máa ti lùgbòrò pa ní ìpínlẹ̀ Bauchi o. Wọ́n ní àwọn ìjọba ìbílẹ̀ tó ń lọ sí bíi mẹ́tàlá jẹ́ pé àìsàn náà ti ń fojú wọn rí màbo gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alákòóso fún ètò ìlera ní ìpínlẹ̀ náà. Ìyẹn dókítà Sani Muhammed Dambam gẹ́gẹ́ bí àtẹ̀jáde ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tó a wà yìí. Wọ́n nígbà tí àwọn ṣe àjọ àwọn pé wọ́n ti lùgbàdì àìsàn náà wọ́n sọ di mímọ̀ pé àwọn tó ń lọ sí bíi 82 ìyẹn 390 ló jẹ́ pé wọ́n ti lùgbàdì àìsàn kọ́lẹ́rà ní ìpínlẹ̀ Bauchi. Bákan náà ni wọ́n gbàdúrà ní àwọn tó yẹ pé àìsàn kọ́lẹ́rà náà ló ti gbẹ̀mí. Àwọn yẹn ń lọ sí bíi 16 ìyẹn 16 ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́tàlá tó wà ní ìpínlẹ̀ Bauchi. Ọmọ à ń sọ mímọ̀ fún òpó ojúdà lápọ̀ fi ń ṣọ́ni ìmọ́tótó ilé ìmọ́tótó àyíká ìmọ́tótó oúnjẹ ìmọ́tótó omi tẹ̀ mu wọn ni kí wọ́n mu lọ́kùnkúndùn ní ìjọba ìbílẹ̀ náà. Inú ìwé ìròyìn The Nation ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
0: Kókó dúró ní tẹ̀ síwájú Bondafem náà la ṣe wà 92.9 the grand chief imam of Lagos State, a Sheikh Dr. Iman. Ni wọ́n ti sọ ẹdún àbúnọ́là ni wọ́n rọ gbogbo mùsùlùmí nàìjíríà wípé ẹ wá a ní láti fohùn ṣọ̀kan o a ní láti kóra pọ̀ mùsùlùmí ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà dé ìṣọ̀kan mùsùlùmí ṣe kókó fẹ́jù lẹ̀ yìí o ìkóra wa pọ̀ ìfẹ́nu ṣọ̀kan ìpáhùn pọ̀ lálẹ́ orílẹ̀-èdè nàìjíríà tẹ̀síwájú o kádẹ̀ dájú wípé akópa nínú ètò òṣèlú orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ tá a wà ṣí fi mom of Lagos ìyẹn Dr. Mon Abunola Oluwatoyin ni wọ́n sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n gba àlejò rí ní Hope Ambassador Lagos State Chapter níbi tí àwọn mùsùlùmí ti ṣàbẹ̀wò sí wọn níbi tí a ti rí Alhaji Wahid Tela tí wọ́n léwájú pẹ̀lú àwọn oní pẹ̀lú Alhaji Tajudeen Usamat Haji Hidayat Aloba Dr. Fabello Imam Abdelwase gbogbo ni wọ́n ṣe àbẹ̀wò sí mom of Lagos tí wọ́n sì ṣàpèjúwe èròǹgbà wọn nípa fífi àdúrà ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ fi àdúrà ran ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ kí wọ́n lè tẹ̀síwájú ọgbọ́n ìmọ̀ àti òye tí wọ́n fi ń tukọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Imam of Lagos wọ́n lọ mọ̀ pé bí orílẹ̀-èdè Nàìjíríà dé èpè kan ló kọ́ àdúrà láàmú Nàìjíríà la máa fi ràn ní ọwọ́ fún ìdí èyí kí kálukú ó dìde láti dájú wípé àkópa nínú ètò òṣèlú ètò ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n sọ dímọ̀ ìmọ̀mù sọ dímọ̀ pé gbogbo mùsùlùmí gbọ́dọ̀ lọ tọ́jú ìbò wọn kí wọ́n sì dáàbò bò ó dáradára lórúkọ àwọn dẹ́lẹ́gẹ́ alàgbà Wahid Tela dúpẹ́ lọ sí fi mom of Lagos wọ́n ti ṣe gbà wọ́n ní àlejò

0: Kọ́lá ọba àlá ṣàlékún àlàáfíà fún Chiefs Mom of Lagos kílùú Èkó síwájú wọ́n tún fàdúrà ránṣẹ́ sí bàbá olówó Èkó bàbá Fuad Oṣùọlá Ade Akinolu the first pé kílùú Èkó kó bá tẹ̀síwájú nínú àlàáfíà àti ìṣọ̀kan rẹ̀.
1: Inú rere leadership láàárọ̀ inú rere ṣe ń tẹ̀síwájú ó ní ọmọ inú ọká ní ìṣekú pa ọmọ inú wo ní ìṣekú pa wá o ọmọ táwọn máa ṣekú pa wá ọlọ́run ní jẹ́ àbí o ẹ̀jẹ̀jẹ̀ mọ̀ pé inú rere leadership láàárọ̀ ilé iṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Adamawa wọ́n ti fọwọ́ ṣùkú mú pitinamai ẹni ọgbọ̀n ọdún ni wọ́n porúkọ o wọ́n sọ di mọ̀ pé ṣe ló mọ̀ pa bàbá rẹ̀ tó sì lọ gbé òkú bàbá náà tó sọ sínú kànga o wọ́n ní ìjọba ìbílẹ̀ Sangere Gombi ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Adamawa gẹ́gẹ́ bí ìwádìí èyí tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ náà wọ́n ní bàbá náà jáde nínú kànga tó lọ ju bàbá ń bàbá sí o láti lọ ṣe àyẹ̀wò lórí nǹkan tó fi pa bàbá náà ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa Abiru Hasan ó sọ di mímọ̀ pé àwọn tí wọ́n ti pàṣẹ láti bẹ̀rẹ̀ ìwádìí nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wà rọ ọwọ́ tó fi jẹ́ pé bàbá tó bí ṣe gangan ló lọ ṣekú pa inú rere leadership ni wọ́n ti fọwọ́ ṣekú mú Peter Sinamai ẹni ọgbọ̀n ọdún lórí pé ó ṣekú pa bàbá rẹ̀.
0: Kòkò nù wẹ́ ìròyìn ó ń tẹ̀síwájú. Ìròyìn tó jẹ́ ti Saturday Telegraph tó wáyé jáde láàárọ̀ tòní ìròyìn wà tó ń sọ di mímọ̀ wípé àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin tí wọ́n jẹ́ ti àwọn tó kéré jù nílé-ìgbìmọ̀ aṣòfin tó jẹ́ ti minority leaders ní ilé-ìgbìmọ̀ aṣòfin wọ́n máa fi ẹ̀sùn kan ìjọba tó ń bẹ lóde yìí wípé ó dàbí ẹni pé ó ṣe agbára lò pàápàá pípàṣẹ fún àjọ efcc láti lọ dí àpò kówó sí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun síwájú kẹ́tò ìdìbò sí gómìnà kó tó dìbò wáyé ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ẹgbẹ́ tó kéré jù nílé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ọ̀gbẹ́ni frederick agbede olóńsọ mọ̀ bí agbẹni afamọ̀gẹ́nẹ̀ bí agbẹnusọ rẹ̀ ti ṣe buwọ́lù pé kí wọ́n dákun o kí efcc má dánwò kí wọ́n àpò kówó sí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun lẹ̀ lọ́rùn wípé àbọ̀rọ̀ lọ dí àpò sí ọ̀hún eléyìí tó lòdì sí òfin rule of law kí wọ́n bọ̀wọ̀ fún òfin òdì èyí àwọn ọmọ tó kéré jùlọ wọ́n sọ mọ̀ fún efcc agbẹnusọ wilson wájúra àtàwọn akẹgbẹ́ rẹ̀ kí wọ́n ṣe àfàrò lórí ìgbésẹ̀ náà bá àpapọ̀ kí wọ́n sì dá sí ọ̀rọ̀ náà kọ́ wọ́n bá dá ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ ọ̀ṣun kọ́ wọ́n bá dárú torí pé òmìnira òun la pè yí kíkálukú láǹfààní láti ṣe tirẹ̀ lágbẹ́ ètò òṣèlú àti ètò ìṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ṣe ń tẹ̀síwájú lórí ètò kòkó inú ìròyìn láàárọ̀ tòní ṣùgbọ́n ká tó máa lọ. Wọ́n ní ọjọ́ abínibí bá wà sáyé o. Gbogbo ìdílé Aṣírù pátápátá. Àǹkí Captain Ọládàkọ̀s Ọláìdé èní ọjọ́ kẹjọ oṣù kẹjọ lọ́jọ́ àbíyẹ sáyé lágbára Ọlọ́run ọba ẹ ṣe gba ọdún oníwò ẹ ṣe tẹlẹ́gbẹ̀ kan. Gbogbo ìdílé Aṣírù àti Captain Bashiru Adékúnlé Aṣírù àti Captain Ọládàpọ̀ Marcus Ọláìdé kú oríire àbí ẹ̀ tó gbòde kan.
0: Ọpẹ́ni Fọlọ́run tó fún wa ń tààrọ̀ tò ní ṣe Pásítọ̀ Ilé Ọ̀ṣọ́ Oyefolúwọ̀ Jẹ̀lábí APC Chairman Lagos State ìgbọ̀dún ọdún kan ní àlékún àlàáfíà àlékún fàyàbalẹ̀ ẹ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé tó wà ní ìdíje báwọn tá àbíkà fún àlòkọ tọ̀dọ̀ tèmi.
1: Bákan náà ni Abdulateef ẹ̀ka kátàkárà wa níbi ìbàyọ̀ oníkamaki happy birthday arábìnrin Ọmọ́táyọ̀ Fátìmọ̀ Ayẹni CEO T-Wood ìyàwó Ayẹni CEO Harris King Hotel. Wọ́n ní láti ọ̀dọ̀ rẹ̀ yín tímọ́tímọ́ pàtẹ́ Latif Ogunsọ́yà àti iléeṣẹ́ wa Bond FM lọ́nìkàmákí arábìnrin Sayo Fatima Ayẹni aláṣẹ àti olùdarí T-Wood ìyàwó Ayẹni CEO Harris King Hotel. Pé tẹ bá lo gba ọdún náà kẹ fi ṣe o àtẹ̀gbó àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà ṣẹ́ ìgbàgbé di aago mẹ́sàn-án àwọn onílé a máa pinnu fún yín lórí ètò ìrìnì tiwa aago mẹ́jọ ni ètò àti láti wà jùbà pẹ̀lú Sheikh Yakub àti Mutanla Oyedokun Ganiat Bello Ashiru lorúkọ tèmi. Akùn sí mi òpin ọ̀sẹ̀ ọ̀pẹ̀lókè ìpè.

0: ẹ̀tẹ̀síwájú.
1: Àyíbá Amẹ̀yìn ọ̀rọ̀. Àyíbá Amẹ̀yìn ọ̀rọ̀. Ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nípò mi Àkànlé Adé ṣé kí n wí ni tàbí kí n mámà wí o ọ̀rọ̀ pé ní ọmọ ojúra bíi ti ọ̀gẹ̀dẹ̀. Àkànlé ó yẹ ká wí ìlú tóbìnrin lójọ ọkọ ẹ̀ lọ́dọ̀ alẹ́ kò jẹ́ lójọ alẹ́ ẹ̀ lọ́jọ́ ọkọ.
0: Ẹ gbìyànjú ṣẹ́rí Amẹ́ ti fi àwọn nǹkan sí tí ò sí ń bẹ̀. Àyíbá Amẹ̀yìn ọ̀rọ̀. Àyíbá.

Susi di Roma

0: 1991
1: very bad, you pada.

0: ẹ tẹ̀síwájú láti bẹ̀.
1: Ẹjọ́ rí tí ẹ máa gbọ́.
0: Kò tí ì débẹ̀. Kò tí ì débẹ̀. Ibi tó yẹ n tó yẹ kẹgbẹ́ ni tó bá lówó lọ́wọ́. Ayé tó bá tẹ̀lé tó ń bẹ̀rẹ̀ padà wá. 08132377749. Ẹ wọ́n gbàgbé pé à ń dín kódù ọmọ àkàrà náà ni kọ́ bá lè dùn náà ni. Kì í ṣe pé báyà owó káàdì ebi káàdì kan lè fi pè. Ìṣòwò káàdì lẹ́hùn ní ṣùgbọ́n láti máa ran ọ létí àwọn àti lílé láti lè mọ rírì orin pé àwọn tí wọ́n ń ṣe orin tí wọ́n ń kọrin fún wa iṣẹ́ ńlá òun náà ni wọ́n ṣe èmi kò kúkú mọ̀ a máa ń gbà mọ́ tẹ̀sẹ̀ bọ́ mọ̀ pé kò rọrùn torí àwọn kan kọ̀ àwọn kan máa lanu bọ̀rọ̀ wọ́n sọ pé láti ìgbà tí ẹ̀yìn kan ti ṣe orin ó ti lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti ṣe orin kan lẹ́yìn kò ṣe mí kò ṣe mí wọ́n báyọ̀ wí ìwọ lọ sọ bẹ́ẹ̀ o ẹ̀ ń wọ̀ sọ̀rọ̀ sí ní wá kà kankan o
2: oye orin pọ̀ lóríṣiríṣi
0: oye orin pọ̀
2: pẹ̀lú ìwọ̀n wọn.
0: Orin kì í ṣe pé kákan sọ pé tó wá kan lánàá ń kọrin lẹ́yìn bá máa kọrin ọ gbọ́dọ̀ ní ohun orin àwọn tí ò lóhun orin lẹ́yìn bá tó wá ń kọrin ọ gbọ́dọ̀ mọ ìlú torí orin yìí gbọ́dọ̀ bá ìlú mu ọ gbọ́dọ̀ máa kọrin lọ́tọ̀ kí ló máa lọ lọ́tọ̀ àwọn tí ò mọ ẹ̀wọ́ ọ̀lù tí wọ́n mọ bá a ṣe ń kórìí wọ́n ń pèrè àwọn olólórin wọ́n láwọn ń kọrin. Yàtọ̀ síyẹn ọpọlọ ń bẹ láti fi gbé orin kalẹ̀ torí ọ̀rọ̀ tí orin bá sọ ọ̀rọ̀ tó yẹ pé yìí máa la pẹpẹ ni torí di èyí orin ọ̀rọ̀run kò rọrùn a kí àwọn olórin wa wọ́n gbìyànjú ẹja gbìlẹ̀ ẹ kójú mọ́ ẹ káàárọ̀ o.
1: Àdá yọ sọ ní báàmù.
0: Àmì o.
1: Abdulrajid Aliakeyo láti Àjàgbàbí.
0: Yóò rọrùn fún gbogbo alágbára ọlọ́run.
1: Àbúrò àmì
0: ọ̀rẹ́ tó kù lẹ̀ báyìí. Ṣọlá Nísìn wà nílẹ̀ bẹ́ẹ̀ ni Yusuf Olatunji Babalẹ́gbẹ́ wà nílẹ̀ àwọn ọ̀dà ìpínlẹ̀ tó kù lẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni Babalẹ́gbẹ́ ọ̀yá o. Abdul kí lẹ pé kọ́ iná.
2: Abdulmajid.
0: Ọ̀yà ọ̀yà ọ̀yà. Ó ti ya ẹ jẹ́ ká wọ̀ bóyá orin yóò rọrùn fún yín.

ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan pàyé fún yín wọ́n nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí oríṣiríṣi àìsàn ara wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí èmi ń oògùn nílò dání rárá ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n ń lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping pyjama physiotherapy heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti inú orí títí dé èékánná ẹsẹ̀ ìgbẹ́yìn àtàwọn

0: Bont FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Iléeṣẹ́ Bont FM 92.9 tẹ̀síwájú láàárọ̀ pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kan ìjọ̀kan lórúkọ. Ẹni tá a jọ ṣiṣẹ́ láàárọ̀ tó ní Túnjí Ọlálékan tá a ti gbaṣẹ́ náà láti àárọ̀. Gania àti Bello Aṣu lórúkọ tèmi. Ní báyìí aago mẹ́wàá ti kọjá ìṣẹ́jú mẹ́fà tó bá sì ti di àdédé àsìkò ìyáhùn àgbààgbà lókùtà àlọ́ba lórí ètò ẹ fọ̀rọ̀ làgbà. Wọ́n máa ṣàlàyé fún wa. Àwọn bá a ṣe ní dọwọ́ wú lọ́wọ́ ara wa àwọn lẹ́tà tí wọ́n ti kó jọ sínú gorodóòmù wọ́n máa ná yẹ́bẹ́yẹ́bẹ́. Alhaji Hakeem Hamzat wà ní Kalẹ̀bálẹ̀ lẹ́rúwẹ̀rẹ̀ Adédèjì Olúyege láti ìlú Ìbàdàn. Àwọn náà wà bí ẹ má dọwọ́ wú lọ́wọ́ ara yín o. Àwọn àgbà wà bí ẹkọ lẹ́tà sí wọn. Ó jẹ́ Adédèjì lẹ́kọ́ sí. Ó jẹ́ Alhaji Hakeem Hamzat náà lẹ́kọ́ sí. Ẹ ṣáà tárí ẹ sí wọn. Nǹkan tó bá ń gbé yín lọ́kàn yẹn, ẹ̀yẹ́ tárí ẹ sí wọn. Ẹ má dọwọ́ wú. Ẹ jẹ́ àlọ́ sórí ètò ẹ̀fọ́ làgbà láàárọ̀ tòní àgbọ́dúnú.

0: dúpẹ́ fún Ọlọ́run ọba ọba tí ó mú wa lọ láti ìjẹ́jọ ó tún wá fi fẹnu rẹ̀ ọ̀dà padà lónìí a dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ o ọba àánú a dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ o mọ́ káwọ́ àánú rẹ̀ kò lórí wọn wọ́n fi ìyà jẹ́wọ́ oní kí ló fi ìjẹniyà wa sí nígbà tí a bá ti mọ ọpẹ́ tó sí àánú rẹ̀ tá a dúpẹ́ ọlọ́run ẹ̀ jẹ́ wá níyà mọ́ jẹ́ wá níyà kankan o wá sàánú wa o àkí gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa nù ilé o tẹ́ ń ra abẹ lómi ò ní bátìrì ẹlòmí ọ̀ lọ mọ́ chárj gbogbo ibi tẹ́ ti ń ro ibẹ̀ ò ní gbẹ o wà lọ́run ẹ̀ dé bá yín o ọkàn gbogbo yín ní ọba lẹ o àní eré ń gbé sọnù bí ò sí bí ọmọ a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run orúkọ tèmi ni alhaji akeem hamsat gẹ́gẹ́ bí akéde tó ti pè ọba mẹ̀kúnù káràbàtà ní gbogbo ilẹ̀ yorùbá ẹlòmí àní lẹ̀kílẹ̀ ẹlòmí àní ní gbogbo lẹ̀kílẹ̀ so nílẹ̀ yorùbá ni ẹ ti ń sọ yorùbá bí ojúmọ́ ti mọ́ ọlọ́run á gbàdúrà gbogbo wa o mo kí yín o èmi nìkan tó máa wà lórí ètò yìí bẹ́ẹ̀ ti gbọ́ wọ́n ti pariwo ọ̀gá ọ̀gá ọ̀gá ẹja ńlá lọ wọ nùbú mo kí alhaji ẹ bá mi kí gbogbo ara lé
1: o. a tún ti dé sórí ètò wa ètò yín ẹ fọ̀rọ̀ ọ̀gbà gẹ́gẹ́ bí ìṣe wa wọ́n ní bàbá lu àkókò ní dé ìjẹ́jọ́ náà la jágbe lórí ètò àtúngbẹ́pẹ́ àwàláyà àwàláyà ara wa ọlọ́run bá la fi ṣe ìgbẹ́kẹ̀lé wọn ni wa máa bàgbàjẹ́ wa sì máa tún àgbà ṣe bí wọ́n dé bá la sọ bí àgbà wọn ni kò ní láti sá bí àgbà àwọn lẹ́tà tó ga bí òkè sápátì ọba mẹ̀kúnrún sí fáìlì ní
0: múlẹ̀yọkọ̀
1: a sì yanjú àwọn ọ̀rọ̀ náà ní tù bí inú bí
0: ọkọ̀
1: sì ń dúpẹ́ lórí ètò yìí mọ̀yẹ́ àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ ìfẹ́ tọ́ wọn dùn wọ́n tó sì jẹ́ pé lórí ètò wa ìtọ́yẹ́ fọ̀rọ̀ làgbà àti yanjú ẹ̀ ní tù bí inú bí tó a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀yin àgbà náà tẹ́ bá ní dá sí ẹ̀yin tẹ́ ń dá sí ilé ọlọ́run bò ní dá bùkátà yín o a tún ti dé láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa láti ẹ̀yin olóòtú ètò wa ìtọ́yẹ́ ẹ fọ̀rọ̀ làgbà
0: tó a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run àwọn tí wọ́n bá ní dá sí ètò àkíyín tó pọ̀ jù àwọn tí a sì tún rí ní òní àkíyín a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run gbogbo àwọn gẹ́gẹ́ bí àwọn tí ń bá ní dá sí bàbá wa kéwkátákuà àmọ̀ kí bàbá àkíyín dáadáa ìyá wa adésínà ní òpó ọ̀sun àmọ̀ kíyín o ìyá ní ọjọ́ bíi mi ń bọ̀ mo ní bẹ́ẹ̀ ni ọ̀làmọ́lọ́la lọ́jọ́ bíi mi ìyá ní kí wọ́n ọmọ lọ́ bá ń fún ní nǹkan a dúpẹ́ ní ọwọ́ yín a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bíi àná ọlọ́jọ́ bíi òní àkíyín o olúwa wà pẹ̀lú yín o ìyá wa umar ìyá rasidat amúnidára ni wọn bàbá wa alhaji wa ní bàbá alhaji hamsa akinyin ọlọ́run àgbàdua yín mo kí jamiu ọmọ balẹ̀ nílùú sógúnlẹ̀ akinyin mo kí bàbá wa bàbá saheed ní tiwalade tẹlọ ní amúnidára mo kí yín ọlọ́run àgbàdua yín o mo kí bàbá wa abe tẹlọ ní àyìnà akinyin gbogbo yín lẹ́lẹ́ ń bọ́ àkó owó lórí ètò yìí o ẹ má gbàgbé o ẹrù ọlọ́run mo kí bàbá wa gbogbo yín ni mo kí o mo kí the harris ilé iṣẹ́ tí ń bá mi ránṣọ mo kí akeem sodiq ọwa ilé epo ló ń wà òun náà ń bá mi rán aṣọ àwa káwọn ọlọ́jọ́ bí ti àná ìyá wa tó da ìyá ìyàwó mi nu ní ìgbàjà mrs kọ́lá wọlé ráfátù ọmọ màmá ní ìgbàjà ọmọ màmá fowó nígbàjà akínyẹ kó rírẹ ọjọ́ bí àwa kí àwọn tí wọ́n ṣe ní àná ọmọ bàbá ọlọ́dà ní pọ́fọ́lùkù lógun ọlọ́kọ̀ ọmọ bàbá ọlọ́dà akínyìn ọlọ́jà ṣe ọ̀pọ̀ rẹ̀ ní ayé àti láyè ní àtayédera àwa tún káwa tọ́jẹ́ tọlọ́jọ́ bí ọ̀la mo kíra mi pé alhaji akeem hamsat mo kí kọ́lá rò ìdówó ó ṣe
1: lọ́ndì five
0: ló ń ṣe mo kí ọlọ́run ó jìyà sọ̀pọ̀ rẹ̀ láyé mo kí àwa onítọ̀la èmi mo kọ́kọ́ kíra mi alhaji akeem hamsat ọba mẹ̀kúnù òjò olúkúlóyè ọba bátúndé gbé kíké ní sẹ́yẹ òkúta lè olóko dá sí èmi mo ń kíra mi yẹn o mo kí sofiat absalam mo kí ìyá rẹ̀ náà tó ṣe ní àná àbá ní òní ló ṣe o ní ó ṣe ìyá rockip mo kí yín gbogbo yín pátá aṣọ́pọ̀ ọdún láyé àti láyé ìdẹ́ra mo kí bàbá wa abdulrasheed náà mo kí àrùndínlówó gbogbo yín mo kí
1: àṣeyí sàmọ́dún sẹ́yìn mi
0: tó akínyìn o ní bí ọ̀rọ̀ bá ti ń lọ a tún máa kí àwọn yòókù náà kọ́ mọ́jẹ̀ gbogbo ẹ̀ láfi ṣe kíkí tán ọdún aya abo fún gbogbo wa mo kí ọmọ mi khalid náà tó ṣe graduation olùwàṣẹ́ o àní dáàmú ìyá wa aláyọ̀ ni saka mo kiyin o anida ni aro toni olorun mo sanu wa bo lati wa se bo lati ta fi ni jebi arabirin kan lo wa lo ni edakun ka gba oni mo o lohun ki gugu awon atokun eto atolotu ki gugu ile se radio wa pe ko ni jona ko ni daru o lohun ki gugu awon o ti e tun kan se oni baba wa oni gbongbo oni baba oni baba dada ni
1: oni
0: bo tun mo gboro won lo oni o dabi gbo je pe ogangan la si radio mo ni baba lo ni baba lo ni wa baba lo ni wa baba lo ni oni inu mo ndo to ba ngbo se ba nki baba tori baba dada o lohun mo won gan o ti ba da ko ni e ma pe won mo e ma wule da ko ni asadi afuko pa mo oni an wa kin won na kin pe ese o oni oro kan lo won ja won ni inu je o oni iye oko awon oni baba oko awon ku won wa ni ki iye oko ni abule ko ma bo ni eko oni no won de ko sin to won fe se ju pe oko awon nikan lokunrin laarin awon mo ti won bi won de n gbe pelu awon oni awon jo n gbe pelu alaafia oni akan wa sakesi kan pe mo da ba gbonje fun mama mo la woko gbonje e pa wo ko se mama soto won ni aloto won la wo fun mama leran meji won la won atamo omo won meta won ti bi mama meji awon mu awon meji awon meta awon meran meji won ni awon mu eran meji foko awon won ni onise ijoba lan mejeji won ta ba ti lo bi se won la to sunje mama sinu kula ati ta won ma olomo awon ko odun mewa ikan odun meji won jan ba de mi ba ti won gbe mama lo gbonje mama gbonje fa won ona ogbon won gbonje ti mu won ni akan wa sa case pe tan ba pada de lati bi se awon oro be ti o ti da sori ideri report kin lele won gba ba yeran wo eran won ti jeran yi won ti jeran ona pa won ma won ta ni jeran won la mo so pe awon ide be nte gbe fa won lati jojo ati ugbe wa won o jale won ni won sa so won ni jo sunday da won wa lo bi se ni ijo kan won lo ti to bi osu meji tan tin so won láwọn wà lọ bí sẹ́ńjọ́ kan wọ́n ní ọjọ́jọ́ sátidé wọ́n ní bá ti dé táwọn sùn táwọn wà nílé wọ́n ní bá ti lọ wọ́n nígbà gbóúnjẹ fún àwọn tí màmá jẹun tán wọ́n ní àṣàsùn wọ́n nígbà táwọn ó ṣe báyìí wọ́n ní ọmọ àwọn bá lóun fẹ́ tọ́lẹ̀tì lọ bá bá màmá bí màmá ti ń jẹran ní kìsìnì nínú kìsìn ọmọ bá padà wálé wọ́n ní ọmọ dà pé mami mami grandma ni jí ni jalè ọmọ jẹ kánìkan kan grandma ọgbọrọ jalè wọ́n ní ọjọ́ ní kankan gbọ́ wọ́n ní àwọn bá pe grandma grama se ntan fun yin o to ni so ba to e so e ga mo pa na mo leje o se osu lawon won na sa ba won pe oni pe kan won ni se ru e mo laye pe kan mo kan ba kun mo binu ala keji won na ba lo se run lodo ya desa won ni bibo ta won bo bayi won na baba mama ni kiji yan du ti o won lowo ni fi meran ninu port yan ji nje yan ba ti je kan o tun mu mi won na wa kan mo be won ni ba wa nsukun ani ba da do ma kekere ni ba fe mo kunle fa won won na wa wo pe bo la ti se ru oro ita ise je bi e gbo kini ki ya kini karabirin o se baba le e ba ko re wa do yin ko
1: o je ran ti agbe kan ni ilu badan tan pe le makola
0: ki makola kan
1: la ti ma ta wa keke awon mo kan ri fa pe makola lo ni sasun won pe o le ran lobe ko ka re makola makola loni sasun
0: hey
1: obo la fe da silu kan ba
0: mama mo ni mama o jale won ji nkan
1: je wo so so so pe ya ka mu yo ko sodo ni abi ka mu ya
0: abi ka mu ya ya wo so abi
1: o la wa ti ya ko wa tun daru kan ba e wo ni isin bi e ba te ni ko tun fi to
0: okoleti
1: soko ni so pe paro mo
0: mi yaun
1: yaun e kini kebe e keji kebe
0: ngba ya ba bu ekun aya ni paro mo ni
1: ọgbọ́n ní gbogbo bá tán ní ọgbà
0: àwọn mi dá
1: bíyàwó bá tẹ̀lé láàn fún ọkọ rẹ̀ kọ́ jẹ́ gbà kan náà wípé bóyá kan ti sọ́mọ̀ mọ̀lẹ́kì ti sọ́mọ̀ mọ̀lẹ́kì kejì
0: mọ̀
1: ń jẹun lọ́njẹ́ ẹni ṣùgbọ́n àìmọye ìgbà ló sì ń gbóúnjẹ fún ìyá tí ẹkùtì ọba tó ká tó fún yín sí èsì pé kínní ti bá mọ̀mọ́ wá láti wọ́rọ̀ ọ̀rọ̀ yìí ọ̀gbẹ́nu
0: ìyá pàdé mọ̀ ọ̀gbẹ́nu ọmọ
1: ẹjẹ́ àpínlẹ̀ gbogbo lọ́dọ̀ tí ẹ bò lọ sí rí
0: ẹ̀tọ́ èmi jẹ́ ní èmi ní kò sí gbà rè bá pé ọkọ rẹ̀ kọ́ ra kúnlẹ̀ kọ́ sọ fún ọ pé ṣé àní lọ gba ilé fún mọ̀mọ́ ká mọ ara ń jẹ síbẹ̀ kí mọ̀mọ́ torí tí wọ́n bá ṣe bẹ̀ fúnra rẹ̀ wọ́n lè máa jẹun tó wù ọ́n oya eran ni o le ko imo lu fun o le je tan le kan
1: gba won bi toko na se je omo ti mama na
0: mama na mama to ba yowo
1: lo re lo so so nu awon e bi bi pe se bi yin kankan wa to je pe mama lo wa o ko se la re je pe mama fi eran je nu sa
0: fun mama ti wa do lo ngbo bayi
1: mama do lo ngbo bayi
0: so a lo si ile ise ife laboyin
1: ma se re fiko
0: a le ti ile ise ife laboyin o pe number wa ni aro to ni n pe 08033462512 ife laboyin nikan lo ni
1: number
0: number yen
1: 08033462512
0: Fela boyin number ti e fi n pe wa na le fi pe wa je ka
1: joke lo na ka to da to

0: ètò ìdáminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fáwọn ọlọ́mọlanke ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ìgbìnlà wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ bond 92.9 fm ló mú kéde yìí wá ṣe ti gbọ̀yìn.
1: Bond FM 92.9 Bond FM 92.9

wọn lẹnu tó bá ní èsì ẹkọ wọn gógó ó gbìyànjú àmọkọ wò àwọn ẹpẹ ẹkọ ṣe pàtàkì ẹkọ ṣe kókó ni alága ìjọba ìbílẹ sómọlú local government honorable Abdulatif Ashimi ṣe ń rọ gbogbo òbí àti alágbàtọ láti rí dájú pé àwọn ọmọ wọn kópa níbi ètò ẹkọ intensive summer coaching lásìkò ìsinmi tí wọn wà báyìí èyí tó bẹrẹ lọjọ kẹta oṣù kẹjọ sí ọjọ kẹrin oṣù kẹsànán ọdún tá a wà yìí august 4 sí september 4 2026 bẹrẹ láago mẹsàn-án àárọ sí aago méjìlá ọsán ní ọjọ monday sí ọjọ thursday ni yóò máa wáyé ní gbogbo àsìkò ìsinmi tí wọn wà yìí nílé ẹkọ st augustine primary school morocco àti agunbíàdé primary school sómolú ọ̀sán ló bàdé kò sí pé ẹ ń sanwó kankan fún intensive summer coaching yìí nítorí honorable Abdulatif Ashimi executive chairman sómolú local government ti ṣagbátẹrù rẹ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìjọba ìbílẹ̀ sómolú local government olùkéde honorable Abdulatif Ashimi executive chairman sómolú local government.

0: kú dédé wòyí. Ẹ̀yin ará ilé àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi. Orúkọ mi ni Zainab Akinlẹ̀. Àwa ìwé ni a wà lórí ètò òdòdó ẹ̀yẹ 92.9 FM. Ẹ̀yin ẹlẹgbẹ́ mi, ṣé ẹ̀yin náà ń sọ èdè Yorùbá dáradára? Ẹ jẹ́ kí a máa gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ní gbogbo ìgbà.
1: Mo fẹ́ sọ̀rọ̀ nípa àṣẹ nílẹ̀ Yorùbá. Nínú àwọn ẹ̀rà tí ó yááyì tí wọ́n bá fẹ́, tí wọ́n mọ yíyí aṣọ ni àwọn Yorùbá wà lágbàńlá ayé. Oríṣiríṣi aṣọ ló wà, ṣé aṣọ ìgbàlà ń dá fún ìgbà. Yorùbá ní oríṣiríṣi aṣọ tó bá ìgbà mu, bí aṣọ ìwọ́lẹ̀ tàbí ìyílẹ̀, aṣọ ìmúròde, aṣọ iṣẹ́, aṣọ ìgbàlódé ní àsìkò ooru tàbí òtútù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ. Aṣọ ọkùnrin wà lọ́tọ̀, bẹ́ẹ̀ ni aṣọ obìnrin náà wà lọ́tọ̀. Orúkọ oríṣiríṣi aṣọ bùbá, ṣèkòtò, dáríyẹ, dáńdógó, ìró, kábá, síkẹ́ẹ̀tì, aṣọ àrọ̀tẹ́lẹ̀ ọkùnrin àti obìnrin. Oríkì aṣọ, aṣọ ṣe pàtàkì, aṣọ ṣe kókó, aṣọ la fi ń gbà sí ara. Bí kò bá sí ẹ̀wù, onírúurú ara làbá rí. Àbá rí ara tó gbẹ bí igi, àbá rí ara àràbà tàbí igi àràbà. Bí a ṣe ń rí alára gbígbọ́n gbìnrin ni àbá máa rí èyí tó ń jọ rí ara ọ̀pọ̀tọ́. Bí kò bá sí ṣòkòtò, onírúurú ìdí làbá rí. Bí kókó, bí owó, aṣọ la fi ń gbà sí ara.

video lo ve.

0: ti gbọ lẹnu awọn ẹlẹgbẹ mi pe ka bọwo fun awọn obi ka ti ma tẹ igba fun awọn obi wa
1: to a ki gba oran gege ki a ma fi ọwọ rẹ ti sibi kan a ma ka ẹsẹ awọn eto wa nile bayi ẹyin ile iwe ti e ba fẹ kopa lori eto wa eto ododo ẹyẹ ni ile iṣẹ Bond FM 92.9 ẹ lè kàn sí olóòtú ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706854106 lẹ́ẹ̀kan sí 0706854106 orúkọ mi ni Zainab Akinleye ó dàbọ̀ ẹ̀yin ọlọgbẹ́ mi gbogbo.
2: Thank you.

Castle. Àkójọpọ̀ ìròyìn lóde ṣe ti gbọ̀yìn láti lè ṣe Bond FM 92.9. Ìkẹjà ìpínlẹ̀ Èkó ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó bu ẹnu àtẹ lu àwọn ọ̀bàyéjẹ́ tó yọ irin lẹ́sẹ̀ afárá òpópónà Festac sí Alákìjà. Ẹgbẹ́ àwọn olùkọ́ ìmọ̀ ìlera fún ìjọba àpapọ̀ ní gbèdéke lórí àwọn ohun tí wọ́n ń bèèrè fún. Àjọ ìṣọ̀kan àgbáyé sọ pé ogun orílẹ̀-èdè Sudan ń dún kòkò mọ́ ìran tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn rẹ̀ látẹnu Bilkis Abdulrahim Lawal. Gómìnà ọba Babájídé Sanwó-Olu ti fajúro sí báwọn ọ̀bàyéjẹ́ kan ṣe ń yọ irin tí wọ́n fi de ẹsẹ̀ afárá Festac sí Alákìjà tó sì pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Nínú àtẹ̀jáde tí Kọmíṣọ́nà fọ́nrán ìròyìn Ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Ọmọ́tọ́ṣọ́ fi síta, Gómìnà Sanwó-Olu sọ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa àkànṣe iṣẹ́ ti lọ ṣe àyẹ̀wò sí afárá náà tí wọ́n sì ní ọkọ̀ ṣìlérìn lórí ẹ̀. Gómìnà sọ pé àtúnṣe ohun tí wọ́n yọ níbi afárá ọ̀hún ni yóò bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ fún ààbò tó péye, tó sì ṣèlérí pé àwọn tó ṣiṣẹ́ láàbẹ̀ ọ̀hún fi mú kàtà òfin. Ó rọ ará ìlú láti wà lójúlá lákàn fi ṣọ́rí kí wọ́n gbárùkù ti akitiyan ìjọba láti máa dáàbò bo gbogbo ohun tó jẹ́ ohun ní gbogbogbò nípínlẹ̀ Èkó. Ẹ̀wẹ̀ ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ba afurasí 37 tí wọ́n fẹ̀sùn kàn pé àwọn ni wọ́n jí irin ẹsẹ̀ afárá òpópónà Festac sí Alákìjà tú. Kọmíṣọ́nà fọ́nrán àyíká Ọ̀gbẹ́ni Tokunbo Wahab, ẹni tó léde ọ̀rọ̀ yìí, sọ pé agbájọwọ́ àjọ RRS, KAI àti ẹ̀ṣọ́ kògbérègbè Task Force ló ṣàwárí àwọn afurasí ọ̀hún tí ìwádìí sì fi hàn pé wọ́n jí irin, wáyà àti àwọn èròjà mìíràn tó gbé afárá ọ̀hún ró. Ọ̀gbẹ́ni Wahab ṣàpèjúwe ìwà náà gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn tó sì lè pa ará ìlú lára. Ó ní àwọn afurasí ọ̀hún ni wọ́n fi mú dánrin lábẹ́ òfin tó ń de ìlú Èkó. Kọmíṣọ́nà ọ̀hún tẹpẹlẹ mọ́ akitiyan ìjọba láti máa dáàbò bo àwọn ohun tó ní ṣe pẹ̀lú ará ìlú, pàápàá jùlọ àwọn èyí tó jẹ́ ti àkànṣe iṣẹ́. Ìjọba ìpínlẹ̀ Èkó ti rọ àwọn abiyamọ àti àwọn òṣìṣẹ́ ìlera láti tẹ̀síwájú ìgbé ìfìwọ́nmọlọ́yàn lárugẹ. Akọ̀wé àgbà ẹkùn kẹta iléeṣẹ́ ìjọba fọ́nrán ìlera Dókítà Mọ̀sùrát Adeleke, ẹni tó léde ọ̀rọ̀ yìí láti kásẹ̀ ọ̀sẹ̀ ìfìwọ́nmọlọ́yàn tọdún yìí lẹ̀, sọ pé wọ́n gbọ́dọ̀ máa gbé ìfìwọ́nmọlọ́yàn lárugẹ lójoojúmọ́ torí pé ó ṣe pàtàkì sí ìlera àti ìdàgbàsókè àwọn ọmọ òpóǹló. Dókítà Adeleke wòye pé gbogbo ìyálọ́mọ ló nílò àtìlẹyìn, ojúlówó ìròyìn àti àyíká tó dára láti lè máa fún ọmọ lọ́yàn láàrin wákàtí kìíní tí wọ́n bá kọ́kọ́ bímọ, tó sì ṣàlàyé pàtàkì kí èèyàn máa fún ọmọ lọ́yàn láì fi omi tàbí ohunkóhun la láàrin oṣù mẹ́fà tí wọ́n bá kọ́kọ́ bímọ, tí ọmọ náà sì bẹ̀rẹ̀ sí ní jẹun lẹ́yìn oṣù mẹ́fà, ṣùgbọ́n tó sì lẹ́tọ̀ọ́ láti bá mu ọyàn títí tí ó fi pé ọdún méjì gbáko. Oníjọba ìpínlẹ̀ Èkó tẹ̀síwájú akitiyan láti mú ìlera àwọn ògo wẹrẹ àti ìyálọ́mọ lọ́kùnkúndùn. Ẹgbẹ́ àwọn olùkọ́ ìmọ̀ ìlera ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọ̀sẹ̀ mẹ́ta láti fẹnu ìjíròrò pẹ̀lú àwọn kò lórí gbogbo ohun táwọn ń bèèrè fún. Ẹgbẹ́ náà nínú àtẹ̀jáde tí wọ́n fi síta nílùú Uyo lẹ́yìn tí ààrẹ wọn Nosa Owe àti Adelé Akọ̀wé Anieka Peter sọ pé fọwọ́ sí, wọ́n sọ pé ìjọba wọn kò kọbi ara sí ohun tí àwọn ń bèèrè fún, tó sì jẹ́ pé ìjíròrò ọ̀hún ni ó ń wọ́lẹ̀. Wọn ni tí ó bá fìdí ọjọ́ 21 oṣù yìí tí wọ́n bá wá wọ̀rọ̀kọ̀ fi ṣàlá, àwọn ogun lé ìyanṣẹ́ lódì ọlọ́jọ́ mẹ́ta láti kìlọ̀ fún ìjọba. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ àjọ DSS àti àwọn àjọ tọ́rọ̀ kan fún àtìlẹyìn wọn látìgbà tí wàhálà náà ti bẹ̀rẹ̀ láàrin wọn pẹ̀lú ìjọba àpapọ̀. Àkójọpọ̀ ìròyìn lẹ́ ń gbọ́ láti lè ṣe Bond FM 92.9 Ìkẹjà ìlú Èkó.

0: rere uyan yorùbá wa ní ìkànnì bond fm 92.9 náà làwa wà tá a ti ń kọ sí akírawa káàbọ sórí ètò ìrírí tí a yọ gẹgẹ bí ìṣèwà lọjọ mẹjọjọ mẹjọ ètò yìí jẹ ètò kan tí ó máa ń fi ìrírí fún àwọn ènìyàn tí wọn ti sọ ìrírí wọn nù pàápàá jùlọ àwọn tí ẹyà ara pè níjà ìjọkùnrin ni ìjóbìnrin ni ọ̀pọ̀lọpọ̀ tí ẹbí ti tanù àwọn tí wọn kò fi bẹ́ẹ̀ rí olùbádámọ̀ràn kan tàbó mìíràn mọ́ àwọn náà ni ètò yìí wà fún láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ayé ń bẹ nínú ayé àǹfààní sì tún bẹ fún wọn láti jẹ́ ènìyàn pàtàkì láwùjọ wa lórúkọ atọ́kùn ètò yìí lánàá bàbá wa joseph wọlé dẹ́ẹ̀mọ kí ọlọ́run bá wa tọ́jú ilé tí wọ́n fi sílẹ̀ láì nígbàgbé olóòtú ètò yìí alhaji marufdeen adédèjì olúyege abdulwasin salahudeen ọmọ tó mọ kọ́lọ̀ lórúkọ tí èmi ń jẹ́ àlejò táwọn máa gbà ní dédé àkókò yìí náà ni abilékọ lawal ọmọwùmí balikis báwo ni ṣíṣe kú báwo lọ̀bẹ ṣe bẹ gbogbo ẹ̀ lẹ́mọ̀ gbọ́ lẹ́nu wọn fún dédé àkókò yìí ẹ kú lédè wòye o abilékọ balikis.
1: Orúkọ mi ni Mrs. Lawal ọmọwùmí balikis Elisha Impured Woman.
2: Arábìnrin Lawal nǹkan kan ló máa ń bí nǹkan kan. Wọ́n tó dájú ojú báyìí kọ́ ni wọ́n ti ṣe bí i.
1: Bẹ́ẹ̀ni
2: ọ̀rọ̀ yìí ni báwo lè ṣe lo ìbẹ̀rẹ̀ ọjọ́ yìí kó tó bí ẹ bára yín ní ipò tí ẹ wà lónìí.
1: Mo jẹ́ ọmọ bíbí ìlú Kogi State, Ayégúnlẹ̀ Gbẹ̀dẹ̀ ní Ìjọmú Local Government ní Kogi State, Capital wa ni Lọ́kọjá. Alhamdulillah, báyìí kọ́ ni mo ṣe rí látìlẹ̀. Mo ka primary, mo ka secondary. Kódà mo tún ka tertiary. Kódà Ọlọ́run yọ̀ǹda ọmọ mẹ́ta fún mi tí mo dẹ̀ ti bí àwọn ọmọ mi tó. 8 years ago ni mo bí lásán mi. Tọ́lọ́run ti jẹ́ kí n wà ní ipò yìí. But mo dúpẹ́ fọlọ́run lẹ́yìn tí mo bí ọmọ yẹn nínú oyún ẹ̀ oríṣiríṣi ṣẹlẹ̀. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jẹ́ kó la ẹ̀mí lọ. Nígbà tá a strọ́gù pẹ̀lú ẹ̀ tọ́lọ́run jẹ́ kó la ẹ̀mí lọ. Ààbọ̀ wá báyìí náà ni odi pé oyún ń ṣe balabala. Tó jẹ́ rí pé àpàdàbára wa níbi tí a dé. Èmi wá jẹ́ olùkọ́ ní ilé ìwé kan aládàáni ní ìlú Èkó ń bíbá torí mo ṣe gbéyàwó ní 2009. Mo dẹ̀ wà ní ọkọ́. Mo dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní January 2010 ní ìlú Èkó ń bíbá. Mo ń gbé ní Anemoso Presidy. Mo ti ṣe olùkọ́ fún ọdún 11 gbáko kó tó di pé ìpèníjà ojú yìí dé. Nílé ìwé tí mo ti wá ń ṣe olùkọ́ yẹn nígbà tó jẹ́ ìwádìí àwọn kankan dìde torí ojú yẹn. Mo rí pé ẹ̀mí èèyàn tà mí fẹ́ bọ́. Mo wò ó pé jẹ́ ń kọ̀wé kí n fi ìpòlẹ̀ kí n lè lọ tọ́jú ara mi ní kókó. Bàálẹ̀ fúnbẹ̀rẹ̀ o ṣe ń jẹ́ èèyàn lórí ilẹ̀ àlàyé léèrè.
2: Ìyá wa sọ wípé o ní àwọn kankan tí ojú rí rí kó tó di pé ẹ̀kọ́ òun ṣiṣẹ́ sílẹ̀. Ṣé ìpèníjà ojú ló bí àwọn nǹkan tí ẹ kojú rẹ̀ ni? Kí dẹ̀ ni àwọn nǹkan tí ẹ kojú tó wá bí sábà bí wípé kí ènìyàn kọ ìwé fi iṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ lọ ojú? Ẹgbẹ́ mi gbé ojú pèníjà.
1: Nígbà náà mi tí ìgbà yẹn lójú ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Mo dojú kọ àwọn ìdojú kan ní iṣẹ́ tí mo wà ní pé ṣe mọ̀ gẹ́gẹ́ bí àwùjọ tá a ti bára wa. Àwọn kan fi pè é tẹ́ ẹ bá ti ní ìpèníjà ojú àbí ẹ ní ìpèníjà ara kan nǹkan tó lè rọ̀yàn ni ẹ ò lè rí mi pẹ̀lú ẹni tó ní ìpèníjà. Wọ́n sọ pé ta lòun bá ṣe òtẹ̀wárẹ́gbẹ́ bá ṣe wá jẹ́ ẹni tó ní ìpèníjà. Bẹ́ẹ̀ lọ àìníye ọ̀rẹ́ tí a ní nígbà yẹn tó jẹ́ pé nítorí ojú ẹ̀ wọ́n sún sẹ́yìn fún wa. Alhamdulillah. Èmi náà nígbà tójú ìdí èmi wà rò pé ayé ti fẹ́ parẹ́. Mo rò pé ayé ti fẹ́ parẹ́. Kódà tí mo fi jókòó sínú ilé fún ọdún méjì gbàkú tí mi lọ́bì kankan pé mo wá rò pé tó wá pé iṣẹ́ ọwọ́ báyìí ni mo kan se mama manage nkan mi amọ mo ba yin sise ni ba mo se fe bere aye mi bo ni mo se fe se koda as a kind of say of a lura ni pe mo ti ko awon iwe eri mi ba ni pe kila anfani ile iwe ti mo na pe kin ya dan amọ nkan kan to mi wa lojo ni pe wa ni sin ma ho awon mo so wa ro pe ti tan fun eni o se awon mo e pe
2: wo na lo le awon eri yan wo le wulo mo
1: bene
2: abisi ona
1: mo fi pe ko le wulo mo pe kini wulo ni laye tori ta awon mo mi ba wa nbe no ni won le ran mi lo to ko na wa le lo won ba ti lo la ro o ile ba ti mu ba o mi a ti re dede loju mi pe ha o tun ma ko emi ni kan sile ma wa sile kan mo ri lati pe ton ti kuro le lati after 70 to be after 40 of my day ekun ni mo ma ma wa mu ekun ni mo ma wa wa mu but mo dupe lodo olo pe olohun na o fi mi le tori ma ki ta ma tu ki pe olohun mo joko ti olohun wa je ki raye tan olohun na ngba yin mo wa joko ti di joko ti ti mo wa joko ti ko wa fi emi na kale mo wa dide o gbe ogbe ana ejige ti mi lori pe emi ati radio la jo se asaro ninu ile ti radio mi ba ti ku ba ha ma wo pe je ta ni mo tun fe ba soro o wa je ki n je ololufe radio o wa je ki o
2: ẹ ṣeun púpọ̀ abilékọ bankinson mẹ́rin lawal ètò ìrìnsẹ̀ àwọn ọ̀dọ́ ló ń gbá ilé ìkọ́ni bọ́ńdẹ́ fẹ́ ọ̀nà ìṣọ̀ ṣẹ́yìn jáde ń gbà láì lè jòlè mí jẹ́ olùkọ́ fẹ́ ni wọ́n sì jẹ́ abilékọ.

fún àwọn ènìyàn tí ẹ̀yà ara pè méjà 080-30-42-8183 lẹ́nu pèsè lẹ́yìn ètò 080-30-42-8183 080-30-42-8183 ẹ̀yìn náà lè ṣo nígbọ̀wọ́ ètò ìrètí ayọ̀. Abdulwasin Salahuddin ọmọ tó mọ̀ kọ́ lórúkọ tèmi ẹjọ́ mẹ́jọ láwọn máa tẹ̀síwájú níbi tá a bọ̀rọ̀ dé.

0: Nadie la ve. ¿Y vos cuál?
1: ¡Claro!

voy a probarle.

0: up here on the 92.9
1: on FM.
2: 92.9 Bond FM, Igligindo.

Yeah.

0: ìgbéyàwó, ìgbéyàwó. Ojú mi ò tẹ̀yìn mọ́, ọmọ mi jẹ́ jẹ́ ìgbéyàwó.
1: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
2: ọba. Alhamdulillah.
1: Ìgbéyàwó máa ń dùn, ó máa ń lárin.
2: In fact,
1: ó máa dàgbé kéèyàn máa ṣe ń gbogbo ìgbà ni.
2: In fact,
1: miss you, love you.
2: A máa dùn yín
1: pẹ̀lú àìsàn. Ó ti jẹun, sweetheart, honey. Bẹ́ẹ̀ ọkùnrin rẹ̀ ní kíkọ́ tó wáyé ṣe pàdé wọn báyìí. Oh, báwo ni my dear? Ṣó ti jẹun, ṣó ti wà ókè? Ṣó ti jẹun? Mo ní kọ́ ní kí n béèrè àlàáfíà ẹni. Báwo ni àwọn ọmọ yẹn kọ́? Ó lọ sí ṣọ́ọ̀bù ni. Kí ni kọ́ tó fẹ́? Kí ló need? Ó yà send message. Don't worry, first day tomorrow morning, èmi ló kọ́kọ́ máa rí. Ó ṣì ń gbóná ni. Ẹ kú dédé àsìkò yìí, gbogbo bí kíbi tẹ́ ti ń gbọ́ mi, tẹ́ sì ti ń rí mi wò bí ìran bẹ́ẹ̀ ni lórí Facebook, Ajá Ọláìdé Ọlọ́run Òjẹ́, bákan náà lórí TikTok, Ajá Ọláìdé Ọlọ́run Òjẹ́, mo wà ń bẹ̀ fún yín bíbá. A tún ti wá dé lórí ètò èyí wù mí láti iléeṣẹ́ 92.9 Bond FM. Èmi a máa ní rédíò tí yóò lẹ̀gbẹ́ o, ìfẹ́ sọ wá pọ̀ ré o, ó dára ó dùn gbọ́ o. Ìfẹ́ sọ wá pọ̀ rẹ o, a ò fọ́pọ̀ mọ́ yàn rí o. Ìfẹ́ sọ wá pọ̀ rẹ o, ọpọlọ wà fún ṣiṣẹ́ o. Ìfẹ́ sọ wá pọ̀ rẹ o, 92.9. Ìfẹ́ ọlọ́run tó ọ̀bá yìí ti gbọ́ wọn, ti gbọ́ rédíò. Bẹ́ẹ̀ ni ṣe 92.9 Bond FM. A ti dé sórí ètò èyí wù mí náà ni bó ṣe máa ń ṣẹlẹ̀ ní níjọ Saturday Saturday láago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún. Àwọn kí ń jẹ́ kí ti yín di ìtọ́rẹ́ làwọn ṣe wà ń bí fún yín. Ọlọ́run gbọ́ àníwá yín ti ẹ̀ní dààmú. Bóyá yìí ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ lálàkọ̀ọ́kọ́ ẹ pé àwọn owó ni Sophia àti Ọláìdé Ọlọ́run Òjẹ́ òun ló kọ mí. Ó rìn sí mi lára lẹ́nu pé kí n sùpẹ̀ Sophia. Èmi ni apá iṣẹ́ àdínní aláwòlé káfí ìsìjàmbá léjìgbò lábẹ́ bàbá wa Saheed Tijani. Ọlọ́run jẹ́ rí wọn pẹ́. Bàbá yẹn fún mi lóye olówó iyebíye láìgẹ́ pé mo sọ kọ́bọ̀ kọ́lọ́run bá ń dẹ́mi wọn sí ojú aláwòlé káfí kó má túká kó má dàrú. Bá a ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ ìjọ mẹ́jọ máa ń kí gbogbo ẹ̀yin pátápátá tí máa ń kí. Mo kí gbogbo ẹ̀yin kábíyèsí pátápátá tẹ́ ń gbọ́ mi ní dédé àsìkò yìí. Adé àpẹ́ lórí bàtà àpẹ́ lẹ́sẹ̀ o, irú kẹrẹ àdó kí ni o, mo kí yín o, ìlú ò ní túmọ̀ gbogbo yín lórí káàpátá. Má kí gbogbo ẹ̀yin baálẹ̀ pátápátá kára olè o. Mo kí gbogbo ẹ̀yin baálé, mo kí yín o. Mo kí gbogbo ẹ̀yin ìyálòde, mo kí gbogbo ẹ̀yin ìyálọ́jà, mo kí gbogbo ẹ̀yin ìyálájé. Ẹ̀yin tó yẹ pápá tí ìyá mi bí mi tán, tó yẹ pé bí yín lé mi lọ́wọ́ tẹ̀ sí ń pọ̀n mi, ìsì ní jábọ́ lẹ́yìn yín. Bẹ́ẹ̀ ni ìkan lára wọn náà ni màmá wa gidi, màmá wa original, màmá mi gidigidi. Ó bá wu ẹ̀yin náà, ẹ pè é níyà àti yín náà, kò sí ìjà ńbẹ. Díẹ̀ ló wa màmá wa Wúrẹ́ Ọlá Adé Nìkẹ́ Adégòkè, mo ní wa yín tí ń gbà kankan. Bẹ́ẹ̀ ni bàbá wa GM wa Aláàjì Abdul Wahab Akọ́ṣílẹ̀, mo ní wa yín ti Aládé. Ọ̀rẹ́ tímọ́tímọ́ Olúyege ni Kọ́lọ́run bá ń dẹ́mi àwọn méjèèjì sí, Kọ́lọ́run jẹ́ ọpẹ́ fún wa. Ọ̀rẹ́ olúwo ògún Nike sí màmá, mo ní wa yín ti ojoojúmọ́ ni ìyá yẹn Young. Skẹ́ẹ̀tì tó ń wọ àti ṣòkòtò yẹn ló máa ń dì sí fún.
2: Mo máa ń lo sweet 16.
1: Ọlọ́run gbọ́ á dàbí pé nǹkan kan tí ìjábọ̀ lára wọn. Ìrọ̀dẹ̀ ni Ọlọ́run gírámà ni wọ́n. Mo kí yín o, bẹ́ẹ̀ ni mo kí màmá wa Bísọ́lá Balógun, mo ní wa yín ti Túnjẹ Lálékẹ́. Tókè ogun ni mo kí yín tẹ̀kẹ́ ogun. Tókè ogun
2: Túnjẹ Lálékẹ́
1: ẹ kú dédé
2: àsìkò ibẹ̀.
1: Ṣẹ́ṣẹ̀ kí wà bí ó wà.
2: Mo wà.
1: Ó yà tó bá
2: wà. Èmi ọmọ yín ṣẹ̀kí náà tó yègbè ńlẹ̀ Akísọdé. Mo kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín èyí wùn mí. Bẹ́ẹ̀ ni tèmi àti màá mi, ọ̀rẹ́ mi, ọwọ́ ọ̀tún mi, èjìká mi, tajọ́ máa pò pọ̀ fúnra wa. Ẹ wò ó gbé ìtìjà kọ́ o. Mo dẹ̀ tún kí bàbá mi, wọ́n sọ yí pé bó tilẹ̀ wù kó burú tó kò lè má kẹ́nìkan mọ́ ni. Ajitájú ti ní àwọn ayé lálájọ́ ṣe.
1: Orin ni ti dè ní. Tágìdì ni ìwò bẹ̀.
2: Alára pé ni
1: ọ̀sọ̀fin. Àtọ́là tó wọ́n máa ṣe kí náà. Owó bàbá ṣe nọ́bù.
2: Wọ́n ní àwọn ọmọ abẹ́lẹ̀ ni mo ní mò ń lọ. Wọ́n ní Fúnmi Láká nọ̀mbà ẹ̀.
1: Yé
2: tó tẹ̀ sójú ẹ̀ báyìí, mo ní àwọn bàbá mi ní
1: wọ́n ayé ti. Ṣé kí bá mú tèmi, bá mú tèmi.
2: Ọlọ́run jẹ́ ní sòrò tí ń gbà. Ṣé kí ọmọ náà fún wọn sọ pé yàwó. Ṣé kí ọmọ.
1: Ok, tómi náà bá dá lára pé màá gba títí tèmi. Mo ní wá yín tì ẹ̀ ní dààmú. Ọwọ́ yìí ò ní kọ́ sàlẹ̀ àpò. Lágbàrọ̀ lóò kí lánàdúwà.
2: Bẹ́ẹ̀ni kábíyèsí o, ọba Olúwa Ṣẹ́gun Àjàsá Onígbòǹgbò Àwúṣẹ ti ìlú Onígbòǹgbò Akínpé kábíyèsí o. Àdẹ̀kù ọdún ìṣẹ̀ṣe tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. pelu ase oluwa ilu oni tumo yin lori pelu ase
1: lori gbogbo oni tumo yin lori o eni ka ba mo lagbawo lo to ba pe ri mi studio ni ma mo pe aso to fi se 5 years anniversary abi
2: be ni
1: o ni mo wo
2: ta wo njo na
1: ta wo njo na na ta jojojojo ta je ta mu o ni mo wo yi kabiyesi ilu oni gbogbo oni tu o
2: be ni
1: gbogbo nkan te ba wure te se ati wure ati gbogbo e ninu osu isese ti a wa ninu lagbara olohun o ma ba yin lara mu
2: ase
1: iku a ma kebu eku ni lo ni gbogbo e ya ma kebu eye omo yan ma fohun bi omi o se ma je niyan ka be si ani ka ki yin ni ka to ma ba
2: eto bo
1: ai te bi se ko se ki o wa ngejo ati omo lara lati koju mo ti send card yin si yin bakan na shitu lati mi ran baba wa mo ti send the card yin si yin bakan na simple lategbe mo ti send the card yin si yin mama wa iyabode lati ibafo mo ti send the card yin
2: mo le se ro wa wa
1: egba ta pari eto mama morade ka kiyanju lati banko le mo awon na pe won ni awon tete wole ni mo ni yeya mo ni wa yin ti ya mi se ayo ti ti wa sele leni lo li yo sibe ito wa sele bayi leni ko ti wa ye awa kan ma tan ra wa e kan de le mi mo si ṣugbọn o le ti wa laye to ti koja lo koja pe ri ni koja pe oto ni ṣugbọn nisin bayi

0: kọkàtà ní lásán tí ò sí kankan bẹ bá sọ fún ọrẹ mi pé ó bá ní à kí ló pẹ fún torí ò ní sọ fún mo ní ti bá sọ fún ẹ náà ṣé ìtọ́ wù mí máa wù ẹ ẹ tó wù mí ò ní wù ẹ wàá máa yí bọ́rọ́bọ́rọ́ náà ni olúmọ ẹ ti dẹ̀ wá ń bí ìjàwó 30 minutes ṣùgbọ́n 30 minutes ń sì kò pé 30 minutes
1: ó ti kú 20 minutes torí ẹ náà
0: ló ni mo
1: kọkọ mi lè rí ọrùn
0: kò ó pẹ́ kò ráyè tiẹ̀ inú ìsìn ló ń kọ
1: ó ti rí mi lẹ́ẹ̀kan yẹn gbà tí mo lò
0: ó ti fọ́fọ́ gbára ó ti jọ̀palẹ̀ olóhùn òṣè olóhùn fẹ́ wà láfẹ́mi ó ti dé ńgbà yẹn àti bọ́sẹ̀ ṣokún bí wà ń bí ńgbà yẹn
1: kò sí wàhálà mo káwọ́lẹ̀
0: ó ti jọ̀palẹ̀ ó ti lóhùn òṣè mọ́
1: kò sí wàhálà
0: mo káwọ́lẹ̀ ebi mo ń sọ fún pàgbára ló máa ń wí
1: kò sí wàhálà
0: ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lọ ẹ̀yin títí tèmi mo ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lọ white wedding ìyàwó olórúkà ẹ̀yin tẹ̀ ń pè sórí nọ́mbà tẹ̀ pé ẹ máa pèsè bí a máa sọ nọ́mbà tẹ̀ máa pèsè fún mi ìyàwó olórúkà ìyàwó olórúkà ọba ni ìyàwó ẹ̀mí bá ní àkílódé kí ló pè ẹ fún mo ní tí bá sọ̀kan tó pè mí fún ṣé bó máa bá mi jiyàn náà ni ṣùgbọ́n mi ò lẹ́lẹ̀ mi tuntun máa sọ fún lẹ́yìn òun náà ni ọba máa pariwo mọ́ra wàá pariwo àdà kẹ́nà ọba ní ìyàwó tó ń ṣe èyí o pé òun máa òun ṣe ìyàwó olórúkà fún ìyàwó òun nígbà tó dẹ̀ ṣe ìyàwó olórúkà kò sẹ́ni tó ní kọ́ má ṣe ìyá faramọ́ bàbá faramọ́ torí tí ìyá ò bá faramọ́ tí bàbá ò fara faramọ́ wọn ò ní sign ni wọ́n rẹ̀ fàbí tó bá ti ń ṣe torí mi ò ṣe white wedding mi mọ bó ṣe rí mi nípa kò sẹ́ni tó kọ́ mi pẹ̀lú white wedding so lọ́ bá ṣàṣe gbogbo ẹ̀ nígbà tó yá ìyàwó padà tún rí ọ̀gá ẹ̀ tí ó lówó lọ́wọ́ jùlọ kí ni mo tẹ̀ ní kí n má dárúkọ ìgbọ́n pure water ṣá ibi iṣẹ́ pure water ni ọ̀gá ẹ̀ yẹn ni lẹ́yìn ọ̀rọ̀ kan ṣá ọkọ ilé gangan tó ṣe white wedding ó ń ṣe bí kéèyàn máa ṣe iṣẹ́ security lẹ́yìn iṣẹ́ security tó bá tún dé ó tún lọ wà máruwa ní pé kò lè jọra wọn náà ni ṣó ti yé yín nígbà tó dára bá dẹ̀ yá ni ìyàwó bá ríṣẹ́ sí ilé oní pure water ìyàwó bá dẹ̀ gbàṣẹ lọ́wọ́ kan ṣá ìyàwó rí pé owó tí ọ̀gá ń send tí ọ̀gá ń fún gbogbo ìmọ̀ràn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ṣẹ̀dá máa olówó èèyàn bá ti máa gba ìyàwó ọ̀lẹ́ báyìí wọ́n á na owó yẹn débi wípé ìyàwó bá ṣàgbà ti ọ̀gá lọ́wọ́ kan ló bá yẹ tọkọlẹ̀ ó wá tún lọ lọ fẹjọ́ sọ àwọn ẹbí àwọn ìyá àti àwọn ìyá àgbà ní ẹ bóyá tẹ máa yàgò fúnra yín wọ́n ti lọ pé white wedding làwọn ṣe fún ọkọ torípà tó ń ṣe gbogbo àwọn sáyìn wọn mọ túmọ white wedding wọn túmọ ìyàwó lórúkà wọn bá ní ẹ bóyá máa yàgò fúnra yín fóṣù mẹta ná tẹ bá yàgò fúnra yín ná gbogbo ẹ á padà jọra wọn ọkọ bá ní ẹgbà míì white wedding lòún ṣe ó dà kò burú bá mọ wípé bóyá ò fẹ́ òun mọ wá sáìn fún wípé ò fẹ́ òun lọ múwe wá wípé ò fẹ́ òun mọ so òun náà le free òun náà le wá ìyàwó sí ibòmíì nígbà tí wọn ò ti rí ọkọ mi ó tó tí mo sọ nìyẹn o bẹ́ẹ̀ lọ́rọ́ mi bá ní báwo ló ṣe máa lọ wá báwo ló ṣe máa lọ sáìn fún kó máa bá yí ń bẹ̀.
1: bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ní sòrò
0: èyí tún ní
1: agbára ọ̀rọ̀ yìí máa dàbí ìsọkúsọ lójú ẹ̀ àìmọye white wedding tó tún lẹ́yìn white wedding kò sí tó kọ̀ wọ́n mọ́ ó tún náà nìyẹn so ó ti lọ sọ pé ó ti lọ.
0: ṣé wọn sọ wọn sọ lọ tó wà níbi tẹ bá ṣe ìyàwó ló fà tẹ ṣe wáyé tìmọ̀
1: ẹ̀. níbo ni lọ wà.
0: a ṣe ẹ̀wọ̀n oṣù márùn-ún
1: kó lè ṣe wọn gbàgbé bó ṣe ń lọ ẹ̀wọ̀n léèbó gbogbo àwọn tó ti ń ṣe ṣánṣẹ́ wọn ni. àìmọye white wedding tó di jọ́ kejì tí mo dá white padà.
0: àwa yín láàlá jọ ṣé ẹ láwọn àti àdúgbò. kò sí wàhálà.
1: ọlọ́run òjẹ́ yé máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn.
0: tí yàrá sọ fún un
1: kámọ fúláàgì ni kò ní dáa fún wa kámọ fúláàgì lásán.
0: máa jọ máa gbé yín pọ̀ ni.
1: ta náà fẹ́ wa gbé.
0: pe nọmba
1: 081-3581-1616 ìyàwó lórúkà kọ ìyàwó lórúkà ni orúkà ti sọnù ẹ lóò ẹ kúrọ̀ lẹ orúkọ yín àti ibo lẹ ti ń pè wá o.
0: ìyàbọ̀ sàlámì láti bo.
2: láti bá
0: a sọ. ok ma.
1: ó dà mà
2: á
0: àmì àmì àmì o àmì o àmì o àmì o àmì o àmì ẹsẹ bẹ́ẹ̀ ni mà.
2: Ìyá
0: yẹn gan-an látẹnudẹ ni. Kọ́ ẹ ṣeun ìyá mi.
2: Ìyá yẹn gbọ́dọ̀ ọ̀pá kó tún máa yè. Láti fẹ́ ti sọ fún gbẹ́rẹ́ ìgbéyàwó pé

0: Agora le kan si lori odo lo tun de se ti gborin lati le se wa born 92.9 bawo lodo n se ri bawo ni se egbe yan jade ni abi won gbe yin jade so n do so n dun se opin ose yen so n lo bo se ye ko lo be ni gege bi a se mo pe awon iroyin lolokun ojo kan la ma mu wa fun yin bawo lo se lo ni wafcon bawo lo se n lo ni awon ifese won si olore sore gege ba se mo pe saturday ton to inu osu sa gangan la wa bayi o de ti de ton awon orisisi ko won tin baradi pelu awon ifese won se lelokun ojo kan e ba wo lo se lo nbe je ni mama mu wa si yin leti amo e je kin sare ja yin ton pe Chelsea world champion won se kini yen fun AC Milan bi e pelu ayo meta si odo be lo se lo nbe e je ke Chelsea ti fo ga won tin je kon mo pe Zabi ball Alonso ball o ti de ton gbogbo eyin da wa ni Premier League e ma mura tori ti e ba fi le mura Alonso ko wa bi wa sere o ma se kini yen fun yin lolokun ojo kan ni e be lo se lo nbe iko PSG ati Chelsea awon na won mu PSG ati Manchester United awon na won jo mu nkan le lowo lowo bayi 1-1 lo wa ninu ifese won se yen lolo sore awon meji won fe ki awon ta ti mo ganu awon meji ba tori ki PSG yen ma awon olorife ma yu won te tin so pe sata wa yi o o te se Premier League nikan la won le igbe awon le Champions League awon tun le gbogbo e ti saba be na la ma won be ni Ibrahim Olalekan IB Sport le mi je lekan si bo ni o se n lo lodo yin e je life akoko sofu e je n so fun yin pe awon edije Wafcon 2026 a ma te si waju leni tori bo ti wa ni quarter final bayi nibi ti South Africa ati Morocco won ajo ma mu nkan le to ba ti di agun mesan ale be lo se lo be awon nikan wa pa lo ma gba ifese won se leni tori o tin jo be ni pe o fe ko tete se nkan to fe se ka ba le mo yi to tun kan be ni leyin ti Morocco ati South Africa ko to jo mu nkan le Ivory Coast ati Algeria awon na ati kokko mu nkan le na ni agun mefa gerege ni ifese won se yen bere ti ifese won se ba pari ton to ba ti dagun mesan ale South Africa ati Morocco na wa jo mu nkan le se Morocco a le na South Africa e ma gba wi ke Morocco ni host nation se won ma gba ti South Africa ba na abi won ma tun lo ma jito re nkan ta won okunrin won se sobirin na ma se sugbon emi mo pe Morocco won ma fe keep your professional tori asiju yen ayonu so awon eyan yen ti po ju pe kilode pe Morocco like kini gbogbo ade la mo pe Morocco ta ba ti soro bo kon ma sojuro gan won da okunrin won ni o obirin won ni o omode won ni amo to ba e lo nbe na ale na la ma mo to ba ma fi dola a ma ti mo awon eni ti o ti pegede si ibo ipele to kan be na ni e je so fun pe Nigeria na awon na ni ifese won se ni ola pelu Cameroon ni agun mefa be ni e ma miss e fun anything e je ka support awon obirin yen tori won ti se bebe looto awon ni defending champion sugbon o si nkan to fi mu yan te yan ba eyan to gba 10 o le gba 11 to ba tun gba 11 to tun le lohun fi bele gba 12 ko si nkan to fi mu yan si be ni o se lo nbe awon nikan na wa tuko na ma gba ifese won se lola leyin ti Nigeria ti Cameroon ba to mu nkan won letan ni agun mefa to ba ti wa dagun mesan ale nko Ghana ati Malawi yeri e pe Malawi yi to je iko to ke first time to ma wa awon elomi ma ni first timer to je pe won se kini Nigeria fe wo pe boya awon ile easy pack easy pick ni igba won kon ma saye na won sugbon je kon mo pe omo ko si nkan to jo be awa gan ta wa mi baya awa sire world cup ticket yen se awa go fe gba ba ti e gba fi eyen world cup ticket yen se a ma gba e ma gba wi pe awon to ba wo final na ni won ma ri ticket world cup yen won a ri gba so eleyi o so ro pe boya mo fe gba Wafcon nikan world cup ticket na o tun wa on the line e ri pe o pa ko so gbogbo won gbodo farasin ni Malawi so ma le se kini e fun Ghana abi Ghana ma so fun pe yi to se na to tori e mo pe ni world cup to lo ta won kunrin Kevard won na gbianju sugbon iga to de stage kan Argentina ni omo ba iwo na ti gbianju a ma lo le yin won na de se kini o lo le won amo bo ba e lo nbe na gbogbo wa na la ma mo bẹẹni ẹjẹ ń jà bàrà díẹ kí n lọ sí boxing Anthony Joshua ọ̀rọ̀ ń jà rìnrìn látàrí pé oríṣiríṣi àwọn èèyàn wọn sọ pé ó ṣeéṣe kí ìjà yìí kó má wà ní ọdún yìí o se se ki ja yi gan odun to bo o se se ko pe be abi to to ba ti fe dopin sugbon gbogbo gbogbo a ti mo ojo ti ija yi ma je sugbon eh arakunrin kan ti a mo si Dana White eh o je olusakoso fun UFC eh te ba ran ti UFC e je nsaye pe yin si bi ija to pe bi ti ma le gba ni ohun yato si boxing pe e mo ki boxing glove ni wa wo glove wa de ma ju wo si pe boya o le lu ese sugbon ija ile o ma tun le pe ni bi MMA tori o le lu owo ko lu ese e le bere jansin sin to wa ri pe ah omo eleyi ko ko garden ara ko sare fun pa lori to ba de ti fun pa bayi to ba ti subu knockout ni o ti lo niyan o tu di ojo mi ojo re ko to tun le so pe okay o eh ija e ohun ti setan ni amo iwo o ti lo nti e eh kin tun le ti ran yin le ti pe awon omo Nigeria meji kan tun wa nbe iyen Adesanya Israel Adesanya ati Usman Kamaru eh mo ke me da ko awon meji e ti ma ran ti dada eh nkan ti mo o wa nu oro gangan na ni pe arakunrin yo so pe awa ni awa nu awon olusakoso nipa eh ija yi awa na de la le so fun yin lowo lowo bayi ohun o so pe ohun ti mo ibi ti ija yen ma ti waye ojo to ma waye sugbon eyin eyan esimedo se ani ke ni suru ija yi e ma ri gbogbo akon si toro adun eh adun e ma worry be lo se lo nbe e je n pada si ori football nibi ti gbogbo wa mo pe lowo lowo bayi onikaluku fe mo agba bolu ti iko e ti ra eh bawo lo se n se si ni transfer market se iko won se dada abi ko se dada eh so bi pe agba bolu gan Usman Diamundi to n gba bolu fun Sporting Lisbon o ti da po mo iko Nottingham Forest bayi be ni agba bolu yi lowo eyin gungun to je pe igba kan iko Arsenal awon iko la no wa agba bolu yi de sugbon bayi o ti so pe eh Nottingham Forest ni ohun fe teli pelu 40 million pounds be ni ife eh o se lo nbe e je so fun yin pe iroyin ti mo fe fun yin yi o dun mi die tori amona ale so pe dun ni e tori ojo ti olojo ba lo to na lo to iroyin yi o je nkan to bayan ninu je die ladari bi eh Messi bo se kede pe baba re papoda leni ni 68 years e baba na ti gbianju na o ti try na sugbon te ba tun ni ke wo na pelu awon elomi a ma wo pe 68 years omo din na si ni o ti dagba sugbon nkan yo ko ta pon le yo nbe na ni pe baba yen o ti to ba so pe eyan gbadun aye a gbodo ma so pe gbadun aye tori agbabolu to bi Lionel Messi ogo ninu ogoji omo abi 100 abi gbogbo e okan nu e ni agbabolu je tori ologo didan bo je pa eyan ma so pe ah Messi worldwide ni iba ti ago bo je je pa okan ma so pe oun kon ni world best o oun kon ni goat bo iyen ko la be so ta ba so pe agbabolu o mo se ni se ah oga kan omo se pupo ni be ki amo nkan ta fe so na ko ni e nkan ta ko na ni pe ko Olorun ko ba te baba na si afefe rere be ni o se lo nbe e je so fun yin pe agba bolu fun iko Manchester United ninu ibeze won se to n gba lowo pelu awon PSG agba bolu yi Mason Mount o ti ni ifarapa ni 20 minutes ibeze won se yin o ti e ti lo faafa to n ti so pe omo ba emi o nkan ti o se to mu mi rerin nigba ti n to daruko agba bolu yi ni pe atigba ti won ti ra won fe le so pe won ti gbadun e ni saa kan bi ko fenuku ko fola dide ala daiji beni agbabolu seri o de pe ha o ke e si bi jansi na lo ta fun sugbon nkan ta fe so nun be na ko ni en pe agbabolu o je agbabolu kan to pe o yan ranti gan nigba to wa Chelsea sugbon ifarapa bi awon injury be yen o ma npa aye agbabolu ni to pe eyan to pe mo se tele a fe da be ni pe ko mo se mo bayi si o ti wa di injury player to pe awon olufe ma yu gan e ba so fe lo mi gan pe ah Mason Mount o ma so pe kilo nje be pe o ti e ranti pe agbabolu je agbabolu Manchester United mo sugbon o ba se lo be ni won ni nkan to le se si e yo lo si odo Barcelona Marc Casedo agbabolu yi je ki iko Barcelona oko n gogo yin Barcelona ti o ba ti mu omo kan jade wọ́n ní pé ọmọ yìí ló dáa jù lágbàáyé ọmọ yìí ni kíní kan ọmọ yìí ni kíní kan máa kàsádò ẹ mọ báyẹn pariwo yàmá ìgbà kan kó tó di yàmá ansu fati kan náà pariwo ọ pariwo gavi fún wa ṣùgbọ́n kò sí nǹkan tó burú ńbẹ̀ nánínánínání ohun téèyàn bá ní náà ni wọn nání àbí nígbà tí wọn bá ayélè agbábọ́ọ̀lù wọn ṣé mi mo fẹ́ràn máa ayélè yàmá fún wọn ni agbábọ́ọ̀lù yìí máa kàsádò kò lọ bó ṣe yẹ kó lọ báyìí sin agbábọ́ọ̀lù yẹn ó ń kúrò nínú ikọ̀ manchester united ó ń kúrò nínú ikọ̀ barcelona ó lọ sí ibòmíì ibi tó rí bá tún gbé lọ azul lọ́bẹ̀ náà ni tọ́lọ́ bá yẹ kó rógùn ẹ̀ lò fine ìyẹn kí n kúrò bẹ́ẹ̀ ná ibo ni mo tún lọ báyìí ikọ̀ arsenal kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọṣẹ́ kéde agbábọ́ọ̀lù tuntun bruno gumeresh agbábọ́ọ̀lù yìí jẹ́ pé arsenal ti ń wá agbábọ́ọ̀lù yìí dẹ bó ṣe ń wá vinicius náà wá wọn tẹ̀ tún sọ pé wọ́n ti ń to line up yẹn pé táwọn bá ní vinicius lẹ́gbẹ̀ẹ́ yìí ní left wing bruno gumeresh wọn máa to àárín yẹn a máa tó fáwọn tó yẹ gbogbo ó máa jẹ́ kí gbogbo ẹ̀ kó dọ́ kó dùn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí gbogbo ṣe mọ̀ pé vinicius ti tọwọ́ bọ̀ wí pẹ̀lú ọdún mẹ́fà sí kún èyí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé 2032 ni contract ẹ̀ ó máa end ṣùgbọ́n ìròyìn kan nìyẹn ìròyìn tó wà ń bẹ̀ náà ni pé agbábọ́ọ̀lù tuntun ó ti darapọ̀ mọ́ ikọ̀ arsenal báyìí tó yẹ pé wọ́n dẹ̀ ti ń wo pé àwọn làwọn gbé ife ẹ̀yẹ premier league ní sáà tó lọ yìí sáà tó tún táwọn tún wà yìí báyìí àwọn náà làwọn tún máa gbé bẹ́ẹ̀ ni ṣé àwọn yòókù máa wọn lanú lẹ́ẹ̀kan gbé àbí wọ́n máa tún ṣe kinní yẹn bó báyìí lọ sáà yìí náà ni sáà yìí ti dé tán torí gbogbo ikọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gbogbo wọn pátápátá náà ti ń wò pé ọjọ́ wo everybody àwọn kan ti set calendar pé wọ́n ti site time pé ọjọ́ báyìí ni ìfẹsẹ̀wọnsẹ̀ wa máa kọ́kọ́ wá àdẹ̀ gbọ́dọ̀ máa wò torí kábà nípa gbogbo ikọ̀ ló ti gbìyànjú tó ti ra agbábọ́ọ̀lù ṣé ti chelsea ní káṣọ tó ti ra player àbí wáyà bíi 45 ní káṣọ ni ikọ̀ manchester united gan àwọn gan ti tó àárín wọn yẹn wọ́n ti ra santos wọ́n ti ra telemans wọ́n ti ra àwọn agbábọ́ọ̀lù barcelona náà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà fẹ́ tó àárín yẹn gungun wọ́n ti kùn sí rodri létí ipé kó má lọ sí ikọ̀ madrid mọ́ ipé kó wá darapọ̀ márùn ṣùgbọ́n nǹkan tó wàá pa mí lẹ́rìn nínú ọ̀rọ̀ yìí ni pé rodri ẹ ti kùn sí létí pé kó má lọ sí ikọ̀ madrid mọ́ ó dẹ̀ ti gbà pé òun ò lọ sí madrid mọ́ o ṣùgbọ́n ó yẹ kówó tí man city fẹ́ kó tó fẹ́ gbà ẹ tí wàá lọ ń kó peanut ẹ lọ ń kó peanut lọ fún man city ìgbà tí man city kọ́kọ́ ni man city na ìsìnkú gàrí kí la fẹ́ fi lè ṣe ọ̀gá tẹ bá ní agbábọ́ọ̀lù rírà kò ṣe pé ó tẹ̀wá lọ́rùn láti tà ṣùgbọ́n ẹ ti kó sí lórí kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe sí tẹ bá ti nílò agbábọ́ọ̀lù yẹ kó owó tá à ń wá 60 million kò ní já létí ẹ kó wá fún wa a dẹ̀ máa gbà torí pé ikọ̀ man city náà tẹ̀ ti ní agbábọ́ọ̀lù tó yẹ pé tí godigo bá ti lọ tán báyìí buadi ọmọ morocco yẹn òun ni àwọn máa rà nǹkan tó ń dá díìlì yẹn dúró òun náà ni kí rodri kó máa bá tiẹ̀ lọ sí barcelona bẹ padà yìí mọ torí tá a bá sọ pé bákà ò lówó lọ́wọ́ olóòtú máa ní àwọn ọmọ mi tí mo tò owó ń bẹ owó wà lẹ́wọ́ ń ná rodri lẹ́nu ná bíi peanut ẹ ra agbábọ́ọ̀lù tá a bá ní kí ẹ rà àmọ́ ẹ jẹ́ kí n mú ẹnu kúrò ń bẹ̀ yẹn ná kí lọ sí ọ̀dọ̀ psg kí ló ń ṣẹlẹ̀ psg máa fẹ́ ra ọlọ́wọ́ ẹ̀ mú yìí wọ́n dẹ̀ ti ń kùn sí létí látọjọ́ ìta ni mò ń sọ̀rọ̀ ń pa zion suzuki ọlọ́wọ́ ẹ̀ mú ikọ̀ orílẹ̀-èdè japan ni tó dúdú báyìí ìgbà tí mo kọ́ arákùnrin yìí mú ògbà ṣé àwọn japan tún máa ń ní ìròyìn ọba torí bíi blackman yàtọ̀ sí pé ó lójú àwọn japanese but ó dúdú ó dá yàtọ̀ láàrin gbogbo wọn ṣùgbọ́n ìyẹn kọ́ ni iṣu nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ikọ̀ psg wọ́n ti dúnàdúrà pẹ̀lú ikọ̀ parma láti ra agbábọ́ọ̀lù zion suzuki tí gbogbo ẹ bá lọ bó ṣe yẹ kó lọ wọ́n máa ra agbábọ́ọ̀lù yìí ní 35 million euro eléyìí á jẹ́ ìwúrí á dẹ̀ tún wà òkè ṣùgbọ́n psg wọn ra ọlọ́wọ́ ẹ̀ mú yìí láti jẹ́ nọmba 1 mo tó rántí rẹ̀ ready ní nọmba 1 ṣùgbọ́n ká lè jẹ́ torí ó máa ń da kí ikọ̀ ní ọlọ́wọ́ ẹ̀ mú tó da méjì a lè wúlò fún wọn bẹ́ẹ̀ ni ó ṣe lọ bẹ́ẹ̀ agbábọ́ọ̀lù yìí ẹjẹ́ ń sọ fún yín kí ayé sọ fún yín pé agbábọ́ọ̀lù yìí romelu lukaku ó kù díẹ̀ kó darapọ̀ mọ́ ikọ̀ fenerbahce romelu lukaku yìí tẹ́ pé bí a ká sọ pé ikọ̀ man u ló ba kàrí àbọ̀bọ̀ ìjọ ẹni tó yorí ológo dídán ni ọmọ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ bóyá bá lọ pé lọ́wọ́ lọ níta ó ti lọ ó ti di àjàlá travel all over the world ṣùgbọ́n báyìí sìn oun ati iko re Napoli won ojo ni ojo ti so ba yin sin pe gbogbo en ko ni lo dede mo ko lo wa iko re o se se ko e pe Fenerbahce lo ma darapo won
1: sori oro to so labara be yen pe Man U ba career nikan je ta ba ni gbagbe Chelsea lo ti ko ku tetele pe Man U ba career je ngba to a Chelsea ki lori ki lori se nbe
0: eh ngba
1: to se Chelsea ran fun re tele o ma so pe ma yu kewo fe ki olurun ni soro ni olurun so aye ti lasiko ni tori tele Chelsea gangan lo ba career lo ba ku je won yin pe number 9 fun bayi ni nkan ti be si ni se
0: ijo to ri ba ni ko ti se o
1: ni 9 kankan
0: gbogbo ri ba ni ko ti se o
1: Chelsea fa kawo na se galo Man U na gba to ri English si o wa 9 bayi aye e daru ni so Chelsea gba kan ni ma 9 to yan lan ti kankan develop na sin o le tun bo fa sin o na wo 9 sin to ba dinu ni bayi ko ma ko kan wa ti ko liba bi empty ni bayi agba si gbo ni bi a fi se ni ke ku fi aso yen ke fish nle fun ma wule fun agbawodo kan mo bi akibada bi en gan ni osime gan wo pe ah to wa ni fun agbaba yi lo ko n lo da kan Chelsea pelu number 9 nkan ma se won kare awon baje
0: owo ni
1: o so bi Chelsea ni talent killer ni
0: ko se talent killer ni Chelsea o se talent killer ni Chelsea o Chelsea ola pe awon agbaboyi ton ma ra ni o waju yen Chelsea po leti so to ba ma wa si iru Chelsea yen to ba tun ma wo number 9 ogodo duro ton ogodo da ara loju
1: won
0: dangaja
1: to bele mi lodo eh na Torres nunu ni Liverpool ko dangaja to number 9
0: eh Liverpool ye yato si Torres nko
1: ma so pe yato mo ti mu ko jade fun
0: eh ati pe Torres yen go Torres yen Torres yen ale so pe Torres yen tori pe igba to dara po mo Chelsea o ti ni ifarapa o pupo na agba bolu mi dere to ba ni iru awon ifarapa yen bi awon amsi to ba pada jina won ki pada ri kare awon back contract mo so ta ba ni ka wo awon agba bolu to ti wo number 9 fun Chelsea Tammy Abraham o wo number 9 82 appearance o de gba bolu sawon ni 30 times se ko gbianju to ni bo te ye pe bobo yen o se Chelsea standard na ko se Chelsea standard now ko ti ni riri to tori time yen tabanikawo igba yen ni Lampard o ko gba se Chelsea ngba yen awon odo da fun Chelsea ni transfer ban awon odo la ngba igba yen ni Mount na to tona si Man U loju to fi sare ku wa na tori odo la ngba ni gbogbo awon agba bolu yen nigba yen Ode ni lo
1: iriri to le won 9
0: ko ti si bayi awon ale pada fun Jao Pedro
1: ta do pe number 9 fun Chelsea bayi to yan ti bayi
0: ale fun Jao Pedro na to lomo yen ologodi don ni omo yen tun gba ball meji sawon le ni o le nko ko le se
1: bo se won 19 yen o da lowo awon to won 19 fun Chelsea abi 29 awon to da gidi no number yen wa bi le 19 drop agun 19 11 lowo before 11 to ori pe o mo don se body wa 27 awon 17 awon number yen o da mo Chelsea sugar number 9 yen aso ere ni
0: ta ba Osimhen wa 45 fun ni 9 no lo ma wo
1: 9
0: na to ba le wo 9 ni Chelsea yen o ma gba ball dada o ma gba ball sawon awon gba ball ti po nsi
1: tori o ti mo pe itan to wa nle fun iko Chelsea
0: emi o believe kini yen agba bolu to ba da o da ni
1: number 9 bi marun sile sin ni ko Chelsea to si kan to yanti to ti won 9 yen so kila wa nso o da koko ma koko fashion ile ki kara won si ma tesu waju en tun won lo ba yin sin wa la
0: gidi o awon agba bolu yen mo ni fa ka o
1: self
0: appearance one goal kilo de
1: nikalu ni go score julo
0: igwe 19 appearance 4 goals
1: en to ko wa ni ro di dun mo ya wa di to n jawo bi nkan mi
0: no o ti ton gba to ma wa Chelsea
1: o ton bo o ko n Chelsea tun lo si Saudi Arabia na o ma se dada na ohun to je pe aso kan te pe mo le tere si awon to wo Chelsea to wo 7 fun Madrid na asuko yi na iro ni won lule ni won wo ni Man U won lule
0: ah Vinicius lule na
1: won lule na ni
0: Vinicius lule
1: Vinicius Junior won ni
0: ah Vinicius lule Vinicius lule tan na lowo yi o to ma soro ah left wing yen ko si nkan to le ba Vinicius
1: lule lowo yi
0: lowo yi bayi ni Europe to ma soro en to wo en to wa ni left wing yen ni position ti Vinicius wa o se lemi e
1: brother o ba debe en ara le a le fun lanfani de to yi fesan to wa en to ma wa lola laarin awon obirin wa iko Nigeria pelu Cameroon ka ma gbo abajade si ti ayo tanu tin jade ki le fe ki Nigeria lu ibo Cameroon lawon obirin won ni o ni pe lola ode yi lo ma wa yi pelu ase lohun la go be fa ni role onla ka ma si pe didun lo so so pe emi n beru Cameroon lopo lopo mo beru won o mo beru won bo si wa yan lola ode la go be fa ni role onla e ja agbaruku ti won o si bo sojo sunday ojo simi ojo sunday ja agbaruku ti won kon si dada pelu ase lohun e ka ko de e ka poruwo ja na ka tun mu poruwo ka e ju poruwo ja kan meji si meta ka to de pe half yin ni ero bani soro ma ba fi dasi ni role tuni pelu ase olohun a tun ma tesoju lori eto lori odo ile ise bon fm 92.9 emi na lomo yen ore lori fayin lori so lawudin legit ni gege bi asami awon royin kan na tun wa ni je pe lese kuku ni a si tari e si eti gbo yin ololufe wa pelu ase olohun e ma yi ko nbe o bon fm 92.9 la si wa
2: Are you planning to relocate abroad and seeking expert advice and guidance? Have you applied for a visa and been denied? Here is good news. Immigration Clinic. Join Dr. Prince Joel on Immigration Clinic every Monday from 8:45 a.m.

0: ìgbé yàwó àtàtà dòmídòmídòdòdò ìjẹ́ gbàgbọ́ pé nítorí ọ̀yà ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá àbò lẹ́yìn tí ọlọ́run dá ádámù tán ó wò ṣùṣù ó ní ìwọ ádámù kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ dúró ṣùgbọ́n àwọn ìṣòro ló kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ ọmọ yín olùmìdé ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ pọ̀ nínú olúmaìtì lórí ìkànnì yìí bond fm 92.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago
2: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó àtàtà ètò gidi ni.
3: láti lè ṣe bond fm 92.9 tún kì í gba ìkúrọ̀ lẹ́ orí ètò Retail Point Limited mo ní àlejò láti lè ṣe wọn àwọn tó bá dẹ̀ ti mọ̀ wá wọn á ti máa wò pé ó máa tijọ́ méje òtijọ́ mẹ́ta àlejò aṣojú iléeṣẹ́ Retail Point Limited wọ́n ń bẹ ní ilé agodo pẹ̀lú wa ń bí mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ farabalẹ̀ dáadáa kẹ́ tún gbọ́ ohun tí wọ́n tún mú wá fún wa ní ìrọ̀lẹ́ tèmi mo sì mọ̀ pé ẹni tá bá dẹ̀ gbọ́ wa lónìí ní káwa mọ̀ torí pé àwọn èèyàn tó ti ń gbọ́ wa tí wọ́n ti ń jàǹfààní lórí àwọn nǹkan tí wọ́n ń ṣe ní iléeṣẹ́ Retail Point Limited mo mọ̀ pé látìgbà náà ọ̀nà wo pé ṣípé báyìí tiẹ̀ ni àbámọ̀ o ká nípa ti mọ̀ ní àbá tó rájú báyìí lọ ṣùgbọ́n gbogbo nǹkan lẹ́ẹ̀ máa gbọ́ látẹnu àlejò tó jẹ́ aṣojú láti iléeṣẹ́ Realty Point Limited àlejò wa lóòótọ́ iléeṣẹ́ wa ń ṣàlejò mọ́ ṣùgbọ́n ní ti àwọn tó bá ń gbọ́ fúngbà kọ́kọ́ lónìí àlejò ní ẹ kúrọ̀ lẹ́ máa o mo dẹ̀ tún kí ẹ kọ́ ọjọ́ méjì mẹ́ta happy new month ma torí pé àṣeyẹrí alóṣù yìí ni o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run kú lọ́lọ́run ẹ kúrọ̀ lẹ́ máa báwo ni gbogbo nǹkan ṣe ń lọ sí àwọn nǹkan lẹ tún ní tuntun láti lè ṣe yín mà.
4: ok lákọ̀ọ́kọ́ náà ẹ kì í kọ́ kí àwọn ará ilé náà ẹ kú ìrọ̀lẹ́ gbogbo ènìyàn bàbá mi àti ìyá mi ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi ní àṣàlẹ̀ yìí orúkọ mi ní ìfẹ́ olúwa fàjẹǹdàgbà láti lè ṣe Realty Point Limited tààtò ń pè ní Sack Your Landlord Gang.
3: Sack Your Landlord.
4: bẹ́ẹ̀ ni Sack Your
3: Landlord. ok ilé iṣẹ́ yín lóòótọ́ fáwọn tí mo sọ síwájú mi láwọn kan ṣe ń gbọ́ yín fúngbà àkọ́kọ́ ni àwọn nǹkan wo lẹ ní àwọn ètò wo lẹ ti là kalẹ̀ àwọn àǹfààní wo làwọn yẹn á jẹ́ nílé iṣẹ́ yín.
4: lórí àwọn ilẹ̀ wa a ní àwọn ilẹ̀ níbi tí ó tó ṣe dùn wò ilẹ̀ àwọn ilẹ̀ tẹ́ pé ilé ti wà bẹ́ẹ̀ tẹ́ pé fẹ́ǹsì wà tó kò dẹ̀ sí pé ọmọ onílẹ̀ àbí nǹkan kan wà lórí àwọn ilẹ̀ wa a nílẹ̀ sí Mòwe Ọ̀fadà níbi bí ní tòsí Trinity International School nílẹ̀ wa wà ní Mòwe àdẹ̀lẹ̀ gba express tí Dangote ń ṣe lọ́wọ́ tó já sí Sàgámù Interchange bẹ́ẹ̀ni ẹgbẹ́ títì gangan làwọn estate wa wà ní Mòwe Ọ̀fadà iná wà ń bẹ̀ omi wà ń bẹ̀ àti fẹ́ǹsì àti géètì National Grid gan láti múná kì í ṣe ibi tí wàhálà kankan wà
3: 648
4: directly bẹ́ẹ̀ni so iná wà ní estate wa 648 square meters ìyẹn

0: by 120 on the size in lewa. So a young lera half plot, a young lera full plot, depending on the FFE in the ancient. And then soon you let see a lap would see ni a do water, ni to see Chokoto Badagri Road. Estate, you know, at the fence, at the gate. And then soon you want to see Ibejuleki, ni to see Eleganza Industry. Back on no, Lani Leoko, Siko Bakwe, Yogun State. So I want to stay to wa.
1: Bitterness in here. Oh, that from one to bang door to one coat to a pay let on one deep below, to one more, and one more you bring on car and one money by the dada. It ain't the answer on by you, but the matin, son, no sukoyalo. We any and find you a phone, and on to a pay one fair, you want from my show you. There are five dark on you, a beer on between a potty like you, on fair call. Ba woni ma se anfani e situ
0: anfani e wa sa awon mi wa te ko lo pe mo ko fe ra pa mo to ba ti digbade mo ma ta pada anfani yen no wa
1: ti
0: se wa ele ra ke ni ko ke mo fe ra fe keep e si bi fa awon mo ki je pe ta ba ta le fun ta ba ti allocate fun to a ma mu le yin fe lo mi rara o eyin le ni le yin bi to ma ti allocate fun ba ti gba location bayi a ki move yen ka kiri
1: e en to le ni ko fe ni merin
0: ara o
1: e ma mu ra si mi ora
0: a ki spell the dot
1: ah very good
0: te ba ti san wo le yin te ba ti gba ile yin lati se physical location fun yin o ti tan e ma gba iwe yin sowo e ma gba survey yin ati be be lo
1: o da awon le yin ma wa anfani wo lo wa lori e awon document wo la tun ni
0: awon le wa kan wa te ko si ni si obo sugbon awon yoku wa te pe si obo yen ko ni pe jade o ti wa ni advanced stage gbogbo le wa loni register survey to de ni approve layout
1: okay
0: then
1: iwo lo npe ni deed of assignment okay ma so ma bere e gan
0: deed of assignment ni te ba ti ni so iru prime estate phase 1 in tinimo way of father yen iyen ti ni COO so en to ba ra lo wa ni sin be tori pe te ba ra ile ni sin ba COO yo kon pe no ma fun yan to ba di pe fe tun ta ta gbe pe awa la ti ni COO lo but ta fe ta fe lo mi te pe ara ile wa ta fe fun ta fe ta fun
1: mi
0: deed of assignment
1: ma ku wa ko mo okay
0: tori pe collect global COO la se so ta ba fe fun yin
1: oloko yen o so mo gbo nkan ti e ba nse ni se yin
0: ben so ta ba ti gba ile so deed of assignment la ma fun yin ki se COO mo
1: o da arabirin ife oluwa lati le se reality points limited okay awon to ba pe won wa ni ori ofe gege bi onise ijoba aba won to pe won ta to pe owo tere no lojumo abi awon so pe won fe ra gege bi egbe se gbo nkan e
0: anfani wa fun yin lati wa te ba ti just to ba ti wa te ba ti soro pe ke bayi mo yin fe ma sanwo igba bayi ati pe ke osoosu bayi osoosu mo bi sanwo osu meta ni mo bi sanwo osu merin ni o ta ba ti jo soro po tele ba je pe en de pe ma mu adehun se
1: adehun ati aso tele ma jo wa lori e
0: o so ni pe a mo ma so won ni gba ba elomo kan ma ni mo ma so won ni gba ba to ba ti ya o ma change e de mo pe business ni yan se na orisirisi nkan na lele ya to ti ni aso ta to ba sika adehun ti wa o ye ka inu le
1: ba ti pade o ti nse
0: e na le pe bodo sika
1: elomo ye to ba ti won le fun o ti believe pe ba se wo lohun se le ma se
0: ben so a ma jo soro ba je soro pe kin kan bye te ba ti jo ko sile agreement to ba ti se ehn ko si wahala lo to do ti wa na
1: oda ni le se na se ba yan kole abi fa won to ba pe lati bi won ti o raye abi eniyan wa loke okun o ko bara le se n ba won
0: wa fun yen sa
1: eni awon iko to n ba to we pe se ti won niyan
0: aye wa fun yen sa lo do wa so ra ni department ko te ko wa in charge run ko ba yin lo do wa
1: ta ba ri awon to ye pe bi egbelegbe ton fe bu kisi se edewo kan wa te ma se fun won o fe ra to po
0: so ma ti wa no amanyo so lori e
1: ati pe ni bo ni leyin to po si ju wa
0: ile wa gbogbo estate wa ile wa po o in to wa lala ko ti ile wa acres ni in to wa mo we no hectares ni ki se
1: to le tin gbebe to si laju
0: ben
1: to le jele to le dada
0: ben
1: awon jo le wa nko yo lo
0: ile o ki se lo mi in to je ile o mi te ke everybody dey money
1: ko ti mo like you na man
0: to wa ni ibeju leke
1: ba ti mo pe ile o mi ni ṣugbọn
0: gbogbo awon estate wa to ku completely dry land te ba fe lo wo a le mu yin lo sibe lati lo wo
1: awon jo le ma mu yo lo abi e ko lejo ko ba ipa
0: to most of the time Thursdays, Saturdays and some Fridays but gba mo de pe a ma make exception
1: e pe bero ba se po si abi
0: na ma mu yo lo sori so to ba kon fe wa on kon ma pe wa pe ki gba but ma ti fun 24 hours notice ta ba ti just agreement ki jo ba ile te pe e de ma wa ni join yen ko si wahala
1: ẹni máa gbọ́ ẹni máa gbọ́ ọbọ̀ gbogbo ọkọ̀ tó máa jẹ́ náà ọ̀fẹ́ràn tún ni.
0: A máa gbẹ̀yìn la máa gbẹ̀yìn bọ̀ lọ́fẹ̀ẹ́ ni.
1: Ó dà kó tó di pé mo yọ̀ọ̀dá ká pẹ́ ọ̀bánisọ̀rọ̀ yín níbo nílé iṣẹ́ yín wà mà.
0: Ilé iṣẹ́ wa wà ní nọmba 9 Adébáyò Ogun Rumbi ní Ògùdù ní ọ́fíìsì wa wà bẹ́ẹ̀ ní ojú ọjọ́ta.
1: Èkó ni kan náà ní ilé iṣẹ́ yín wà lọ́wọ́lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni Èkó ni a ní áfíìsì tí Abuja but àwọn pé ilẹ̀ wa n tàn sọ lọ́wọ́.
1: Tó pọ̀ ju ní Èkó sí Ògùn
0: state
1: náà ni.
0: So Èkó ni bíbí ní ọ́fíìsì wa wà.
1: Rà àwọn fún owó àwọn tó bá yẹ pé. Wọ́n wá fẹ́ ba yín ra lẹ̀ sílẹ̀ yín ṣé kò lè gara ojú yín ọgbà tó bá dùn owó pa ẹ̀yìn tó gbé ilẹ̀ yín tí wọ́n ti ń gbé bẹ́ẹ̀ àti ṣe gate ṣe ti fẹ́ǹsì
0: sí. Ilẹ̀ tó bá wọ́n is relative. So pé ẹ̀yin náà mọ àwọn èèyàn náà mọye tí wọ́n talẹ̀ ní Mòwe. Àwọn èèyàn mọye tó ń talẹ̀ ní Alápòtí. So ẹ̀yin wọ́n máa mọ̀ pé kíra kì í ṣe lẹ ẹ fẹ́ ra lẹ̀ ní Mòwe ní sọ̀rọ̀ pé ẹ ilẹ̀ tó
1: yẹ
0: pé
1: ó ti
0: jẹ́
1: 648
0: square meter.
1: Ilẹ̀ tí ẹ bá ti rà tó rí lò kí ẹ máa dúpẹ́ ilẹ̀ ni.
0: Exactly.
1: Ok mo fẹ́ kí ẹ bá mi pé
0: ẹ̀rọ
1: ibánisọ̀rọ̀ yín mà. 09032492.
0: Bẹ́ẹ̀ni. Lẹ́ẹ̀kan sí Olúwa Fájẹ́ndàgbà láti lè ṣe Realty Point Limited.
1: Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ máa.
0: Ẹ ṣe gan.
1: Ẹ ṣe àmà rí báa. Ẹ bá ń kí Mr. Bọ́lájí o. Ẹ ṣe mà.
2: 1FM 92.9 Band FM
3: 92.9
4: fẹ́lá ní kẹ́ẹ̀ play.
5: Ó tì àso láfẹ́.
4: Hip hop ní kẹ́ẹ̀ play jọ.
6: Ṣé yín lè jó ni? Ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
5: Dèrò ǹkẹ́ lẹ́nu ẹ̀, èmi ti sọ kánú, ijó alẹ́ òní, ẹ dáyàn mọ́.
4: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
6: Bàbá ẹ̀yin náà ti sọ pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
4: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ṣe o. Mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ pánù.
5: Tó jẹ́ pọ́lọ́ ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dàfi sẹ́yìn. Ewé ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsàn fi ni pamọ́. Àwọn afiniṣẹ̀sìn. Ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò.
7: Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà.
5: Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859 lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́ ò sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
8: Gbogbo apátá la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí. Bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
9: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò sọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lùgbà.
10: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
9: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹ ní àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọ̀ káàbẹ̀ arọmọléegun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pẹ́ lómi ò máa tó máa ń fà á bó ń ṣe ń rìn tàti rìn dógún. O ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́ba ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́. Tó bá ti rí àwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn. Àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́sọ ní gbogbo ìgbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa já ni ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti rí àwọn nǹkan báyìí.
10: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ìkọ̀tún roundabout. Ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́ kọ́ bọ̀ Abarajẹ Road ní kẹ́ bèrè. Ẹ bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop, apá ọ̀tún yẹn lẹ́yà sí. Nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road ní ìlú Ìkọ̀tún, Lẹ́kọ̀ọ́.
11: Bàbá àgbà tẹ́ni bẹ́ẹ́ dí lójú ní kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnnà.
3: irẹwẹsì ọkàn ni wọn ń pè bẹẹ ẹ kọkọ tọjú rẹwẹsì ọkàn yín ná kẹ gbéra fáìl báyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbàtẹ níbẹ̀ gílójú ní nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road nílùú kọ̀tún ẹ bá ti dé kọ̀tún.
9: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
7: 08068216859
9: ẹ̀yin náà máa bọ̀ gan ní áfíjì ìròyìn ò ta fojúbà àwọn àmì ò tiẹ̀ láwọn òfẹ́ lògùn bílẹ̀ mọ́ ẹ mọ́ sọ bẹ́ẹ̀ ẹ mọ́ sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìjágun ara rẹ̀ ń jọ tọ́jú ẹ̀ tẹ̀bá wa dé mà ní nàlàyé náà má bá a sọ pé nàlàyé bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójó bá ti dé ní ta kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara mo lo oògùn kò sí tí ò sí níbẹ̀ ìwọ náà dán wò kọ́ máa bọ̀.
10: a wà ní nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún.
7: mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859
9: ìwọ dá ti ní dogun fún bóyá ọ̀rìn wọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà ẹlòmí etí ẹ̀ máa pariwo ni ẹlòmí bí iṣẹ́ rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí iṣẹ́ rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ ń kú àbẹ́gbẹ́ kara ń kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétégbò.
10: ní nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún.
9: lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ náà kọ́ bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kú má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
3: máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
10: a wà ní nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún.
7: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
9: gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìní gbogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ́ràn ni tẹ́lọ̀mí tí bàbá náà ṣàánú wa tó bá gbọ́ wa ń gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni pẹ̀ṣẹ̀ ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmí ẹ̀ nílé bá sọ̀rọ̀ nítorí pẹ́lọ̀mí ò lè náwó ságọ̀ rẹ̀ àfi oríṣi kò sí nǹkan ní kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ẹ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lọ́run ṣe máa ti kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó o tó gbéra lé ni tó bá ti rápẹ̀rẹ̀ pé bóyá ọ̀nrin bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹ̀ ń kan pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá nípa tí ìyàwó ò lè lọ ogun lónìí ogun la mo ní ọlọ́ọ̀bù òní já rógun à ń gbé ní ṣùgbónìtọ̀ à ń gbé ní ṣùgbónìtọ̀ àmì rí o à ń dì má dìdì mọ́ ẹ̀ka tó rìn ọlọ́ọ̀dì ìjẹkẹ̀rí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ tó ń wojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágọ̀ ara tó ń fura sí tètè máa bọ̀.
10: nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún.
9: lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
7: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
9: ẹ tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti jẹun parí kẹ́ ẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewétegbò tí ó mú kára yín ó ṣe kébékébé ṣàgbàdéwé márúgbóta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ di lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fewé àti egbò ṣọmọ aráyé lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn náà ó rí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò ni tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbi tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ kó lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọ́jú ara ẹ̀ rí tán máa wá sọ̀rọ̀ pé báyìí lẹ́ra wọn àhó tí wọ́n jù jọ irọ́ náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ nǹkan mí ni ẹgbẹ́ kara ń ronú ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara ẹ.
10: ní nọmba 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọ̀tún.
7: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
11: bàbá àgbà tẹni bẹ́gi lójú ọ̀pọ̀ ló ti náwó tówó ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ni ilu ikotun tori elomi ma so pe ikotun jina o
3: baba agba teni be di loju ni ke ma so pe ikotun jina irewesi okan ni won pe be e koko toju irewesi okan yin na ke gbera file bayi pe ikotun ya lodo baba agba teni be di loju
9: kini ndo laamu kini iwo ti nawo lere aisa agban ni lowo olorun ma ja ri ogun wahala ya nlu pipi ayin to ejo birin le te ngbo gbogbo ti mo so pata wa ni abi won so ron gbo birin ni gbogbo tokunrin to birin lo ni ta so yo sugba won to ba won wa woju olorun to nbe lo na to light kan si keji nu agbara iwo kan si baba agba teni be giloju ona abayo olorun lo nse to ba ti de lori gbogbo nkan gola le ma fenu ba gbogbo ti won na ba joko to ri ko nse olowo lowo bayi ma pa isa tarun ta ba ti bi mo ma bo si
10: number 20 amoka street Daily Ara bus stop off Abara Jerol Ikotun.
9: Tete ma bo, ko ma bo bi mo se nsoro yi. Lokunrin lobirin lomode lagba. Olorun ni so wa den to ma tiro. A to se afi won se yeye. Sugba nkankan lo se okun fa e. Te ba tin ri papa nku ni, ese nku ni. Abi won to ti sise agbara ri. Iwo to ti ba won se idanari lori sirisi. Ti na ti gbogbo ara o ma fa ki sara. Abi eja o ba nje ko wiki. Ojo ori ma nfa ale to ba ti fati won titi ma bo sagbade we marugo ta ke be lodo baba agba teni be lodo ba ti de gan won na ah baba won ni itowo la ma du obe ah ki ngokere ma du du obe teyan ba je obe labekuta loni to ba ngbelu eko abibadan njo keji o ran ma lo pe lo ba ara wa to ba ti dani re ma ti foworo oye koko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngbo mi ba yen dide fia e ma bo pe ah o de je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo Soro baba agba teni be giloju
10: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
9: e wa ke wa jafa ni ewe ati gan ni afiji eyin na didi ke ma bo kilo nse o kilo yu elenu wahala ti damu wo lo wa nu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kan ara ku tai tai jenje ni bi ni ele wo si bi ni olorun bo ni je ka wa rogun ofa ofa buruku oni ba wa fefe buruku oni fe lu wa orisirisi ona lo ngba wa elomi afefe ni ti e elomi ofa lo fa elomi ko tin da ti chairman to ba ti de eyin na o mo lori ba se nbi ati ayewa tin to ba e ka ti pe kilo fa ti leyi soju orun lo ti tele ni abi ngba te n lo ni kankan ba e pi te mo boya boya awon le te ni mo to wa ti dagu ara to wa n bara je awon arun kan wa to de pe ma n bara je were were were to mo ba nu mi ara nu eje inu egungun olorun ni je kari sugbon te ba ti wa ri e je ka tete gbe gbese ka mo pe odo baba agba te n be loju
10: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun.
3: Me baba agba teni be giloju wa.
11: Ero ibanisoro wa is 08068216859. 08068216859.
9: E ma le ti na wa be ti de nikan re yen e mu gbagbo yin dani. E won ni bi na ba tan la so e je itan le kan na. E gba pe be ba ti ri mi lele te ba ti de bayi. Ogun ati wahala ati aisan to nla ilam o ti se. Lori awon kan ta n pariwo na ni ati so boya won ti sise giri ojabo loke boya won ko pere ojabo elomi ma last night fun moto bi odun merin marun ko ni mo boya won fori abi fi kankan gba bi kan a ma wa fa wa lati damu nu agbo ara ngba to ba dojo waju bi e tun rayan bo se ma ni ni te yo ba wa mo a wa de arun sinu isan sinu egungun sinu mi ara sinu ejara a ma wo ka a ma rin ka imi wa to je pe ki de tun se to ba nu to le je pe ofa o le je talabefe afefe buruku ni feluwa
10: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun. Gbogbo bi te ba tin bo te ba ti de Ikotun roundabout. Ewo Marwa tun lo si Abara Jerol. Tabi te ba n gboko bo Abara Jerol ni ke bere. E bo le ni Daily Ara bus stop apo tun yen le yas. Number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol ni Ikotun. Lekun bi.
9: Ibe baba gba wa. Ero bani soro te le fi pe mi.
11: 08068216859. 08068216859.
3: And there was a quick cotton junior cotton junior. I want to our like that. I want to our car, get down there, but it doesn't bear on your duty. It cotton. It's not laughing so free way. A month they can see a cuckoo in down la. At the delay by Emma Bonnie Luke cotton, which you about battered to sing number 20 Amoka Street. The Lara bus stop off a manager on the Luke cotton. It cotton, you know. I'm already you.
12: Ha, Ragbenro, how are you?
13: I'm a born a profession.
12: Oda, show no reboche ni. Only to take kuluba. Oso ring wanku wanku.
13: Ijo luwa da bayi. Ah, nkon kon man bayi ni yifa.
5: Ma je ki o fojo pipe, tabi awon isan. To le fa ki ati gba pa gbe se odi ni rada owo le. Ori keri ki ara nro ni. Abo nwu, ara tita, ara njani je. Kori o ma gba ye, o le ruku. Ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun, abi egbe kara re nkuta ita ila toke dele. Ke yan ma rin ko dabi pe nkan ra lese. Bata ti bo lese lomi, ko ni mo. Elomi a ma rin, a ma ta gege bi keke Mario. A lo da isan. Ti gbọn ni lowo, ti dani wole, ti finish esin. Baba gba te ni begi loju. Ero ba ni soro won 08068216859. Abi ko lo kan si won. Baba gba wa ni number 20, Amoka Street, Dele Ara Bus Stop, off Abaroje Road, Ikotun, Lagos State. Ero ba ni soro baba gba 08068216859. 08068216859. Wa ka gba foju nu wo, ka si fi ti ta wo.
4: Baba gba te ni begi loju se o. Mo lo egbogi baba gbadura mi gba.
14: Assalamu alaikum. Markaz Miftahi Rahma Institute.

0: ọjọ́ àti fífún àwọn ènìyàn lámìẹ̀yẹ. Èyí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ Saturday 8 August 2026 pẹ̀lú ìwọ́de látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jáde àtàwọn èyí tí wọ́n bẹ nílé ẹ̀kọ́ lọ́wọ́. Ọjọ́ Sunday 9 August 2026 gan láyẹyẹ ọ̀hún yóò wáyé aago 12 ọ̀sán. Lẹ́tọ̀ yóò bẹ̀rẹ̀ Adamoko Playground ọ̀tọ̀ àwọn SCDA. Lẹ́tọ̀ ọ̀hún yóò ti wáyé àwọn èèyàn jàǹkàjàǹkà báyìí náà láti fìwé pé oníwà sí ọjọ́ náà ni Fọdúnláṣẹ Alhaji Ahmad Anafi Alimibara. Lára àwọn ènìyàn tá a máa fúlàní ẹ̀yẹ lọ́jọ́ náà ni Latif Isa Ibrahim Bálọ̀ Adamoko Park ọ̀tọ̀ lórí àti Chief Ismail Dabir aṣíwájú ìgbìrà ọ̀jọ́ Kingdom Alhaji Abdulaziz Fasasi Láìgbàgbé Alhaji Adamiyat Salman. Olùgbàlejò ni Fọdúnláṣẹ Alhaji Miftaudin Ibnu Muhammad Nagiri Ayilara Aliyilori tí wọ́n tún jẹ́ Chief Imam Adamoko Park ọ̀tọ̀ lórí. Àwọn alákòóso Marcus Miftai Rahmat ni olùkéde fún ẹ̀bẹ̀rẹ̀ lẹ́nu 0-0-1-3-3-9-9-0-5. Màá sàlà.
1: On FM 92.9.

0: ìgbéyà wátàtà ìgbéyà wátàtà dòmí dòdòdò ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá ààbò lẹ́yìn tí ọlọ́run dá adámù tán ó ṣù ó ní ìwọ adam kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ dúró ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ́ ọmọ yín olúmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ pè mí ní olúmaìtì lórí ìkànnì yìí 1FM 90.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láàgbo
2: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó tàtà ètò gidi ni.

0: Jẹ́ka gbogbo àwórí ga o. Ẹ jẹ́ka gbogbo àwórí ga o.
1: Ẹ̀yọ́ ọba aládé o, gbogbo olóyè pátá o, àtẹ̀yìnbọ̀rọ̀ kìíní o, ẹ wá lè rànlọ́wọ́ o.
2: Ẹ jẹ́ka gbogbo àwórí ga
0: o. Mo fẹ́ máa gbogbo àwórí ga o. Mo fẹ́ máa gbogbo.

Inú àkẹ́sọ́lá wà dáa tó ń ṣeré.

bá jẹ́ wòlíì kò jẹ́ pásítọ̀ kò jẹ́ imáàmù kò jẹ́ bí ọ̀dọ́ kò bá ti jẹ́ Yorùbá oníṣẹ́ṣe gbogbo wa ọ̀dá mi sílẹ̀ olúbọ́dún.

Si gbogbo oniseese anki bonde fe mu bi o

0: ẹ̀yà wá bàtà lómi dòdò ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀nà ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá àbò lẹ́yìn tí ọlọ́run bá adámù tán ó ṣù ó ní ìwọ adam kò ní dà kí ìwọ nìkan kó máa dẹ́gbẹ́ jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọgọ́dọ̀ ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ̀ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tó gbogbo nǹkan dojú fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ́ ọmọ yìí olùmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ kùn nínú olúmáìtì lórí ìkànnì yìí bọ́ńdọ̀ fẹ́m náà ti dọ́tà ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mọ́kànlá alẹ́ ìgbéyàwó àtàtà ètò gidi ni.
2: Assalamu alaikum. Marcus Muftahi Rahma Institute.

ọjọ́ àti fífún àwọn ènìyàn lámì ẹ̀yẹ. Èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Saturday 8 August 2026 pẹ̀lú ìwọ́de látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jáde àtàwọn èyí tí wọ́n bẹ nílẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́. Ọjọ́ Sunday 9 August 2026 gan láyẹyẹ ọ̀hún yóò wáyé o. Aago 12 ọ̀sán lẹ́tọ̀ yóò bẹ̀rẹ̀. Àdálòkọ Playground ọ̀tọ̀ àwọn SCDA lẹ́tọ̀ ọ̀hún yóò ti wáyé. Àwọn èèyàn jankan-jankan báyìí náà láti fìwé pé oníwàásí ọjọ́ náà ni Fọdúnláṣẹ Alhaji Ahmad Anafi Alimubara. Lára àwọn ènìyàn tá a máa fún lámì ẹ̀yẹ lọ́jọ́ náà ni Latif Isa Ibrahim Bálẹ̀ Abálòkọta Ọ̀gbàrẹ́mì àti Chief Ismail Ganiu aṣíwájú ìgbìyà Ọjọ́ Kingdom Alhaji Abdulaziz Fasasi Láìgbàgbé Alhaji Aganiyat Salman. Olùgbàlejò ni Fọdúnláṣẹ Alhaji Miftaudin Ibnu Muhammad Nagiri Ayilara Aliyilori tí wọ́n tún jẹ́ Chief Imam Abálòkọta Ọ̀gbàrẹ́mì. Àwọn alákòóso Morkas Miftai Rahmat ló lùkéde fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn 00 01 33 99 06. Màá sálà.

Orí Àṣàbí Afẹ́nọ́pa òun lẹ́gbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9 báwo ni àsìkò ìṣẹ̀ṣẹ́ láwa o àbí àìmọ̀ àsìkò gbogbo tá a bá di fún láti ìsìn ìṣẹ̀ṣẹ́ ìṣẹ̀ṣẹ́ làgbà lótìítọ́.

Oh, you go down by it.

I don't know.

Yala. Láti lè ṣe Bond FM 92.9 mo ní gbogbo ẹ̀. A orí ìṣẹ̀ṣẹ̀ àsìkò ìṣẹ̀ṣẹ̀ láwà yìí. A ogúnjọ́ oṣù yìí òun náà ni ọdún ìṣẹ̀ṣẹ̀ yóò wáyé káàkiri káàkiri ni ó. Ìjọba wọn ti lò lóǹtẹ̀ ó ti di ọ̀dọ́ọdún òun náà ni ọdún ìṣẹ̀ṣẹ̀. Gbogbo oníṣẹ̀ṣẹ̀ pátá mò ń kí yí ó. Gbogbo ibikíbi tẹ́tí lè máa gbé wa níléeṣẹ́ wa ń bí Bond FM 92.9 tó wà nílùú Èkó. Ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààyò yín àbúrò àwọn ọkọ ẹ̀gbọ́n àwọn ọkọ olùmọ̀ẹ́tì ló ń kí olùmìdí alálẹ̀rẹ̀ bákan náà kí sáré máa lo àkókò yìí kí n máa fi kí bàbá mi ní olúwa fún ti àjọ̀dún 8 adult and harvest thanksgiving wọn tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ irú ẹ̀ tí yóò wáyé nínú ìjọ ccc daily light parish holy land yóò wáyé lọ́jọ́ sunday tó ń bọ̀ yìí 16th of august 2026 laago mẹ́wàá òwúrọ̀ ni ó ní ẹgọ̀ road aláyọ̀dé bọ́ aláyọ̀dé block òkè-òkó ife ogun state lábẹ́ ìdarí bàbá wa ní olúwa assistant venerable superior evangelist ọ̀lànìhún ọ̀làwálé tí gbogbo èèyàn mọ̀ sí àṣẹ ọ̀rọ̀ olùṣọ́ àgùntàn ìjọ c60 àgbàládùn àpé ọjọ́ àkọ́ lágbára

ọlọ́run bí aago méje ṣe ń kó ìṣẹ́jú mọ́sàn-án táì lọ gbọ́ ìròyìn àgbáyé láti iléeṣẹ́ wa bond fm 92.9 báwo ni níbo ló ka iná ṣé ń gbàdúrà kétékété ẹ̀ máa yí kúrò ńbẹ̀ àbí àgbàlẹ́tù ọmọdé.

lẹ́yìn tí olùṣọ́ bàbá wa náà agbọmọ làbí òṣà ogúnjọ́ oṣù yìí òun náà tí wọ́n náà wáyé lọ́jọ́ ìṣẹ̀ṣẹ̀ gan ọjọ́ ọdí 19 gangan ni wọ́n ní wọ́n fẹ́ ṣe eré ọpọ́n eré ayò àbí wọ́n tó bá ti máa yóta ọ̀dọ̀ agbọmọ làbí òṣà àwa wo pẹ̀rọ gbogbo ẹ̀ láti fi dára ya níṣẹ́ ṣe làgbà lótìtọ́.

Ọ̀ṣun àti Ṣọ̀gó. Gbogbo ẹ̀ abẹ́ ìṣẹ̀ṣẹ̀ ló wà.

0: àwọn tó bá ń gbọ́ wa pé ẹni ń ṣẹlẹ̀ ń bọ́ ń dé fún ẹ mú ẹni ká láǹfààní ká lákòókò yìí ká fi kí àwọn èèyàn wa náà nínú àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe ọdún ìṣẹ̀ṣe láwa yìí ó ṣù wọ́n láwa yìí jẹ́ á gbé àwọn náà lárugẹ ọmọ yorùbá tàtà ní gbogbo wa ìdájọ́ máa kọ́mọ olùbọ́ kájọ́ máa fi ìfẹ́ hàn fúnra wa fẹ́ ló ń gbórílẹ̀ èdè lékè ẹ má jà máa wo àwọn oníṣẹ̀ṣe bíi àǹjọ̀nú àbí ẹbọra èèyàn làwọn náà ẹ bá rí ẹni tó nílò kẹsọwọ kókó ẹgbà ọrùn sẹsẹ àbí lọwọ náà oríṣiríṣi oṣọ funfun ọdún wọn làwà yìí o oṣù wọn làwà yìí o láti ìsinsìnyí lọ ẹ bá rí pé ojú ọjọ́ ń fẹ́ lẹ́lẹ́lẹ́ ń fẹ́ lẹ́lẹ́lẹ́ gbogbo oníṣẹ̀ṣe àtúnkì yìí o àkú ọdún àkú ìyèdó báyìí láwọn máa rí àníní báibáì dákun ẹjọ gbẹǹtẹ bá lè ṣe inú ẹgbìyànjú nàìjíríà túbà kó túṣẹ lẹtọ àbúwà gbogbo nǹkan máa lọ ní sẹlẹsẹ.
1: Alásùnkẹ́ alásùnkẹ́ àbábíyẹ.

Ago meji alẹ ti lo e ka le o aku faaji oku ose mo si gbaladura teni koni jeri mo gbogbo wa o ere agbaye la mo wa fun yin lati le ise wa bond fm 92.9 e ka radio nigeria to fe kale si lu onigbongbo jaro ni pe eko ibe lati ire sajuna e ja farabale gbo koko to nbe loke tente awon iroyan huna ijoba ipinle eko ti fi owo ofin mu awon obayeje eda to nge opa ere ti won fi da dabu ona to lo si ni ikurudu ilu eko ti fe mu agbega nla la ba oro eto ilera lati pase ilana ninu ero technology ijoba ti pin egbelegbe ogun to npa oro ejo fun ijoba ipinle benue orile ede senegal ti bere si ni gburu ogun pelu awon to nwu iwa ifipa bare lopo ero ina ri lokunrere ejo afarabale daada ka gbo latenu olumide ola lere ijoba ipinle eko ti fi owo ofin mu afurasi oyi obayeje eda kan latari bo se lo yo awon ere ti won fi sara konkere ni ibroko oko ni kosofe bus stop mile 2 lojuna ti ma lo si ilu ikurudu gege bi iroyin naa si jade latowo komisanna eto ayika ati alumoni inu omi nipinle eko ogbeni tokunbo wahab ogbeni wahab so pe igbese naa waye latara ifimufile ati igbororogun iko yi oun naa lo si se lawaye pe owo ba afurasi naa nigba to n fa opa irin naa yo ati kebu pelu ohun elo orise ti won ti fi kun ona lati ma se je ki awon eyan to ba fe sare so pa irin na yo ati kebu pelu ohun elo orise ti won ti fi kun ona bi ma se je ki awon eyan to ba fe sare soda o di keji ona ni ore ofe ki won mu aye je ti ijoba o fola si komisanna wa lo pe enikeni eyan ke eyan ti owo ba te pero dukiya ijoba je oni iru eni be yo foju kata ofin o si ni baba koni foju rewo enikeni eyan ke eyan na to ba ba dukiya ijoba tabi ti ara ilu je ijoba ipinle eko ti kede igbese lati bere si ni lo ero technology AI data ati lati fowo sowopo lọna ti agbega yo se ba oro eto ilera ati ona ti ilu ara ilu eko yo fi je aye toro nipa oro eto ilera ni gbogbo ile adwo ikede iwaye lasiko eto ipago eko health convention 2026 nibi ti awon nipa imo eto ilera technology eto ilera technology atawon to jile yo ti wa jiroro lọ́nà ẹ̀rọ tẹkinọ́lọ́jì yóò fi di àmúlò dáadáa ní ti ìlànà ètò ìlera nígbà tó ń sọ̀rọ̀ ń tiẹ̀ níbi ètò ọ̀hún kọmíṣọ́nà ètò ìlera ọ̀jọ̀gbọ́n akin àbáyọ̀mí wòye pé ìṣàmúlò ẹ̀rọ fi ṣe ètò oníkò kì í ṣe láti fi ní àkọsílẹ̀ o tàbí nípa ìlànà ó ṣe nípa àwọn àǹfààní tó rọ̀ mọ́ tí yóò tún wúlò fún ìwádìí ìtọ́jú tó péye ìmọ̀ tuntun tó tún yàtọ̀ sí àti ìmúgbòrò lórí ọ̀rọ̀ oko ìbáyé ẹ̀wẹ̀ ọ̀jọ̀gbọ́n àbáyọ̀mí wa ṣàlàyé kíkún pé ìkànnì smart information platform yóò mú kí àwọn aláìsàn kí wọ́n ní àpè kọmíṣọ́nà wọn tẹ̀síwájú pé ìlànà yìí ó tún ti lo oríṣiríṣi kalẹ̀ bíi ti ilé ẹ̀kọ́ nípa oògùn àti ètò ìlera ní ìpínlẹ̀ èkó ẹkùn àti àtúntò lasmiso ní lucky free trade zone pẹ̀lú ètò lagos bauchid initiative àmọ́ tó nípa ti lọ bí awo erin tó sì fi lọ́wọ́ awo títí lọ sí ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ láti gbìyànjú máa lọ fún àwọn ìlera ara bákan náà kí wọ́n máa lọ fún ìdánwò máa mọ̀ sí physical fitness ìlú yà á tún mú wọn gbé àlàáfíà ìpè yí wáyé lásìkò ètò ìrìn àlá àti eré sísá tá a mọ̀ sí jogging exercise àkọ́kọ́ irú ẹ̀
lẹ́yìn tí àjọ News Agency of Nigeria náà ẹ̀ka tìlú Èkó gbé kalẹ̀ lábẹ́ àkórí tó lọ báyìí pé rírìpọ̀ ní ti ìlera tó dáńgájíá òun níbi ètò

níbi tí ọ̀gá àgbà yàn yàn fún àjọ náà Malam Ali Mohammed tó sọ pé àjọ yìí ti ṣe èrè alálàáfíà olóṣù mẹ́ta-mẹ́ta láti pè fún ayé alálàáfíà pẹ̀lú ikọ̀ àti gbogbo òṣẹ́ tó ń bẹ jákèjádò báwo yìí pé bí àwọn oníròyìn ṣe ń pè fún ìdánrawò olóṣe pàtàkì nítorí ẹ̀ ló fi rọ àwọn òṣẹ́ láti gbìyànjú olókùnkúndùn ju pé wọ́n ń lọ fún ìnáwó nílùú ìgbàlọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ọ̀rọ̀ ìròyìn ní ẹ̀ka tìlú Èkó arábìnrin Ìfẹ́yíwá Ọmọwọlé ó jẹ́ kó rí mọ̀ pé oṣù mẹ́ta-mẹ́ta ni ètò yóò máa wáyé pẹ̀lú ìtọ́jú tó péye bákan náà deputy editor in chief tó tún jẹ́ adarí ìgbìmọ̀ náà ọ̀gbẹ́ni Kevin Okuzua ó jẹ́ àmọ́ ìgbésẹ̀ jọ́mọ̀ pé ìgbésẹ̀ yìí wà fún láti fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn akọ̀ròyìn tí iṣẹ́ tó ti wọ̀ lọ́rùn ó wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó lọ́rùn látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ àtàwọn àjọ tó rí ètò ààbò ńlẹ̀ yìí. nínú ìpínlẹ̀ benue aisent alia ó ti jẹ́wọ́ di mímọ̀ pé ìṣàkóso òun palẹ̀mọ́ àti lọ tilẹ̀kùn gbogbo ìgbé àwọn tó jẹ ogunlénde tó ń bẹ káàkiri ìpínlẹ̀ náà pa ọ́ látàrí àìsí ètò ààbò àti ọ̀nà tí àgbègbè ńlá ló fi bá bá a pẹ̀lú gómìnà alia olóṣè àrójú ìgbésẹ̀ yìí lásìkò tó ń bá àwọn oníròyìn renew hope amber presidential media team sọ̀rọ̀ lábẹ́ ìdarí ẹni tó ń gba ààrẹ lámàá pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n àtinúdá ìyẹ́bẹ́ni báyọ̀ nánúgà nílùú makurdi ó sì ní ìgbésẹ̀ ọ̀rọ̀ ààbò ó wà pẹ̀lú àtìlẹyìn ìjọba àpapọ̀ láti pèsè àlá láwọn agbègbè tí ètò ààbò ti ṣòfò yóò yá jẹ́ kí àwọn ogunlénde padà sí ibi tó ti wá wọn á sì dà sẹnu iṣẹ́ àgbẹ̀ tí wọ́n ṣe tẹ́lẹ̀ gómìnà sọ pé ibùgbé ogunlénde 15 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà káàkiri ìpínlẹ̀ náà ó wá jẹ́ ká mọ̀ pé ìpínlẹ̀ makurdi ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú àjọ ìṣọ̀kan àgbáyé tá a mọ̀ sí united nations àti ẹgbẹ́ ilẹ̀ tó mójútó àwọn arìnrìnàjò láti ṣe iṣẹ́ lọ́nà tí àwọn ogunlénde yóò fi wà lábẹ́ ààbò ìròyìn àgbáyé lẹ́nu dára ti iléeṣẹ́ wa bond fm 92.9 rédíò nàìjíríà tó fi kàlẹ̀ sí onígbòǹgbò ìrìn náà tó mójútó àwọn arìnrìnàjò láti ṣe iṣẹ́ lọ́nà tí àwọn ogunlénde yóò fi wà lábẹ́ ààbò ìròyìn àgbáyé lẹ́nu dára ti iléeṣẹ́ wa bond fm 92.9 ẹ̀ka rédíò nàìjíríà tó fi kàlẹ̀ sí onígbòǹgbò nínú gro ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà láti ń ròyìn.

0: Atiku Abubakar ti pariwo títà o lórí bí owó ṣe ń dàgọ̀rọ̀gọ̀ wọlé sínú àpò ìkówósí tó ń lò. Agbẹnusọ fún lórí ọ̀rọ̀ ìròyìn Ọ̀gbẹ́ni Frank Shaibu ló kéde ọ̀rọ̀ yìí náà nílùú Abuja. Ọ̀gbẹ́ni Shaibu sọ pé ẹnìkan ló fi orúkọ ara ìpamọ́ ó sì bẹ̀rẹ̀ sí ní kó owó rọ̀gùrọ̀gùn sínú àpò ìkówósí báńkì account Alhaji Atiku lórúkọ ẹgbẹ́ tó ń ṣètò ìpolongo lẹ́yìn tí Alhaji Atiku àti ikọ̀ tó ń ṣètò ìpolongo fún àwọn tí wọn ò sì mọ̀ sí. Ó wá kìlọ̀ pé tó bá jẹ́ wípé ẹnìkan ló mọ àpò ìkówósí yìí láti fi ṣe àkóbá lánàá bá ẹni tó ní àpò ìkówósí náà yẹn Atiku nítorí ìdí èyí igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí ó wá kí tọ́tọ́ ṣé ti ọmọ Nàìjíríà pípọ́n gba owó àti àwọn àjọ tó ń ṣètò ààbò láti tètè gbọ́ ọ̀rọ̀ yìí kó tó di ìgbà tí ètò ìdìbò gbogbogbò yóò wáyé nínú ọdún tó ń bọ̀. Ó sì ní kí ará ìlú àti gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n ṣe káyà sókè lórí ìgbésẹ̀ àti tàbùkù sórúkọ Alhaji Atiku nítorí pé èròǹgbà tó ní ni láti ṣe ipò adarí àti láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro àìsí ètò ààbò tí orílẹ̀-èdè yìí ń kojú lọ́wọ́lọ́wọ́. Ìròyìn ilẹ̀ òkèrè. Ohun tá a gbọ́ ni pé orílẹ̀-èdè Senegal ti fi ẹ̀sùn ìkọ́lọ́kan àwọn èèyàn mọ́kànléláàádọ́rin lórí ìwà ẹ̀sùn ìfipábánilòpọ̀. Gbogbo èèyàn ọ̀hún ni wọ́n kó wá síwájú ilé-ẹjọ́ lẹ́yìn ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ tí wọ́n ṣe nígbà tí ẹ̀sùn tí wọ́n fi kan èèyàn 28 wọ́n sì mú ẹ̀sùn náà wálẹ̀. Ìdí tí ìgbésẹ̀ náà fi wáyé ni bí wọ́n ṣe ta ẹ̀rí àbádòfin kan jáde nínú oṣù kẹta tó sì pè fún ìjìyà lórí òfin tó rọ̀ mọ́ ìfipábánilòpọ̀ tí irú ọ̀daràn náà yóò sì lo tó ọdún 5 sí ọdún 10 lẹ́wọ̀n. Nígbà yìí ẹ̀wẹ̀ èèyàn tó tó 100 tó fi mọ́ àwọn gbajúmọ̀ tàtà ni wọ́n ti tẹ ó lẹ́nu oṣù náà pẹ̀lú pé àwọn míì wọ́n mọ̀ọ́mọ̀ taari àrùn HIV ságọ̀ ara àwọn èèyàn tí wọ́n bá lòpọ̀ ni. Ṣùgbọ́n bá a ṣe gbọ́ ẹ̀sùn tó bá ti rọ̀ mọ́ ọ̀rọ̀ à ń fúnni ní àìsàn HIV àti AIDS nìkan ni wọ́n ní wọ́n á dànù bí omi ìṣanwó. Olùpẹ̀jọ́ Salu Dikko ó ṣàlàyé pé onímọ̀ ẹ̀rọ ilẹ̀ Faransé France kó tó pé ẹni 30 ó ti wà lẹ́wọ̀n láti ní oṣù kejì ó wà lára àwọn èèyàn tí wọ́n ṣe àforíjì fún tí wọ́n sì yọ̀ǹda lórí ìjìyà wọn tó ó tó lẹ́nu ṣùgbọ́n kò ń kù kí n tó dáni dúró. Ẹni farabalẹ̀ gbọ́ kókó ìròyìn àgbáyé lọ́ọ̀rẹ́ lẹ́ẹ̀kan sí i. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ òfin mú àwọn ọ̀bàyíjẹ́ ẹ̀dá tó ń gé ọ̀pá irin tí wọ́n fi dábú ọ̀nà tó lọ sílùú Ìkòròdú. Ìlú Èkó ti fẹ́ mú àgbéga bá ọ̀rọ̀ ètò ìlera láti pàṣẹ ìṣàmúlò ẹ̀rọ tẹkinọ́lọ́jì. Bákan náà àwọn amòfin ìpínlẹ̀ àpapọ̀ ti pín ẹgbẹ̀lẹ́gbẹ̀ oògùn tó ń pa oró ejò fún ìjọba ìpínlẹ̀ Bẹ́ni. Orílẹ̀-èdè Senegal ti bẹ̀rẹ̀ sí ní gbúròógún pẹ̀lú àwọn tó ń hu ìwà ìfipábánilòpọ̀. Ọpẹ́rẹ́gbàǹdẹ̀mí lọ sí ọ̀dọ̀ olóòtú ìyẹn Waheed Àtifágbọ́ tó jẹ́ olóòtú èmi ti tòótọ́ Olúmìdé Ọlálérè ló sọ fún yín pé ẹ ṣeun tẹ́ ń gbọ́ Bond FM àjọṣe wọ̀ níbàjẹ́ o.
1: Ejimare ló di rí ẹwà fákùkọ o.
2: Ejimare ló di rí ẹwà fákùkọ.
1: Ọba òkè ló di rí ẹwà fákùkọ o.
2: Ejimare ló di rí ẹwà fákùkọ. Níbi kákéde àtìpọ̀ lọ́wọ́ bó ṣe ròyìn Bond FM àwa máa lọ bá.
3: Talẹ̀ rò pé talẹ̀ ṣe bí o. Ẹbí sọ yẹ̀rì yìí ló ń sọ̀rọ̀ ṣé ti yìí gbọ́ òwe òwò ẹ̀ mọ́ gbẹ́kùn bẹ́ẹ̀ tẹ́ bá gbẹ́kùn bẹ́ẹ̀ máa kódà 92.9 Bond FM ẹ̀ máa tẹ̀lé wa kálọ̀.

aago mẹjọ bá lù ní ní kọngọ máa yẹba fẹrẹfẹ ni àtúpàdé laago mọkànlá alẹ lágbára ọlọrun alẹ yìí náà ni ìwọ tó bá ń fẹyàwó tó nínú ọkọ tí a ti jọ ṣe lálẹ yìí ìdọ̀rọ̀ bá yóò tún fún wa ṣe àṣemá fún yẹn lọkọ àṣemá fún yẹn ìyàwó lágbára ọlọrun iléeṣẹ bọndẹfẹ má gbẹrẹgẹ jíjẹ dúpẹ fún orí ọfẹ mo dúpẹ fún àǹfààní náà ìníjọra mi lójú ọ. látàgọ mẹrin àbọrọ lẹyìn lèmi àti bọsẹdẹ ọsìnúbi látijọ ń bá a bọ kẹrẹkẹrẹkẹrẹ ọlọrun tún ṣe ìwúlẹ tún ṣe o.

0: ayé ọjọ yẹn o dàbí mọtò fún kù lásọdẹ.
1: Orin baba wa chief commander Dennis Obi Fabi yìí dàbí ọ̀rọ̀ Jésù bó ṣe ń bá ọmọ ọ̀yẹ́ sọ̀rọ̀ náà owó ní ìbí.

0: Hello.
1: But we shall be too bad to die. Papa, they are damned.
0: Lórúkọ gbogbo ìṣàkóso iléeṣẹ́ rédíò Nàìjíríà Bond FM 92.9 tó wà nípínlẹ̀ Èkó. Mọ̀ra ènìyàn.

and FM 92.9 fẹsọwapọ̀ kárí ayé bá a ṣe ti jẹ́ aṣíwájú a ò ní dèrò ẹ̀yìn lágbára ọlọ́run ọba a máa tẹ̀ síwájú náà ni ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ẹ̀ka lẹ́ ni gbogbo ibi tẹ̀ tó ti ń láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 a kó ìsinmi òní a ṣe ọ̀pọ̀ ẹ̀ lókè ìpẹ̀ lágbára ọlọ́run ọba a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa bá a ṣe máa ń wá ní gbogbo òpin ọ̀sẹ̀ báyìí ìgbádùn yín òun náà ni iṣẹ́ tiwa láti wákàtí ọ̀wọ̀ yìí títí di aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìgbádùn weekend láwà òun náà ni a máa nà sórí afẹ́fẹ́ lẹ́yìn náà a tún fún yín ní orin lọ́lọ́kan òjọ̀kan aago mẹ́jọ àbọ̀ a láǹfààní láti darapọ̀ mọ́ mọmi fúnmi láyọ̀ mú ètò ohun ìpè wá sí etí ìbọyín fún ọgbọ̀n ìṣẹ́jú gbáko aago mẹ́sàn-án ni fíkìù yóò máa gun orí afẹ́fẹ́ ìyẹn tafsir fún wákàtí kan gbáko oúnjẹ mi ní ti ìlànà mùsùlùmí lẹ́yìn náà ìròyìn ní ṣókí láti lè ṣe Bond FM 92.9 lẹ́yìn ìròyìn tí ayédọ̀gbọ́n bá láǹfààní láti wá sóde ẹ̀ máa bá wọn pàdé mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wòlíì ọlátúnjí tàlàbí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ lámanà sórí afẹ́fẹ́ àwọn ètò tó kù a tún máa fi tó yín létí ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí wọ́n níbi kíkí òun náà ni ọmọlúàbí ti bẹ̀rẹ̀ olúfúnkẹ́ wúrà ọlá àdìsá lorúkọ tèmi o gẹ́gẹ́ bí akéde ètò fún àsìkò tí a wà yìí ẹ̀ má bá wa

Vraiment, nous en sommes.

Services Limited. I want to come to Lagos. Tomorrow, by Lulu.

0: Ajibade PhD mo kawe ni ole dala ofufun lorisirisi lori ona lati toju oniriru aisan ara emi ni olubari ile iwosan IANS Natural Medical International Limited nje mo pe ti eje ko ba jage bo se ye ninu ara ohun ni okunfa ida adorin aisan to nse wa ni aye ode oni gbugbu eya ara kokan lati ori titi de ese lo ni di eje gere ki won ba le sise to peye ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé ó lè fa àwọn àìsàn wọ̀nyí àkọ́kọ́ back pain gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis neck pain shoulder pain thoracic spondylosis sciatic pain láti ìbàrádi títí dé ẹsẹ̀ orúnkún dídùn pajápajá ọwọ́ àti ẹsẹ̀ kí ẹsẹ̀ kó wú orí fífọ́ ní gbogbo ìgbà àrùn stroke tàbí o le fa low sperm count zero sperm count varicocele hydrocele o le fa prostate enlargement fun okunrin abi erectile dysfunction hormonal imbalance abi infection bẹ́ẹ̀ ni o le fa iromo bi fun obinrin naa gẹ́gẹ́ bi tubal blockage fibroid ovarian cyst hormonal imbalance infection o le tun fa high blood pressure ki lo wa n fa ki ẹ̀jẹ̀ ma ja gere akọkọ ti eyan ba duro pe abojoko pe o le fa ki eyan over stress ara igbesi aye ti a n gbe fun apere ki eyan ma je processed food ki eyan ma pe jeun ale I ma mu siga oti amupara won le sokun fa e ti kan ninu awon aisan ti mo daruko sile yi ba wa n se yin e lo fokan bale tori mo ni iroyin ayo fun yin ona meje to yato ni a n gba lati fi toju oniruru aisan ni ile iwosan wa awon ona yi ni awon dokita aye ojo ohun ma n lo lati fi setoju orisirisi aisan lai sese lo oogun ti alaafia yoo si maa de they are non-medication therapies ona akoko ohun ni physiotherapy a ma n lo owo ati machine lati fi reseti ara pada si ipo to ye ti alaafia yoo si maa de ba ara naa ona keji ni acupuncture mo ko imo itoju ijinle yi ni ile china a ma n lo itoju yi lati fi se irapada ara lowo oniruru aisan ati lati je ki ege debi to ye ki o de lara ati bẹ́ẹ̀ lọ ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni egyptian cupping or injama a máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood bad water toxins heat jáde kúrò nínú ara gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára ẹ̀yin olùgbọ́ mi mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ orí ẹ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀ a ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni ẹ wò ó ìròyìn tó àfojúbà ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí a ń lò ní ilé ìwòsàn wa lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí abúlé ẹ̀gbá àti ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi bá lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú ilé ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo Newton bus stop gangan ní abúlé ẹ̀gbá Lẹ́kọ̀ọ́ call our sub number wa òun ni 0803-869-0104 a sì ní ẹ̀ka ilé ìwòsàn wa ní ìkòròdú pin number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú call our sub number Ìkòròdú ni 0816-585-8582 àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
1: fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi tí ì mẹ́nuba ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com
0: tí mọ́tò yín bá yọnu mẹkáníìkì ni ẹ ò ké sí tí àìsàn kan bá ń dà yín láàmú àwadì mẹkáníìkì ara ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye a máa retí yín.
2: See you.

Madame Yamilika, Sabu Baba, Madame Raleigh, Madame.

والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. يقول الله عز وجل في الآية 94 بعد 100 من سورة البقرة: أعوذ بالله من الشيطان الرجيم. الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص، فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم، واتقوا الله واعلموا أن الله مع المتقين. الله عز وجل إما آية كان لنا أعدام لن يتيقون من سورة البقرة، يعني الشهر الحرام بالشهر الحرام أسو أبو فان أسو أبو أتما يكين الله عز وجل أنت أسو مجلة قم عبا نينا نقا بي أمسو إستسجة وطا عما الأرباوة ساجو كس إسلام وطودي وما نكبي ilé tẹ́sù ni àwọn máa fi ń ka ọjọ́, òṣùpá ni wọ́n máa fi ka oṣù. Eléyìí tó túmọ̀ sí wípé òṣùpá méjìlá iná ni ọdún kan. Nínú àwọn òṣùpá méjèèjìlá yìí, àwọn oṣù mẹ́rin kan wà tí a mọ̀ sí àwọn oṣù àbọ̀wọ̀. Àwọn oṣù àbọ̀wọ̀ yìí, àwọn náà ni أسو ذو القعدة، ذو الحجة، المحرم، ما يعني أسو رجب. أسو ما يعني الله عز وجل نيبت إسلام دي ويوفي أوامر يعني سلة نولي بي أتسوى ساجو كإسلام تودي ما أسو أبوانوا ewọ ni ká dìtẹ̀ mọ́mọ́lá kejì ní gbogbo ọjọ́ ní gbogbo ògbà àti gbogbo oṣù, ṣùgbọ́n jíjẹ́ ìwọ rẹ̀ láwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ọkapa. Ogun jíjà á wà wọ rẹ̀ balẹ̀ nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí báyìí. Gẹ́gẹ́ bó ti ṣe wà kí ìsìláàmù tó dé, òun náà ni ìsìláàmù fi sílẹ̀. A pe àwọn oṣù yìí ní Dhulqa'dah, الحجة، المحرم، أتوس رجب. يلا يبقى يوا. أوس ما يعني؟ كذا بنتا توي ساجو. إيه وانيكا جابوني ماي. وانك بيو بوا تاوا. ميو كاني ما أوس ما يعني؟ لا واني تا وانا ما. ليك أوس ما يعني؟ إيه وانيكا جابوني ماي. Ǹjẹ́ tí àwọn bá wá pè wá níjà, táwọn dojú ogun kọ wá, tí wọ́n ń pa wá, tí wọ́n ń sá wa lọ́gbẹ́ sí wá lése nínú àwọn oṣù yìí, kí ni ká ṣe? Nítorí pé òfin tó wà nílẹ̀ ó ti kọ dínà káwọ̀ jà láwọn oṣù yìí. Àwọn ẹni tó sì gbogbo wá bá wa, àwọn náà ṣàìmà bẹ́ẹ̀, nítorí pé eléyìí ò ní ṣe pẹ̀lú páwọn mùsùlùmí nìkan lọ́dà mà yàtọ̀ sáwọn ẹni tí kìí ṣe mùsùlùmí. Bí mùsùlùmí ti ṣe máa wípé a ò gbọ́dọ̀ jagun nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí, nítorí ká má bàa fi ọwọ́ rẹ̀, ká má bàa fojú ọwọ́ rẹ̀ gbolẹ̀. Bẹ́ẹ̀ náà làwọn ẹni tí kìí ṣe mùsùlùmí náà dà mà, torí pé nǹkan kan ni tí gbogbo tolórí tẹlẹ́mù ti síwájú mà ṣáájú kó tó di pẹ́ sí ìsìláàmù dé. Ìsìláàmù sì dé kọ̀ wọ́gilé kọ̀ parẹ́, ó ní kọ́ máa lọ bẹ́ẹ̀. Àsìkò tí ọ̀wá tọ́ kí ogun ṣẹlẹ̀ nínú rẹ̀ yìí, ẹ̀yin wá lẹ́wá ṣígun lẹ ṣígun sáwọn mùsùlùmí. Ǹjẹ́ kí ni káwa mùsùlùmí ó ṣe? Ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ olú ẹlẹ́dàá wa kò gbà fáwọn mùsùlùmí láti bá àwọn ẹni tí wọ́n ń dìtẹ̀ mọ́ wọn, wọ́n ń fúnlẹ̀ mọ́ wọn, wọ́n ń dì wọn lọ́nà láti ṣẹ̀sìn jà. Sùúrù lolúwa ń sọ pípọ́n ni. Ṣùgbọ́n ní báyìí olúwa ti wá gbà wípé káwa náà máa jà wọ́n lógun bá ti ṣe ń jà wá lógun.
tí wọ́n bá sì pè wá níjà ká máa pa wọ́n ǹjẹ́ tí wọ́n bá wá jẹ́ wípé wọ́n ṣígun lé wa lórí láwọn oṣù àbọ̀wọ̀ tí kò tọ́ ká jà nínú rẹ̀ tí kò tọ́ ká ṣàbòsí nínú ẹ̀ tí ò tọ́ ká dìtẹ̀ nínú ẹ̀ kí ni ká ṣe òfin yìí wá sọ̀kalẹ̀ láti fèsì fún ìbéèrè yìí lórí wa sọ pé ash-shahru al-haram bi shahri al-haram ẹn bá tẹ ọwọ́ àwọn oṣù àbọ̀wọ̀ lójúmọ́lẹ̀ tó ti tọ́ta tara bẹ́ẹ̀ ṣígun léyìn lórí ní ọ̀kan nínú àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀yin náà dojú ìjà kọ́ lásìkò tó gbogbo wa bá yín oṣù àbọ̀wọ̀ fóṣù àbọ̀wọ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ àbọ̀wọ̀ lọ́dọ̀ tiwa ó sì jẹ́ oṣù àbọ̀wọ̀ lọ́dọ̀ tiyín náà ṣùgbọ́n tẹ́yin tẹ́ fọwọ́ rẹ̀ tẹ́ fi wọ́ tó ṣe pé àsìkò tí ò yẹ kẹ́ ṣígun lẹ ṣígun ẹ̀yin náà dojú ìjà kọ́ wọn lásìkò yìí olè ẹlẹ́dàá wa ló ṣe léèwọ̀ kẹ́ jagun bẹ̀ olè ẹlẹ́dàá wa náà ló gbà fún yín kẹ́yin náà kẹ́ fìjà kojú ìjà kẹ́ jẹni tí ń jà yín lógun lógun lásìkò tí ọ̀tọ́ kọ́jà yín lógun nínú ẹ̀ ẹ mọ̀ pé nígbà tí àwọn bá gbógun wá bá yín ní àkókò tí ò yẹ kẹ́ jagun àwọn ni wọ́n ti kọ́kọ́ fi ọ̀wọ́ oṣù náà tí wọ́n ti fi gbolẹ̀ eléyìí túmọ̀ sí wípé wọ́n bẹ ọ̀wọ́ àkókò jẹ́ ẹ̀yin náà ẹ dojú ìjà kọ wá nígbà náà àbí kí lẹ̀ ń fẹ́ kí ẹni tí wọ́n dojú ìjà kọ tí wọ́n ń pa tí wọ́n sì ń sá lọ́gbẹ́ kó ṣe kó fi ọwọ́ kó fi lẹ́rán kó káwọ́ gbéra kó má mọ nǹkan tí ó ṣe sí títí tí wọ́n fi pa wọ́n tán ni bákan náà láti pẹ̀lú ẹlẹ́dàá wa ó tún ṣe léèwọ̀ fún wa láti jà nínú àwọn ààyè àbọ̀wọ̀ ìyẹn al-haram bóyá haram ti mẹ́kà ni àbí haram ti madina tó bá wá jẹ́ pé nínú haram tí ò ti yẹ ká jà ibẹ̀ náà lọ́ka ti gbógun wá bá wa olè ẹlẹ́dàá wa ó ní tí àwọn tó bá fi ọ̀wọ̀ ààyè tó bá fi gbolẹ̀ tó fojú ọ̀wọ̀ ààyè tó fi gbolẹ̀ ẹ̀yin náà dojú ìjà kọ wọ́n níbẹ̀ ẹ ò gbọ́dọ̀ káwọ́ gbéra bẹ́ẹ̀ ni ẹ ò gbọ́dọ̀ fọwọ́ lẹ́rán olè ẹlẹ́dàá tó kọ́ ti ló hun ẹ̀ǹdà masjid al-haram hatta yuqatilukum fi ẹ ò gbọ́dọ̀ jà wọ́n lógun ní ìdí mẹ́sàlásì mẹ́kà àbọ̀wọ̀ títí tí ó fi jẹ́ pé àwọn ni wọ́n kọ́kọ́ jà yín lógun nídìí rẹ̀ tí wọ́n bá ti wá jà yín lógun nídìí rẹ̀ àjẹ́ pé ẹ̀yin náà jà wọ́n lógun nídìí rẹ̀ kẹ ń kọ́ tẹlókun fọ́pọ̀tẹlóhùn nítorí náà tí wọ́n bá dojú ìjà kọ yín tí wọ́n bá yín jà olúwa ni ẹ pa wọ́n eléyìí jẹ́ fífojú ọ̀wọ̀ ààyè gbolẹ̀ kò sí èyí tí kẹfẹ́rí ò lè ṣe nítorí pé tí máa wo kẹfẹ́rí òun náà ni kóun ó rí àwọn mùsùlùmí ṣe lọ́sẹ̀ kóun ó kó dìnnìdìnnì bá wọn kóun ó mú wọn mẹ́rin légbé kóun ó mú wọn márùn nàgbà gbogbo ohun tó náà mọ̀ pé kọ̀tọ́kọ̀ yẹ iná ni ó máa ṣe kò ní jẹ́ kí àsìkò kan wà táwọn mùsùlùmí ò ní sinmi nínú ẹ̀ tí wọ́n ó rí orí rò tí wọ́n ó rí ẹ̀dọ̀fí lórí òróró nítorí pé bí kókúkókú bí ṣe kẹfẹ́rí sí mùsùlùmí ìdí nìyí tí wọ́n fi ní fi yín lára balẹ̀ wọ́n sì ní fi yín lójú balẹ̀ olúwa ni ash-shahru al-haram bi shahri al-haram ẹ ń bá dojú ìjà kọ yín ní oṣù àbọ̀wọ̀ ẹ̀yin náà dojú ìjà kọ ní oṣù àbọ̀wọ̀ oṣù àbọ̀wọ̀ fún oṣù àbọ̀wọ̀ wàlhùrùmátù qisas bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀wọ̀ nǹkan tó ṣe wípé a máa gbẹ̀san lórí wọn ni ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá ta ọ̀wọ́ yín ó fi wọ́lẹ̀ ẹ̀yin náà fi ọ̀wọ́ tiẹ̀ náà ẹ fi wọ́lẹ̀ ẹnikẹ́ni tó bá mú iyì àti àpọ́nlé yín tó bá fi wọ́lẹ̀ ẹ̀yin náà mú iyì àti àpọ́nlé rẹ̀ ẹ̀yin náà fi wọ́lẹ̀ àkókò ni eléyìí tó lu ẹlẹ́dàá wa tó ní kẹ́ pọ́nlé tó ṣe ní àkókò ọlọ́wọ̀ àwọn wá fi ọ̀wọ̀ àkókò yìí wọ́n fojú rẹ̀ gbolẹ̀ ẹ̀yin náà fi gbolẹ̀ fún wa ẹnikẹ́ni tó bá pẹ́ àyè ni
tulu asini ayi awo ike o gbodo ja ninu awon wa da owo yi won da nu bi omi sin won won gbe ja wa ba yin be eyin na da owo ti won nanu eleyi tumo si wi pe eyan ta ba da yi ranu iwo to je muslimi won na da yi ti e nanu enikeni to ba se be to tite si muslimi to se be to pa eyin na pa enikeni to ba je pe o dite si ko fowo yin won o dana sun dukia ti yin eyin na dana sun dukia ti e gbogbo eleyi gbogbo eleda wa se be lati je itunu loju ironi loju ati ikini laya fun awon olugbagbo ododo nitori pe awon olugbagbo ododo awon osu abowo eleyi to luwa eledawa to se ni osu abowo awon naa ma n fi owo awon akoko yi won ma fi fun ati pe gege bi oluwa ti se ni ogun ogbodo ma waye ninu e be lawon musulumi so owo akoko yi fun won kii gbogun ba be nikan ninu e ṣùgbọ́n ní ẹlẹ́dàá ó fi hàn wá wípé tonti bí a ti ṣe ṣe àwọn àkókò yìí ní àwọn àkókò àbọ̀wọ̀ a fi ìgbàláyè sílẹ̀ pé kí ẹ máa gbẹ̀san nínú ẹ̀ nítorí pé tẹ́nìkan tó ń bá lo àǹfààní pẹ́ẹ̀mí ṣe nǹkan kan ẹ̀ sì ní pẹ́ ọlọ́run ní àwọn àkókò àbọ̀wọ̀ yìí tó wá ti torí rẹ̀ tí wọ́n ń jẹ́ ẹni tó ṣe pé ó ń ṣà ìdásí o n saburu sin o n wọn ati kayin ko loke pe eyin na gbesan ninu re nitori pe n to ye ka won na pale ninu wa pale yen won fi oju owo akoko yi won fi gbele eyin na e ma wule wi pe tori akoko abowo te wa ninu re eyin na ni fesika eyin na gbesan ni oluwa fi so pe فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم نتولينا ان كان يتبع في التاينو على لوري اين التاينو على لوري بلون تفي التاينو على لوري التاينو على لوري يكا نتان كتو سسيا وكنا سويك إذا تبع في ويكافوا إنا نكاوانا كافي سافون ẹni tó ṣe pé dúkìá wa ló gbà káwa náà ká gba tiẹ̀ ẹni tó ṣe pé ó ń ta ẹnu àlá lórí wa ni pẹ̀lú pé dínà oore kan mọ́ wa àwa náà ká dínà oore ma ẹni tó ta ẹnu àlá lórí wa pẹ̀lú pé ṣe pípa wa àwa náà ká ṣe pípa ẹni tó ta ẹnu àlá lórí wa nípa pé ó tàbùkù wa ni káwa náà ká tàbùkù rẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá jẹ́ wípé ó dìtẹ̀ sí wa pẹ̀lú títa ẹnu àlá lórí wa àwa náà irú ohun tó ṣe sí wa gẹ́lẹ́ òun náà ní káwọ́ ṣe sí o ṣùgbọ́n ẹ̀rọ yìí fi hàn wá wípé irú ohun tó ṣe sí wa a ò gbọ́dọ̀ dínkù bẹ́ẹ̀ ni tiwa ò gbọ́dọ̀ lé sí tiẹ̀ nítorí pé tá a bá dínkù inú wa ò ní dùn bẹ́ẹ̀ ni ọkàn wa ò ní balẹ̀ arákùnrin yìí pípa lọ́pọ̀ ni wa ọ̀pá yányá ṣùgbọ́n àwa ẹni tí wọ́n tá a pa kò tí ì kú tán wọ́n ní wọ́n sáré gbé lọ sílé ìtọ́jú aláàrẹ̀ ibi tí wọ́n ti wò ó bọ́yá yóò jẹ́ sàn àti pé ọkàn wa ò ní balẹ̀ nítorí pé ohun tá a ṣe sí wa ti wá dí sí tiwọn àfikárí pa apatiwọn náà tán yányá bẹ́ẹ̀ ni a ò sì gbọ́dọ̀ ṣéjú tí wọ́n ṣe lọ ṣe déèyàn kan ni wọ́n pa nínú wa a gbọ́dọ̀ ti torí pé wọ́n pa èèyàn kan nínú wa káwọ̀ wá pa méjì mẹ́ta nínú wa ìṣàbòsílẹ̀ lẹ́yìn ẹ̀sìn islam kò sí lẹ́tọ̀ọ́ wípé nígbà tí wọ́n bá gbẹ̀san kọ́ gbẹ̀san ju tí wọ́n ṣe sí ọ lọ eléyìí ò túmọ̀ sí wípé ìwọ náà ò ń ta ẹnu àlá lórí ẹnì kejì ṣùgbọ́n ṣe la pẹ́ ní ìta ẹnu àlá nítorí pé ohun tí wọ́n kọ́kọ́ ṣe sí ọ̀ níta ẹnu àlá wọ́n ní kí wọ́n gbẹ̀san nu ìgbẹ̀san òun náà wọ́n dàbí ìgbà tó ṣe pé wọ́n náà fẹ́ ta ẹnu àlá lórí rẹ nu
ṣùgbọ́n lódodo ẹ̀tọ́ ti ẹni wọ́n fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ẹ̀tọ́ rẹ lọ fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ìwọ kò táyẹ ẹnu àlà lórí ẹ̀ ìwọ kò dìtẹ̀ sí ṣùgbọ́n kí ló dé tóun fi kókó sí àìdáǹsí ọ òun ṣe é má ṣàìdáǹsí ọ ìwọ wá dìde kó wò sùn kọ wá láìdá lọ fẹ́ ṣe sí káwọ ọmọ kà ọ lọ́wọ́ dè ẹni tó kọ́ ṣàìdá ṣàbòsí sọ́mọ̀là kejì òun gangan láìdá ńlá òun gangan lèèyàn burúkú jù ẹni tí ìwọ ṣàìdá ṣàbòsí sí nígbà tó wá dìde kó wọn gbẹ̀sán ọwọ́ ni nǹkan tó fẹ́ ṣe sí ọhún tí kìí ṣe tayọ ẹnu àlà èyí tí wọ́n kọ́kọ́ ṣe sí kí ni wọ́n ń pè oyè ẹlẹ́dàá wa ni ẹnikẹ́ni tó bá tayọ ẹnu àlà lórí yín ẹ̀yin náà tayọ ẹnu àlà lórí rẹ̀ ẹ̀sán lẹ́yìn fẹ́ gbà ẹ̀yin kọ́ lẹ tayọ ẹnu àlà lórí rẹ̀ òun lọ kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n irin ló máa ń jẹ́ irin ọlọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé ihun tó ṣe sí yín lẹ́yìn náà ṣe sí i oyè ẹlẹ́dàá wa tó wá fi hàn wá nínú àyà yìí wípé fàmọ̀nà àtẹ́dà àárẹ̀ ìkùn ẹnikẹ́ni tó bá tayọ ẹnu àlà lórí yín olúwa wí bẹ́ẹ̀ nítorí pé gbogbo ẹni tó bá ṣàìdá aṣaburú sí yín gbogbo ẹni tó bá tayọ ẹnu àlà lórí yín wọ́n máa wúro òun pò ń da jù yín lọ wọ́n máa wúro òun pípò ń ga jù yín lọ àti pé pàápàá ga òun lẹ́tọ̀ láti fi ìyà jẹ yín òun lẹ́tọ̀ láti ṣàìdá sí yín torí pé ẹ̀yìn kéré sí nọ́mbà òun ẹ̀yìn ọ̀dá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ òun tó ń bá ṣe bẹ́ẹ̀ sí yín kò lè wọ̀ tó bá jẹ́ pé kò bá máa wúra rẹ̀ pò ń da jù yín lọ kò sì máa wúra rẹ̀ pò ń ga jù yín lọ kò bá ti ṣàìdá sí yín gan láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n pẹ́ ẹ̀yìn ọ̀dá mọ̀ kankan kí lẹ já mọ́ kí ni nǹkan tẹ́ ẹ lè ṣe sóun tóun ò ní fìyà jẹ yín ẹ̀rù wo lọ́ fẹ́ máa ba òun lára yín ìdí nu tó fi máa tayọ ẹnu àlà lórí yín ṣùgbọ́n níjọ́ tí ẹ̀yin náà tẹ bá ti jẹ́ ẹni tó ṣe pé ẹgbẹ̀sán lọ́dọ̀ rẹ̀ irú nǹkan tó ṣe sí yín ìmọ̀ yín náà ṣe sí i kò sí tàbí ṣùgbọ́n ẹ̀yin náà ti jẹni tó gbára yín lágbàtánù ẹ rí i pé ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ yọ́n mọ́ wọn ara rẹ̀ eléyìí tẹ̀yìn ṣe sí i kò ní jẹ́ kó tún wà nípò ẹni tó ṣe pé yóò tún fẹ́ nawọ́ tayọ ẹnu àlà lórí ọmọlàkejì yóò fẹ́ nawọ́ ṣàìdá sọmọlàkejì nítorí pé ẹ ti kọ lélẹ́yìí ẹ fi kọ lọ́gbọ́n fẹ́mọ̀nà àtẹ́dà àlẹ́ ìkùn gbogbo ẹnikẹ́ni tó bá tayọ ẹnu àlà lórí yín fẹ́ àtẹ́dù àlẹ́ ìhìbì mẹ́tìlímù àtẹ́dà àlẹ́ ìkùn ẹ̀yin náà tayọ ẹnu àlà lórí ẹ pẹ̀lú ohun tó náà fi tayọ ẹnu àlà lórí yín dúkìá yín lọ́gbàá ni ẹ gba tiẹ̀ owó yín ilé jí ẹ̀yin náà ẹ kó tiẹ̀ ẹni tó ṣe pé ọgbẹ̀mí ẹnìkan nínú yín ẹgbẹ̀mí tiẹ̀ náà pẹ̀lú báyìí ara rẹ̀ ọba lẹ̀ kò tún ní ṣe rí ọ̀nà bọ́bá àtijọ́ mi àkàràmọ̀ kó mo lọ lábẹ́ òfin ọlọ́ọ̀ ọ̀fẹ́ kí mùsùlùmí kọ́ jẹ́ni tí wọ́n máa ṣàìdá aṣaburú látètè kọ́kọ́ sí kò gbọ́dọ̀ jẹ́ pé ìwọ ńlọ kọ́kọ́ ṣàìdá wọ́n lọ kọ́ ṣèbàjẹ́ wọ́n lọ kọ́ ṣaburú ṣé ọmọlàkejì ọmọlàkejì kò bá jẹ́ mùsùlùmí kò bá má jẹ́ mùsùlùmí olúwa kò fẹ́ kí mùsùlùmí ọ jẹ́ni tí ọkọ máa ṣàìdá sẹ́nikẹ́ni ṣùgbọ́n olúwa gbà yín láyè ẹ̀yin tẹ jẹ́ mùsùlùmí wípé ẹnikẹ́ni tó bá fi lè ṣàìdá aṣaburú sí yín tayọ ẹnu àlà lórí yín irú tó ṣe sí yín gẹ́lẹ́ ìgbàláyé wà kíkẹ́ yìí náà ṣe fún bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tẹ́ gbà ṣe ti yín yọ yàtọ̀ sí tiẹ̀ o níṣìn ohun ọfọlé yín ọwọ́ àwọn ọmọ ilé ọlọ kówó òun jẹ́ fọ́lífọ́lí o lè ẹ̀yin ò ní fọ́lí rẹ o ẹ ò sì ní fògànná pẹ̀lú tẹ́tù wá lọ kó dúkìá tiẹ̀ nígbàtẹ́ bá mọbi tí ń gbé rárá nǹkan tẹ́ ń ṣe ń bẹ̀ o mẹ́rin pẹ́ dẹ́sùn rẹ̀ fún àwọn ìjọba ọba yín wa aláwárí owó yín eléyìí tó jí kó kọ̀dà padà kò rí owó yín gángan eléyìí tó jí kó dá padà ẹ gba irú rẹ̀ nínú owó tiẹ̀ náà tó ní tẹ́ bá ti gbárù rẹ̀ wọ́n ti bá yín pẹ̀sán yín ẹ wá bùkátà kẹ wá sọ pé ojúlówó owó yín gángan lẹ fẹ́ gbà ojúlówó owó yín wọ́n ti ṣe báṣubàṣu ọmọbi tí eléyìí ń kàgùn sí má eléyìí tó sì wà tó dájú nínú owó rẹ̀ ẹ̀yán gba irú owó yín eléyìí tó ṣe kó jí.
tó bá sì jẹ́ pé kò nírú rẹ̀ àwọn awo nǹkan míì tó bá ní tó jẹ́ dèédé iye owó oyin tó jí ṣùgbọ́n èèyàn ò ní jalè o mẹ́sì ayàgbọ́ o wípé fàmọ̀nà àtẹ́dà àríkùn fàtẹ́dà òbí mẹ́fìlímà àtẹ́dà àríkùn ẹnikẹ́ni tó bá fi lè táyé ẹnu àlá lórí yín ẹ̀yin náà yẹ táyé ẹnu àlá lórí rẹ̀ pẹ̀lú ohun tó fi táyé ẹnu àlá lórí yín tí wọn náà wá lọ máa digun jalè wípé ṣe bọ́ǹ digun wá jalè lọ́dọ̀ rẹ ni wọn náà digun jalè lọ́dọ̀ rẹ rárá èsì táyà sọnù bákan náà wọn ní fàmọ̀nà àtẹ́dà àríkùn fàtẹ́dà wàhálà ìjì bí mẹ́fìlímà àtẹ́dà àríkùn ẹnikẹ́ni tó dìtẹ̀ sí tó táyé ẹnu àlá lórí yín ẹ̀yin náà táyé ẹnu àlá lórí rẹ̀ pẹ̀lú ohun tó fi táyé ẹnu àlá lórí yín òun ni èèyàn yín nìgbà ló fi pa eléyìí ò túmọ̀ sí pé nígbà tó yìn náà bá pa ẹ̀yìn ń bá ni o ọ̀nà tí ṣẹ́rí yà tó ní ká fi pa ẹni tó bá pààyàn iná ìdágbà tá fi pa ẹ̀ṣẹ̀rí yà sọ wípé wọ́n bẹ́ńdà lórí ni tó bá ti bẹ́ńdà ó ti parí tẹ̀lé kọ́sàkù ni ọ̀nà tó gbà pa ìkejì tiwa kọ̀ pa dandan kọjá pé làwọn ọgbà tá fi pa ó dáná sun pa ni kò túmọ̀ sí pé káwọn náà dáná ká fi pa torí pé a ti gbọ́ nínú nǹkan tó fi ṣẹ̀rí yà tó fi yé wa kò tọ́kẹ́ nìkan fi náà fi jẹ èèyàn níyà yàtọ̀ sóluwa tó dá iná a máa kíyè sáàníyàn bẹ́ẹ̀ náà ni òun ó ta ẹnu àlá lórí yín pẹ̀lú wípé ó mú ọmọ yín ó ṣe báṣubàṣu ọba ṣèrégbè ọba ṣàgbèrè eléyìí ò túmọ̀ sí pé kẹ́yìn náà wá mọ́ ọmọ rẹ̀ kẹ́yìn náà ó ṣe báṣubàṣu kẹ́ ẹ bá ṣèrégbè kẹ́ ẹ bá ṣe zìnà rárá lẹ́yìn náà ti ṣe ta ẹnu àlá lórí ẹ̀ òun náà ni pé ẹ pé wá síwájú ilé ẹjọ́ tó bá ṣe pé ṣẹ̀rí ààrẹ bá ń lò ẹ wá fi ẹ̀sùn kan wípé báyìí kásà báyìí káwòdì ilé ṣe ṣe pẹ̀lú ọmọ yín àti pé pápá gan ó tún kọjá zina ìfipábánilòpọ̀ ni tábí òfin ṣẹ̀rí yà tó bá yẹ pé zina náà ni tó sì jẹ́ adélébọ̀ ẹni tó ti níyàwó rí tẹ́lẹ̀ òfin ṣẹ̀rí yà sọ pé wọ́n sọ lóko tí ó fi kù ni eléyìí túmọ̀ sí pé ẹni ṣe lóko òru òun ti ta ẹnu àlá lórí yín ẹ̀yìn àpè wá síwájú ilé ẹjọ́ níbi tí ó ti jì ẹsẹ̀ rẹ̀ eléyìí ni nǹkan tí ṣẹ̀rí yà tó ń pè wá lọ sídìí rẹ̀ ẹni tó ṣe pé ìgbà tí ló gbá yín ẹ̀yìn náà gbá ti yín padà ṣùgbọ́n yóò ti dáa jù wípé kẹ́yìn ọkàn má dàgbà ní ojú gba ara báwọn gẹ́gẹ́ bó ti ṣe gbá yín nítorí pé ó lè súnmọ́ wípé kẹ́yìn bá ní ẹ fẹ́ gbá ní etí padà pẹ̀lú wípé ibi tẹ́ ń gbé ibi tó ṣe wípé ó ní ètò tí wọ́n fi ń darí rẹ ni kẹ́yìn bá gbá ó sì ṣe kó tó gbá yín lè tó jù bẹ́ẹ̀ lọ yóò wá máa túmọ̀ sí wípé ẹ fi àbàrá kékeré gba ní ńlá tó bá kẹ́ ẹ máa ń lo ṣẹ́rí yà ó pè lẹ́jọ́ nígbà tẹ́ ẹ bá délé ẹjọ́ ó sì fẹ̀sùn kan lórí pọ́ gbọ́ létí ó náà sì ní bẹ́ẹ̀ ni ó ń gbọ́ létí adájọ́ wa ní kí ni wọ́n fẹ́ ọlọ́fẹ́ gbẹ̀sán ni adájọ́ wa fún ọ láǹfààní kí wọn náà gbá tiẹ̀ padà torí pé tí adájọ́ ṣẹ̀rí yà tó bá fún ọ láǹfààní kọ́ gbá tiẹ̀ padà ẹ tún ní jáde nílé ẹjọ́ kó tó gbọ́ ọ lómi nítorí pé ẹrù ọmọ bá eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá ta ẹnu àlá lórí yín ẹ̀yin náà ta ẹnu àlá lórí rẹ̀ gẹ́lẹ́ gẹ́gẹ́ bó ti ṣe ta ẹnu àlá lórí yín ẹ ò gbọ́dọ̀ ṣe ju ohun tó ṣe sí yín lọ ẹ ò gbọ́dọ̀ jẹ́ ọlọ́tẹ̀ ẹ ò gbọ́dọ̀ jẹ́ aláìda ẹ sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n kọ́ sí àìda sọ́mọlá kejì ni wọ́n ń gbọ́ yín òbí islam ti ṣe rí nu islam kò kọ́ wa láti máa ṣàìda kò kọ́ wa láti máa ṣèbàjẹ́ ẹ̀sìn ṣe lè jẹ́ ẹ̀sìn tó wá látọ̀dọ̀ allah tó wá jẹ́ pé kò rí dáadáa kọ́ wa àìda ni wọ́n wá kọ́ wa kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé à ń pe gbogbo ẹni tí ó ti jẹ́ mùsùlùmí kó yàn jẹ́ mùsùlùmí nítorí pé nígbà tí gbogbo wa bá di mùsùlùmí á rojú nígbà tí gbogbo wa bá di mùsùlùmí á ráyè á lè fi ọkàn balẹ̀ ní gbogbo àyíkáyè tá a bá wà torí mùsùlùmí kì í ṣàìda sí mùsùlùmí mùsùlùmí kì í ro aburú sọ́mọlá kejì bí gbogbo nǹkan ó ti ṣe máa dáa tí ó sẹ́nu rí ó náà ni mùsùlùmí máa rò fúnra rẹ̀ àti fún gbogbo àwọn ọmọ ìyá rẹ̀
any kind to bad detesting. Even to fit the tessin, you know, any kind not to fit the tessin. And it's about tie and all a loading, and in a tie and all a loading. And a passive noir bang, unpine, what is in Pakukuru, Nink Pagiga, what is in Pakuni, Nink Pau Vini, Kanin Katayani, Katia Pell lesson. Papa ain'ting into winning and say, say a cow of Birani, a kumakari lie, into one say knock of Guru, a yama siwe. Abeyina e dirogun eyin ma lo doju ko ija tori pe irin lo ma nje kini olo baba yorin sirin inu gba gbogbo nkan je ni a le gbe pako ka fi koju ni ka ri ni gbese tori elu lu eleda wa bi se lo fin kike ni keni to ba ti taye nu ala lori yin eyin na taye nu ala lori re pelu in to fi taye nu ala lori yin gele Oh, God, I said you to say law. As he must say, Dean, sing, cut to say. Late to two months, we pay. As you are since now. Another sink, I said, Dogba. Late to say, please, say, Dogba. Tell you, you need me. A few months since now. What talk of law? We are never will know. If I were a law, oh, papa, you just can any man, Josie. Late to say, put that, do good degree. To se ta si bukata re ninu gbogbo josin yoku koda ninu gbesi aye wa ta ba ti yowo kapaya allah kuro ninu oro wa nkan baje nitori pa awon ti o ba ti nipa ya allah aburun la ma seru wa aida eleyi to se pe wa lero a ma fi wodo won se bugbe ipa ya allah apataki fun omode ati agbalagba okunrin ati obinrin ki aye wa ko le ba roju kal qiyama wa ko le ba turu idan ko ni taqwa allah an taj'ala baynaka wa bayna 'adabi allah waqaya bi imtithali awamirihi wa ijtinabi nawahihi ko wa ati magaga di ani ani le ati ya allah ki wa madbiya ki ya ko madodore ki la wa fi le magaga yi انني امتثال الاوامر كما تلاوى سي الله واجتناب النواهي فسجنا سوا قتلوا سليوا الي انا لا في مغاباي اني اونيبا يا الله باولو ني تون سي فسس اني تي اونيبا يا الله باولو تي سي فجنا سن تولوا سليوا كاسي ان تولوا في باني لاسي كما جوتو كما في سوادا كاتينا سي غوغو ان تولوا كوفوا kajina si kasi matawu engagani wapi nipa ya Allah kuwa kusi mipalure poka nina nitu nipa ya Allah uwa simpa kisi wa niki ipaya taniki ipaya Allah isi ipaya tuwaja tujua yi tuu ni hidenu isi si ipaya tuwa wanu tani roli para ludi uwa ni ya ayyuhalladina aman takullaha haqqa tukate ولا تموتن الا وانتم مسلمون وياني اپا يا الله ني پا پا پپا يا ري ني پا پا پپا يا ري او سي گودو گبا لاتي کو افي ني پو پي جا مسلمي كپا يا الله ني پا پا پپا يا ري ني بان پا يا الله انا سينا دادا فين اسي ما دينا برو تو في ني دودو ين ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب اني كان تبان قايا الله الله وما صنع بايا فيه يوسي رولورو بابي تيكو تيا ليرو اري كقايا الله ايما سي سببي كي نورونا بايا نبي بوبو سورو نبي بوبو دامات اتي مجوكا لوالا nigba ti wo ba ti je ni tin pa ya allah allah ko ni do dara re ko ni do da soro re ko ni do da ipanju re bi o se pe yo ma bo wona abayo ona abayo to fi ma ri se ti ona fi la ni waju e to fi bo lowo ipanju to fi bo lowo damu to fi ni ba wahala lo kini wa si sababi gbogbo dada yi takwa allah
ipa ya Allahun eri ti yan ba ni pa ya Allah o ga kini to ti fe ma dun ma ninu aye yi ti yan ba ni pa ya Allah kini to fe so ipe en se o fi olokan bale ninu igbesi aye re ipa ya Allah o ni je kokan bale o ni je ti yan roju tun ti yan ba se o ni je ko mo la ni waju eyan o ni je ki nkan ko di yan lona lati ran alo ومن يتق الله يجعل له مخرجا تري اني كان تبان قيا الله الله ما سيونا بايفون ويرزقه من حيث لا يحتسب وليس ما رلو بابي تشو ليرو دين سببي ومن قيا الله تري اذا كاكي سارا اذا كان موتو تورو اراوا كما جو جاسي بي بوبو نكان لاني افي قيا الله ان بواني بوبو نكان ti o nipa ya Allah e fi ye pe ko ni nkankan en to ba nipa ya Allah ti o ba ni nkankan e fi ye pe gbogbo nkan lo ni ipa ya Allah kapa ipa ya Allah o se pataki o se gbodo je nkan ta fe ku ninu igbesi aye omo musulumi abi kini to so di musulumi ga kini to mo islam to se nigba to ba ti nipa ya Allah anfani wo ni islam ri se fun nigba to ba ti nipa ya Allah tori e owo pe omo ki o abon ko ki o otuna si po ti nipa ya Allah tori pe tolori telenu wa la pe pe kun nipa ya Allah an se loju aye an se ku dinu an se se tawon eletanje ko so bi deni ti o pa ya Allah omo sakisi gbogbo pa polu an ri o nibi kibi ti o ba wa tori o ni ma so so ku so o ni ma wowo ku o ni ma sese ku se o ni ma wowo ku o ni ma gbogbo pupo tori owo gidi pa eyan ori o awon eyan wa pelu re ni bi to wa sawon eyan lo peru ni abi Allah Allah azza wa jal osibiti afarapa mese ku si osibiti alima wa ti Allah azza wa jal ti ori wa osisinta alima si ti lo eleda wa toju re to wa ibo wa loro po le sase to si wa lanfani ati seka bi kan so fun ipe lo ko mu ogogoro yi ṣugbọn ri daju ipe ibi tani ko ti ni ri olo ti mu o so mo pe ko to si musulumi lati mu ti iru orisi yi wo ti na le je ṣugbọn wa lo mu ogogoro yi ṣugbọn meje mu ni pe meje ni kun ri o nigba to ba mu ogogoro to ba ti wa mu tan labe meje muta la kale fun yi ko je kari o ko fi wa gbesan akrama ko mo ba o wa gbogoro lo tori pe eni pa ya Allah na ni okuku je ko gbogoro eni pa ya re ni o je ki wa na ko ma ro mi pe le mo gbogoro tori pe fe gbebu tan lebun ya lati se nkan to luwa ni ko ma se ebun won fun yan ti ki je ede ti yan fi sori busasa o wa gba gogoro lo tori won ni rubba barratin nafi'a on be ninu nkan to se pe nti ni ni lara ni anfani le tatara re jade o wa gba gogoro lo sugbon mo je mu ti won fi kun pe ko mu nbi te nikan kan ti ni ri o loluwa fi wa so de ni tin pa ya re do ni o gba gogoro lo loto gogo bi te ba wo yo sa ri pe bi yan ori ohun se bi Allahun ro ni yan ba man to se se bi Allah man to se bi eni kan kan ba si pelu oni bi se bi Allah n be pelu ohun pelu ima re eleyi lo kodi na ko mu gogoro o wa da igo gogoro pada bo ti se gba o wa ni etiri kilo si o to mu gogoro gege ba ti se toro loto re pe ko mu o wa ni ah e da meje mu kan kun e so yi pe ki mu ni bi teni ko ti ni ri mu mo ri pe ah ko sibe tí sí pé mo ti lè mú bíyàn ọba rí mi ọlọ́run ní mi bíyàn ọba máa tí mò ń se ọlọ́run máa tí mò ń se ẹ̀yin náà lẹ́sìn ní kí n mú ibi tẹ́nìkan ti ní rí mi àṣé àwọn fi dẹ́nu wípé kí wọ́n fi bẹ́ẹ̀ pàkíyèsí rẹ̀ lọ sí di kó yé mọ̀ wọ́n kò mọ̀ kó yé mu tí torí pé olúwa sọ tí mo mú léwọ̀ ní ibi tẹ́nìkan ti ní rí ọ ọ̀dà ìwọ́tọ̀ wá gbé ìgò gbogbo lọ
to da pada bo ti se gba to so ko le mu nitori pe ko si bi to ti le mu ti Allah o ti ni yo ti o ti ni man to se se mo pe lati jo lo yo bere si ni pa ya Allah nitori pe o ti wa mo nkan ti o mo o ti ni furasi nkan ti o ka kun tele bi pe gbogbo nkan ba se gbogbo bi ki bi to ba wa ma se bo se la se do ma se de pa ya o ti mo leyin ora Allah ko ri o Allah ri o Allah si man to se واتقوا الله اذا بيروا الله كبايا الله اني تي با بايا الله تي ما با وا يا تي با بو وا لو سي دي كبايا الله يا تو سي اورو انو ري الي تا غبو ا تو تاتارا وا ري الي تو رو انو وا اورو انو ري يو باكي سي وا ويه سي اني تو ني كبايا الله يبو لون دي ا وا كي سي بي وا تي انا يبايا الله وان بي eri pe awa na tatara re deni tin paya Allah ile ituma si pe iwo ni paya Allah enu ri o le ranro bi pe ko ma pe wa lo si di ka paya Allah wa ghayru taqiyyin ya'muru an-nasa bit-tuqa tabibun yudawi an-nasa wa huwa saqim eni ti o ni paya Allah ti wa nfo ru awon eyan po paya Allah o da ge bi dokita ni tin toju awon alaare ti n pe ogun ti won lo fun wa nigba to n si je alamodi olokoran o wa pe ogun eleyi ti o n ko fun wa itoju eleyi to n se si wa to ba pe ni tuma ni iwo na lo e po kokko lu eyi ti ma si pe eyi ta n pe wa ka paya Allah ta wa gbe yin sori ate ta ri pe eyin gan oja ma nkankan nidi ka paya Allah oporo lasan ni yin e jade wa sita e ma soro eniyan ma huse eni tori pe afa sunna leyin afa to to dede leyin e ma pe awon kan se jalabi jalabi oda e jina si ise ori ebu ni bawo wa loro ti se ri nigba to se pe enikan so pe nka eyin na pe se jalabi ni koko Allahu akbar sayin din pa ya Allahu bai e ni pa ya Allah lójú ayé ẹni rẹ nìyí àmọ́ nípa apá yín ẹni bú nìyí ẹ̀yin tẹ́ ń sọ pé ẹnìkan kò gbọ́dọ̀ bá ọmọ làkejì lórúkọ jẹ́ nítorí pé kí lọ fẹ́ tàtara rẹ̀ gbà ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ẹ fi ń ṣàpèjúwe bẹ́yìn ti ṣe nípa ya Allahu àwa gbé àwọn ọ̀rọ̀ yín àwọn ìṣe yín agbé sórí àtẹ a rí pé ń tẹ́ ẹni káwọn èèyàn máa ṣe yí gangan lẹ́yìn máa ṣe gbogbo ọ̀rọ̀ yín tẹ́ ẹ máa sọ ẹ máa bọmọ làkejì ló kọjẹ́ ẹ máa rí nǹkan tó ṣe pé yọ máa túmọ̀ sí pé ẹ ń fọra yín má ẹ sì ń fọra yín má nínú tó ṣe pé inú rẹ̀ lẹ́ ń sùn inú rẹ̀ lẹ́ ń jí ìwà burúkú ilẹ̀ gbé wọ̀lẹ́ wù ṣé ìpáyà Allahu ló gbélé yìí ẹ̀yin sọ wípé ẹ̀yin o gbogbo tọrọ pọ̀bọ̀ eléyìí tẹ̀yìn ná gbogbo tọrọ sísì ilé ìtẹ̀yìn lò láyé ẹ̀ ń fi hàn wípé sí ọwọ́ yín tẹ̀ ń se lẹ́yìn fi ń rí ẹ̀yìn ọmọ gba sàrá lọ́dọ̀ ẹnìkan dèpòdépò pẹ́ pé sàrá tẹ̀ ń gbà lòun yín máa se ń tẹ̀ ń se ìgbà tó wá gbé yín sórí àtẹ mo wá rí pé gbogbo ń tẹ̀ ń fọra yín má kúrò nídìí rẹ̀ ẹ̀yìn gangan lọ́gá wọn nídìí ká tẹ́wọ́ gba sàrá ẹ̀yìn gangan lọ́gá wọn nídìí ká fẹnu ṣe bára kafi wa se bara la haula wala quwwata illa billah nibo wa ni beru Allahu na wa enika toju ama enika ma je ka won ma wo rari enika moju to wa ipo wa fun so ni wa Allahu bi wali re ni pa won awa ku awon ma ti yin aku won si abe dingi ayewo awa ri pe gugu ama te bi e moju to wa awon ma te bi won rari ka ni àwọn ọmọ yín ò rí ìtọ́jú tó yẹ ẹ̀kọ́ tó yè tó ìkoro ẹ̀ fi kọ́mọ kan nínú àwọn ọmọ yín èyí tó dàbí pé ọrẹ kọ́kọ́ ó dàbí wípé tiẹ̀ tiẹ̀ yanjú bákan á ìrànlọ́wọ́ ẹlẹ́dàá wa ni pẹ̀lú àwọn aláàánú tó lu àti sọmọ yìí àmọ́ àríyànjú tẹ̀yìn gbà rárá lórí báwọn ọmọ òtí ṣe dáadáa ẹ̀yìn lẹ́yìn sì ń sọ fún wa ká mójútó ma ká má jẹ́ káwọn ọmọ ọwọ́ rárí níbo nípáyà Allah wa wà ẹ̀yin gan nípáyà rẹ̀ sẹ́yìn náà lọ́wọ́ ayẹ kọjá pẹ́nu yín ló ti máa wáyé
Ya to jo akata lewo. Se ma die tin lo ti e ka gbo. Akramakum Allah. Eyin ani ta sora. Ta ye joma, ta ye jeran ma la keji leyin. Eleyi ti se ka pega. Ti se ka ma so ida nipa awon omo iya wa leyin won. Awa ri pe gbogbo awon alasun ma yin. Awon na ni emi se meji te ma se. To ke ma fenu sata awon eyan lo. Ke ma so ida nipa won. Ke ma wi aburu nipa won. Ke ma ba won je. Ke ma da yeye won sile leyin won. Gba te ba wa rira toju rinju. Eyin na le ma sa won. Eyin le ma ku bere fun won. Kí àwọn wọn pé munafiki tó jẹ léyìn lọ ẹ rí pé ẹyin lẹ ní àwọn ìyàwó wa ká tọjú wọn ká má jẹ kí ìyà jẹ wọn torí pé wọn fún sọ ní wọn ọlọ́hu azẹ ọjọ́ lè yóò bí wá léèrè nípa wọn tó bá di lọ́la gbéǹda òkèyàmà àwa ṣe àyẹ̀wò wọn fọ̀rọ̀ wá àwọn ìyàwó yín lẹ́nu wò àtàwọn ẹni tó ń gbé nítòsí yín wọn ní kò sẹ́nìkan tó fi àjẹ obìnrin tó yín níbo wá nípáyà ọlọ́hu wa njẹ ola wa gboro yin ewo ni ka gbo ninu awon nkan te nso ewo ni ka lo ninu awon nte nba wa wi lori re nigba to se pe yin gaga lara gbogbo nte wi boya wi nitori aniyan kan ni to se pe luwa loma sugbon tojo ona ni pe eyin o ni lo nkan kan ninu nte ni ka wo ma lo so ogun te se nfin lo wa wa da eyin o ni fi nkan kan ke fi para ninu awon nkan te ni ka wa ma fi para ti para te n polowo wa da eleyi to tumo si pe wa ghayru taqiyin ya'muru an-nasa bit-tuqa tabibun yudawi an-nasa wa huwa saqim eni to se wi pe ko ni paya Allah tun wa n pa awon eyan lase epaya Allah epaya Allah apejuwe re la apejuwe dokita to se pe ntoju alaare ntoju alamodi alamodi olokun nigba to si je pe ngo gbadun eyin na le npogun fun wa pe kon lo lo leyi eyin le npogun fun wa pe ke leyi bayi kon ma fi para eyin le npogun fun wa eleleyi kon ma da sinu omi iwe nje ko wa ye teyin na loru re bi keyin na fi gbadun nigba to se pe ogun ti o se lo fun ra re kí wá lójú tó ń pè fún àwọn èèyàn pípọ́ máa lò ilé ìjẹ́ tẹ̀yìn tẹ́ kọ́ kí ó ẹ̀yìn tó ṣe pé ẹ̀yìn lẹ́ ń sọ pé ẹ má kí lolúwa fi pa wá láṣẹ tẹ́sí ń sọ fáwọn ẹni tí ọmọ kí ó bí tiyín tẹ́ ń pa kíyèsí wọn kún ṣe dáadáa táyé ó lè sun hàn kọ́run ó lè dára kí ló dé tẹ́yìn jẹ́ àtùpà tó ń tàn mọ́lẹ̀ fáráyé tẹ́yìn wá jẹ́ ẹni tó ṣe pé inú rẹ̀ sókùn kò bíríkítí ó yẹ kó jẹ́ pé ara wa àgbàgbé rẹ̀ akọkọ se atunse ara wa gẹgẹ ba se npe awon eyan kon se daada tori ka wa na o le ba ri daada gba lodo Allah wa man ahsana qawlan mimman da'a ila Allah wa amila salihan wa qala innani min al muslimin tale ni to da loroju ju eni tin pepe lo sodo Allah lo en pepe lo sodo Allah ko ma pepe lo sodo ara re en pepe lo sodo Allah kọ máa pèpè lọ sọ́dọ̀ àpò rẹ̀ pé ẹ bá ń kówó sí i ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́hù kọ máa pèpè lọ sọ́dọ̀ jàmá rẹ̀ bí a jẹ́ pé jàmá lẹ́ ń ṣiṣẹ́ fún ẹ̀ ṣiṣẹ́ fún ọlọ́ ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́hù kọ wá gbàgbé orí ara rẹ̀ wà á mi lọ́sọ̀ rẹ̀ hà òun náà tún wá ń ṣe dáadáa wà kọ́ ọ̀lẹ́ iná ní ìmìlẹ̀ mùsùlùmí ń sì sọ pé èmi jọ́kàn nínú àwọn mùsùlùmí kò tó ká pé à ń pèyàn àwọ ò ṣe dáadáa kòtò kápá ń ṣe dáadáa àtún péyàn méjèèjì la fẹ́ kéèyàn ọmọ ẹ̀ṣẹ̀ torí délé alimami bin kẹfì rahimahullah wọ́n ní nǹkan méjìlá fi pa mùsùlùmí lásẹ̀ apá lásẹ̀ kọ́ máa pèyàn lọ sídìí ká ṣe dáadáa ó sì máa kọ ìbàjẹ́ fọ́mọnìyàn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé dáadáa tó ń pèyàn lọ sídìí rẹ̀ àtún pọ́ lásẹ̀ kí ìwọ náà máa ṣe àìda eléyìí tó ṣe pé ò ń sí àwọn èèyàn lọ́wọ́ kúrò nídìí ṣíṣe rẹ̀ kí wọn náà jẹ́ ẹni tó ṣe pé okóraró òjìnà sí ọmọ ahù níwà ṣùgbọ́n ńgbà tó bá ṣẹlẹ̀ rí pé ẹnìkan wá wà ọmọ tí ó fi pèyàn lọ sídìí dáadáa ní kí ó kò tí ì máa ṣe dáadáa yún àní sọ fún yín pé kọ́ mọ́ pèyàn lọ sídìí dáadáa tí ò tí ì máa ṣe ṣẹlẹ̀ rí pé ẹnìkan wá wà ọmọ tí ó fi pèyàn lọ sídìí dáadáa ní kí ó
oti ma se dada yun a ni so fun pe ko mo pe yan lo si di dada ti oti ma se aida to

Yadusella, Tarabu, who fee, or will see that you cobble sila fennicala to Jogun. In my office sila. And it over see Joguna, only Jogun, Kato Sepe, or Paw, Pupony. Eh, Wari, Mate Jogun, and I'm telling my Fisara Ilan Fanny. He's a picket consolasa, Unani wine, at his saying. And let your jasipe or no need that pupo. Iwa yin buru jai ene se je eni to se pe te ba gboro yin oni suwa ama won le ba yin joko fun saju meta ke ma ti suwa ele to tuma si wi pe kama ya ghayru taqiyyin ya'muru an-nasa bit-taqwa eni ti o ni beru Allah to fi ora awon eyan po pa ya Allah oni ani wattaqullah pa ya Allah en to mu aya si be won ni pe ke se pe awon kan loro yi ba wi yato sawon kan kọ́dá ọba nàbí wa muhammad sallallahu alaihi wasallam gawi ànábì ta fa alkùránì yẹn rán kátó apá wa kúrú jù ó kù ohun yóò wò lè máa wúra rẹ ohun yóò wò lè jẹ táyà yìí ń pe gbogbo wa pé kápáyà ọlọ yìí wá sí pé tó bá ní kọ páyà ọlọ wọn mọ wá sí gbéraga wà ìdá kílẹ̀ lọ́hùn takiláha àkàdẹ́tù làízẹ́tù bìlẹ́fì tó bá sọ fún pé kọ páyà ọlọ wọn mọ wá sí gbéraga wọ́n mọ̀ gbóra rẹ̀ pé èmi omi ni wọ́n bá wípé kí n páyà ọlọ́ wá látàrí ẹsẹ̀ wọ́n tó jámá kankan ó ti wá rẹ́ni pàkíyèsí rẹ̀ kàkà kọ jáwọ́ nídìí ìtàjẹ́ kọ jáwọ́ nídìí àwọn àwà tí ó dá kọ jáwọ́ nídìí àpàtí ọyọ̀ wọ́n wá máa wò pé irú rẹ̀ sẹ́mi ìwọ ní irú tiẹ̀ ìwọ ní irú tiẹ̀ gbogbo wa lọ́ba wí o wà á dẹ́mu annallaha ma'a al-muttaqin yẹsi lọ́wọ́ máa dájú pẹ̀lú ẹlẹ́dàá wa wọ́n bẹ pẹ̀lú àwọn ẹni tí bá ń páyà rẹ̀ alikayi on toka si ma'iyatu llahi al-khassa bi'ibadihi al-muttaqi on toka si bolu ati se man be pelu awon eru re ti ma je olupaya re eleyi bi be pelu eni eleyi ta ya soton oluwa bi be re pelu awon eda re ni gbogbo bi kibi ta awon eda ba wa en to daju ni o eleyi to se pe ko si iye meji nibe oluwa eleda wa on be pelu awon eda re nibi kibi ti won ba wa ko si bi ta le fori ta ma si ko si bi ta le sa lo afi ko je pe oluwa nbe pelu yin alquran wa fi hawa bena ni sunna nabi sallallahu alaihi wa alihi wasallam bi polisi meji ene bi be to oluwa ma be pelu awon eda re orisi alakoko ona ni bi be eleyi ta ya soto fawon eru allah ti won je awon eni esa gẹ́gẹ́ bó ti ṣe wá nínú aya yìí olúwa ni wàtakùláhà wà lẹ́mú annàláhà màálù mùtàkì ẹ páyà allah bẹ́ẹ̀sì lọ́wọ́ mà dájú wípé dájú allah wọ́n bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ bẹ́ẹ̀ náà ni bólúwa ẹlẹ́dàá wa bó ti ṣe sọ wípé annàláhà màálù lẹ́dínà tàkàw wàlẹ́dínà hùmàṣínú dájú allah wọ́n bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ àwọn ẹni tí wọ́n sì jẹ́ àwọn olùṣe dáadáa àwọn ẹni tí ń páyà ọlọ́ kí wọ́n jẹ́ni tí ń ṣe dáadáa ọlọ́hun bẹ pẹ̀lú wọn ma'iyatan khassa ìbẹ pẹ̀lú ẹni eléyìí ta ìyàsọ́tọ̀ ìwọ náà ni olúwa ẹlẹ́dàá wa tó sọ fún annabi wa musa alayhi salam àti ọmọ ìyá wọn harun alayhi salam olúwa ni innani ma'akuma asma'u wa ara dájú èmi bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì mo ń gbọ́ bẹ́ẹ̀ ni mò ń rí ìyẹn nígbà tó lúwa rán wọn lọ sọ́dọ̀ firaun bẹ́ẹ̀ náà ni irú bíbẹ eléyìí tó lúwa ẹlẹ́dàá wa ti ń bẹ pẹ̀lú annabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti abubakar as-siddiq radiyallahu anhu nígbà tí àwọn méjèèjì tí wọ́n bẹ nínú kòtò hira lásìkò ìgbà tí wọ́n ń ṣe hijira táwọn kẹfìrí tí wọ́n wá sítòsí ibi tí wọ́n wà tabu bakari ń pe àkíyèsí annabi sallallahu alayhi wa sallam pé tọ́ka nínú àwọn akẹfẹ̀rí tí wọ́n ń tẹ lókè kòtò yìí tí wọ́n ń wá wa tó bá wo ìsàlẹ̀ ẹsẹ̀ rẹ̀ níbi tẹ́sẹ̀ rẹ̀ wà kọ́ bá mà rí wa tánàbì sọ fún yí pé kí ni nǹkan tó rò pé wọ́n ṣẹlẹ̀ sẹ́ni méjì tí allah sì kẹta wọn láburú aburú pọ̀ ní ṣẹlẹ̀ sí wọn tẹ́lu wa ń tọ́ka sílẹ̀ yìí nínú súrọ̀tù tóbà aya àti ogójì يقول إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا نبقى كان النبي صلى الله عليه وسلم تنصف صعبه لتوقع لولا نبقى يا أبو بكر يقول ما بكر جاء

0: jẹ Allahu nbẹ pẹlu wa awọn pele ẹni bi bẹ pẹlu ẹni ile ita yasọtọ ṣugbọn Allah to sọ pe alam tara allaha ya'lamu ma fi samawati wa ma fi al-ard ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum wala khamsatin illa huwa sadisuhum wala adna min dhalika wala akthara illa huwa ma'ahum aynama kanu wipe se iwo man wipe dajudaju allahumma gbogbo ntin bẹnu sama mejeje ati la mejeje ati pe awọn ẹni mẹta wọn ò ní máa sọ̀rọ̀ jẹ́jẹ́ àfi kí Allah ó sì kẹrin wọn bẹ́ẹ̀ ni ẹni márùn-ún wọn ò ní máa sọ̀rọ̀ jẹ́jẹ́ àfi kí Allah ó sì kẹfà wọn wọn ò sì ní kéré sọ́ǹkà yìí àbí kí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ ilà huwa ma'ahum àfi kọ́ jẹ́ pé Allah ń bẹ pẹ̀lú wọn ẹ̀yin náà máa káànù níbikíbi tí wọ́n bá wà à ń pele yìí ní ma'iyyatu ma'ama ìbẹ pẹ̀lú ẹni eléyìí tó fẹ̀ tó gbèrò tó ló wà ń bẹ pẹ̀lú gbogbo ọ̀dá rẹ̀ torí de lẹ́yìn Al-Qur'an ìmọ̀lẹ̀ àti ìmọ̀nani fáwọn ẹni tó lu wa ẹlẹ́dàá wa tó bá sílá káì wọn ọpọlọ àti òye wọn àti ìmọ̀ wọn wọn fi rí ìmọ̀nà òye àti ìmọ̀lẹ̀ olúwa kó sinmi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú wa ibi tó ní kálukú wa bá kù sí kó túbẹ̀ sí o ìwà àbòsí kìí ṣe wà o ìwà àbòsí kìí ṣe wà ìwọ tó ń ṣàkóso lórí àwọn èèyàn wọn fi àbòsí ṣàkóso ìwọ tó ń darí àwọn èèyàn lágbàbíká wọn fàbòsí darí wọn ìwọ tó ṣe pé wọn ní kó ṣàmójútó àwọn kan wọn fi àbòsí ṣàmójútó wọn ìwọ tó ń darí àwọn ará ilé rẹ wọn fàbòsí darí wọn rántí pọjọ kan jọ kan tó ní kálukú wa tó fọwọ pìyìn rojọ níwájú ẹlẹdàá wa ọba rínúròdì tí nǹkan kan pamọ sí. torí ẹ wọlé lọ́hùn bí wọ́n fi ní àmì àti àmàlò ẹ̀yin tẹ̀ ń ṣe rere láyé ẹ tẹ̀síwájú pẹ̀lú rere yín o ẹ̀yin tẹ̀ ń ṣe dáadáa ẹlẹ́jọ́ oṣù yín o olúwa mọ gbogbo ń tẹ̀ ṣe ẹ̀yin tẹ̀ ń ṣe sábúrú ẹ̀yin tẹ̀ ń ṣe kàìjà wọn bẹ̀ torí kò sí ń tẹ̀ ṣe tó lu ọ̀mà torí de eléyìí kó wá tó di ọjọ́ tí ẹ sùn ní gbèjì tó lu ó ṣe dájọ́ fáwọn ẹ̀dá ẹ tètè já wọn di àìdá kó lọ ẹlẹ́dàá kó tó kọ́dá fún aláyú kọ́dá fún alákìyàm ṣe tá a ṣe tá a fi sórí rẹ kó lọ akó fi wá sí kóńgẹ́ rẹ èyí tá a ṣe tá a fi sórí ibú kó lọ amọ́ fi wá sí déédéé rẹ. subahana kallahumma wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu
1: láti wá àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí ní ìlú ìpínlẹ̀ ní pápá àtúntò ẹ̀sìn ẹ̀fọ̀nìlànìwò ìjọba ìrọ̀lẹ̀ ní ìlú olùgbọ̀ tàbí tí ẹ fi àwọn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wa lórí.
2: 09092970666
1: ọmọkùnrin ayédèrú ọ̀rọ̀ àyè tí ń ṣe ojú lówó tí ọba ṣe ojú bọ́ ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà ọkùn sí wa lórí àwọn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wa ìsìláàmù dára ó sì nílò ohun tó dára.
2: alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba tó tún ṣe ní ọ̀rùn fún ọ fọdún láti ṣe dọ̀tò sọ̀rọ̀ àbí ì láti tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn òfin àti ìdájọ́ nínú ìṣòro ìsìn islam àbẹ̀rẹ̀ lọ́rọ̀ ọba nínú àánú rẹ̀ tí ó túbọ̀ ṣe àlékún dáadáa fún àwọn olùkọ́ wa ní ayélujára àti ní ọ̀la àlùkòánà
3: láwọn àmì.
2: bẹ́ẹ̀ sì ni a ń tọrọ lọ́dọ̀ ọlọ́rọ̀ ọba ẹ̀ka tó pọ̀ fún àwọn tó ń ṣe agbátẹrù òkè ìtúnṣe ní fọláṣí lórí ìmúdà àánú ọlọ́rọ̀ ere tí èèyàn máa rí nínú orí ẹni tí ọlọ́ọ̀bá lọ́wọ́ báyìí tí ọlọ́ọ̀bá má fi dùn wọ́n ní ayé bì àti ní gbàngàn ẹgbẹ́ gbòǹde àlàkìá náà àmì láì gbàgbé ẹ̀yin olùgbọ́ wa tí ẹ̀ ń fi àsìkò sílẹ̀ láti gbọ́ wa àbẹ̀ ọlọ́ọ̀bá kó túbọ̀ ṣe ní ọ̀rùn fún wa láti máa fi àwọn ohun tí à ń gbọ́ ṣe ìwàyè láti fi ṣe orí ayé àti orí ẹni ẹgbẹ́ gbòǹde àlàkìá náà àmì. ẹlẹ́dẹ̀ tí a gbàgbé láti pàdé wa ní alẹ́ ọ̀la sunday ní déédéé aago mẹ́sàn-án alẹ́ nígbà tí a máa pàdé fọdún láti ṣe bùkọ̀rọ̀ láì ṣàfí lórí àkọ́tì ètò tẹ́sítì ọkùnrin ètò ìfipẹ́sọ̀nà ṣò ìṣẹ̀fẹ̀ náà rí àbẹ̀rẹ̀ náà bá tó túbọ̀ sọ́wọ́ ju àkókò náà lọ títí di alẹ́ ọ̀la ọ̀hún tí a ti máa pàdé

0: ìṣẹ́ ṣe làgbà.
1: Bẹ́ bá ń sunkún, ṣe é kí ríran ní kẹ́kẹ́ ń gbọ́. Tó bá bẹ̀ sí pé ní lẹ́rú, ṣọkọ́ pọ̀ lọ ní mọ̀ ní. Ọmọ Yorùbá ló pẹ̀sìn àbáláyé lẹ́sìn tẹ́ẹ̀ta.

0: Olorun lese kese gba mi o mo tuti de Olorun lese kese wa solution soro aye mi won na ma so be nile eleyi la fi ki wa ka bo sori eto lese kese fun ti ti oni ni mo bi ti e tin gbo wa oruko temi o yi pada oluwa tun bloba yin na re o omo baba tin je o deleke nte tin mo si MC Giga Loluwa Alohun Tolohun ni leni baba mi ni Oluwa ti wa ni kale ti bo wa ti mo baba Prophet Olatunji Ebenezer Talabi ta ti mo si baba lese kese baba gbogbo omo Nigeria fe gbo yin sa
1: ibare o Olorun atunde olu
0: ka bi o si
1: anyi ta wa ninu ile ta gbo mi lale yi
0: lowo lowo yi
1: e fi ara bale Olorun mi ni ise nla kan
0: yes sir
1: ise nla ti Olorun fi ran mi yi ise to ni agbara mi
0: ise nla to ni agbara
1: bene
0: yes sir
1: ni aro nla
0: yes sir
1: won ma pe nkan meji
0: ekini sir
1: ekini mo ma ku onje
0: wow onje
1: fun gbogbo eyin eda te ba nilo onje o le ma po
0: yes sir
1: sugbon iwo to fe fun omo re lonje tabi iwo gan ti o bi pa
0: yes sir
1: laaro la
0: yes sir
1: wo ma fun yin ni onje sugbon bo ba se desi
0: yes sir
1: lo se ma gbo onje yen si
0: bo ba se desi lo se ma tete ronje gba si
1: be ni ikeji
0: all right sir
1: awon eniyan wo mo pe agbara olorun o so kale si bi kan ju kan lo
0: be ni sir
1: bi eyan ba ni isoro
0: yes sir
1: ti isoro yen le eje so asiri fun yin loni
0: yes sir
1: ko si isoro kan ninu aye ti ko ni ona abayo ti
0: ko si isoro na ti o ni ona abayo ti e
1: beni nigba ti baba mi sise iranse
0: yes sir
1: baba mi lu adorin odun
0: 70
1: beni lori pepe lati fi sise iranse baba mi ni won pe ni baba atunde olu ni adu ekiti nigba yen Olorun lo baba mi pelu omi
0: what sir
1: beni bi eniyan ni isoro mi o mo ri isoro yen bo se le je ti baba mi ba ti gbadura si omi isoro yen lo wa ke mi ko mu ko lo fun we
0: oto
1: sugbon asiri kan wa wa tolo fun mi ni pato mi
0: asiri kan pato
1: o beni omi kan wa ni ilu kan mi o ni da oruko ilu yen omi yi gbogbo aye o mo pe olorun fun rara re gbogbo omi yen sibe
0: omi latodo olorun wa
1: beni sugbon apolopo eniyan mo ko omi ise ami ati ise iyanu ni bi eniyan to ba ni ambi aye lara
0: yes sir
1: to ba fomi iwu e ambi yan si sari awon to fori ku ajankariwo awon to fori ku ajankariwo ti won fi ajankariwo da irin ajo aye woru bo ba ti wo mi yi
0: yes sir
1: isi ajankariwo yan baje
0: bi si olodumare
1: sari ani to saisan
0: yes sir
1: ko ba mu ninu omi yi
0: yes sir
1: o ma san sara ni to wo ju olorun fun omo
0: yes sir
1: ko ba mu omi yi a lo yu abimo
0: asa yes sir
1: asiri ni aye o
0: asiri ni aye
1: to ba ti wadi ninu emi lodo olorun o le mu asiri o iwo ka ma wo pe kini baba lesekese so se bo mi lasan
0: mi
1: ero omi eleyi o so mi lasan
0: ato
1: kenyan mari segba
0: esa yes sir
1: ti mo ba ti fun ni omi
0: yes sir
1: ti ba ni ko gbadura bayi si to de gba to de lo jabe ni ko ri segba beyan lo se embassy
0: yes sir
1: esa
0: yes sir
1: ko proba fie mi iwe lo pelu itoni e minu me esa wo bi oyibo yen de koma fun visa
0: ta bi esi olodumare
1: sugbo mi yi
0: yes sir
1: ko sile ko omi yo simbade omi yo sinesha omi yo sinijebu omi yo silabekuta omi yo sini ilorin omi yo silondo ha inu igbo kan lo wa lekiti
0: inu igbo kan ni lo ekiti
1: mere gbogbo aye koja lara re wo mo pe olo lo gbe mi yesu akore ke awon aye didi ogusi o wa ni lu jos igba COVID 19
0: ben sir
1: ni mo se program lori Facebook
0: yes sir
1: lo pe mi pe awon aye didi ogusi ohun e mo ogun to fi ja mo kunrin
0: yes sir
1: a kan ma ri pe won da kan so lara then we are what to da kasilara ko wa se mi kan na da kasilara o won da sarai won da sarai ya we
0: ah ah le kan na
1: be ni mo fi oruko bo church to lo na siri esa ko si bi ti o ti rin de laye ko si bi ti o rin de laye o ri facebook lo ti mo pe mi mi wa ni ko je gbadura ibe ni olodun ti toka omi yen fun mi Oluwa ni ko lo bu omi yen o kuro ni Jos o de wa bu omi yen lekiti o gbe pade mi lakure mo de pe Jesu gege bo se ni ki pe o de lo omi yen ro da kan yen si lara mi
0: hallelujah
1: o kuro yen lo ra generator ati keyboard fun wa ni church lakure emi ti e ti wa gbagbe sugbon Oluwa wa so mi pe woli awon eniyan suku awon eniyan jiya elomiran ona re la e ma wo olorun lati 2019 olorun se wa so pe 2020
0: be ni sir
1: 2020 olorun se wa o so pe ki mo bu omi yen gbogbo eda ti o ni ilakoja laye
0: yes sir
1: wa mu ikeke kere lati o na ma fi gba lora ki ni o be
0: ikekekere
1: won la ma fi gba omi yen lola eru olo ma ba ye lola ise ti mo wa je lale ni
0: asire
1: la won to fe gba onje a ma fun won onje la ro la
0: alright sir
1: awon ti won fe ise ami ati ise iyanu oju koroju
0: yes sir
1: se gba mi
0: yes sir
1: won ma mu ikekekere dani lola mo ma fun yin ni omi yen
0: yes sir yes sir
1: ani ba gba woli ni woli a jere woli
0: be ni sir
1: esa won to le mu mi kuro ni Eko ma lo si Ekiti lohun
0: yes sir
1: awon kan mo pe ki baba ti e daruko ibi to mi yen wa
0: abi won ti expect pe baba se ma se mu kuro won da ko e
1: ka mo ka wa na lo be eyin na fe mi wadi
0: ba ni fe mi wadi
1: ba fi mi wadi bẹẹni ẹ fi ẹmí wádi omi yẹn gbogbo ayé ló mọ jùlọ wọn kò sẹni tó mọ pé ọlọrun ohun agbára sínú ẹ ṣe rí àárọ ńlá máa máa fún gbogbo èèyàn ní omi bó ba ṣe ń dé gbogbo ẹni tí iṣẹ rẹ ti dàrú ìwọ tí ọjà rẹ ò ta ìwọ tó rí aláàánú ìwọ tó forí kó àjàǹkárì wọ ìwọ tó bímọ ìwọ tó jẹ pé àmì ayé ń bẹ lára rẹ ìwọ tó fún ẹ ní oúnjẹ ojú oorun jẹ láti fi ba ayé ẹjẹ pẹlú àìsàn ìwọ tó jẹ pé àjàǹkárì wọ ojoojúmọ ni ìwọ tó ń lálàkàlà ìwọ tó jẹ pé ilé ọba tí wọn fẹẹ wọbẹ ẹrù àbá ẹ omi ló máa wọṣẹ omi ni olúwa ló ní ìdíran mi wá lálẹ pé omi yìí o kí n fún gbogbo ẹ ṣẹri àárọ máa máa ní o ago mẹfà kò síbi tẹrọ òtí ni wà lọla ẹsà ohun tí mo sọ iṣẹ mọ pé nígbà mìíràn wà àwọn ènìyàn mọ pé ọlọrun ni wọn pè ní ọba tó ń fi nǹkan kékeré sọfún problem ńlá
0: tó fi tó lo nǹkan kékeré fi yanjú ìṣẹ.
1: I'm going to show it too big. So we can tell you no. No, no, ma, we solve it. So any can it too bad, babo? Too bad, banana ma?
0: Yes, sir.
1: Too bad, tini babo ma wa?
0: Too bad, tini babo wa?
1: No. Too bad, tini babo ni ko wa? Too real na ya delele ni o ni sa poko solve o mi. Iro. Ni o kin ta o mi. Ni o de kin ta o roro. Eh, wa ise ran se wa ni. Bẹ́ẹ̀ni, bàbá mi ò ta omi, bàbá tí ọlọ́run pè kókó pè wọ́n ta omi, bàbá ọlọ́run ò ta omi wọ́n ta òróró, láti sọ wọ́n ò lè gbọ́ pé mò ń ta omi, pé mò ń ta òróró never, ìyà ò ní jẹ mí débẹ̀
0: láyé.
1: Ṣé rí àárọ̀ la máa lọ?
0: Yes, sir.
1: Ìwọ ìránṣẹ́ yìí, tí ọwọ́ ayé bá wà lára ẹ, tó bá wà lára ọmọ ẹ, jẹ́ kí wọ́n wá lára ọmọ ẹ. Inú ṣọ́ọ̀ṣì yẹn láti máa kọ́ bẹ̀ sínú omi.
0: Yes, sir.
1: Inú gbogbo pé
0: inú
1: ṣọ́ọ̀ṣì ẹni gbogbo ènìyàn.
0: Bẹ́ẹ̀ni,
1: lákọ̀ fi ṣe iṣẹ́ agbára fún gbogbo ènìyàn. Ẹ̀rú máa ba ayé lọ́la o. Ìwọ tó ń gbọ́ mi má jẹ́ da ìdúró. Bí ọwọ́ ayé bá wà lára ẹ.
0: Yes, sir.
1: Tàbí wà lára ọmọ ẹ. Àbí wà lára ọkọ ẹ. Wà lára Jésù á fi omi yẹn ṣàwòpẹ́.
0: Ẹ̀sà
1: kéèyàn gan yàwó rè. O mi ọlọ́run fi ṣèwòsàn
0: fún
1: mi. Ìyẹn ní àárọ̀ la. Tètè dé. Agogo mẹ́rin ìdájí.
0: Yorùbá
1: ti máa dé lọ́la. Mú ike kékeré ní àtọ́ máa fi gbomi. Ìwọ tó dẹ̀ nílò oúnjẹ. Ìwọ náà máa bọ̀ lọ́la. Bí ọ̀tí ẹ̀jú kékeré a máa fún ẹ lọ́la. Ẹ̀bí olúwa ṣe fún ẹ. Ẹ̀yin náà wo iye ìgbà tí mo ti ń pín oúnjẹ báyìí. Mo ń pín oúnjẹ, mo ti ń pín oúnjẹ láti bí 3-4 years ago náà. A dẹ̀ ń pín every month every day. Bọ́lá ò ṣe fi ràn wá nìyẹn. Òun ló ní èrè jù. Ẹ wá gbọ́ ibikíbi tó bá ti ń bọ̀ láàárọ̀ la. Tó bá ti ní ọgbà agége. Sọ fún ọlọ́kadà pé chọ́ọ̀chì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń lọ ní Mojí Sọ́lá lẹ́gbẹ̀ẹ́ òye mẹ́tù. Fi ẹgbẹ́ òye mẹ́tù sí primary ọlọ síbòmíì. Chọ́ọ̀chì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ní Mojí Sọ́lá lẹ́gbẹ̀ẹ́ òye mẹ́tù. Tó bá jẹ́ agége pẹ́ńsìlì Màlódé agége pẹ́ńsìlì. Sọ fún ọlọ́kadà pé chọ́ọ̀chì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń lọ ní Mojí Sọ́lá lẹ́gbẹ̀ẹ́ òye mẹ́kù. Bó o ṣe gbọ́ ètò ìlálẹ́
0: yìí,
1: àwọn òkùnkùn ayé inú wọn ò lè dùn. Torí wọn mọ tó máa ṣẹlẹ̀ láàárọ̀ la. Gbogbo ọ̀nà ni wọ́n á máa gbà láti da ìdúró. Ṣùgbọ́n má jẹ́ da ìdúró o. Torí ó lè jẹ omi yìí náà láyé rẹ̀ ń retí. Bẹ́ẹ̀ni, ó lè jẹ omi náà ló máa gbà tí gbogbo ọ̀nà rẹ̀ máa là. Tètè dé ní àárọ̀ la. Wọ́n á pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún ọ. Máa pè ká máa gbàdúrà fún ọ̀nà lẹ́yìn. Àbí tó bá bọ̀ náà tó mọ̀nà máa kó tó bá ti pè àdàrí ẹ̀ ó ṣe rí ni.
0: Láti bá bàbá wa nínú Olúwa sọ̀rọ̀, àwọn nọ́mbà tó já sí ọ̀dọ̀ wọn rèé. 08069633352 08069633352 tàbí 08029178678 08029178678 àti 08084101529 08084101529. Lẹ́ni ní ìrìjì báyìí lọ fún títí òní. Ó tún di ọdún mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Orúkọ tèmi ìyípadà Olúwa tó bẹ́lẹ́ ba ọmọ ọba tí ń jẹ́ ọdẹ́lẹ́kẹ̀ ìbẹ̀tì mọ̀ sí gíga lolúwa gbọ́. Bó o bá gba wòlíì orúkọ wòlíì ó tún di ọdún mẹ́jọ.

Saidi. Super Saidi.

Ah, su bota. Ifẹ̀ fan kọ́kọ́ jáde lórí.

0: òkè wárí.
1: Bá mi, ọ̀gá mi.
0: Ẹ̀kọ́ṣọ́.
1: BS Media.
0: Oyà kó lánà ẹ̀kọ́.
1: Alájì mú ibi.
0: Sọ.
1: Bọ́lá mú ibi.
0: Kò fi ṣìkejì.
1: Ẹ̀ka lẹ́wọ̀.
0: Ìbẹ́yàwó sì lọ òun àti.

0: Tiso
1: Uruwe
0: Oko ti n pe mi labenu.

0: Brent my first celebrity Amura. Anya, I said, you know, Anya Farada. Papa, buy what to mama pay and walk out on wire woo. Oh, break on to you. If I permission is a lot of second, they go. The man let his soul on the car. The man to that to me, shake it lower. Ọkùnrin tó serious láfẹ́ lórí ètò yìí wọ́n tó bá ti ní kọ́ ṣe tó fẹ́ mẹ́wọ̀ tó fẹ́ farúgbó ṣẹ̀wọ̀ dákùnjọ́ jìnà o bẹ́ẹ̀ làwọn obìnrin náà tó bá serious arákùnrin kan ń pè mí láti bí ẹjọ́ monday ó ti ń pè mí lóbìnrin kan ń bẹ tí mo fúngbà kan ní òtí ẹ̀ mọ̀pọ́rọ̀ wọn ti wọ̀ wọ́n ti jọ ń sùn wọ́n jọ ń jí wọ́n jọ ń gbé ya mi sì kò sọ fún mi gẹ́gẹ́ bí ọkọ gbẹgbẹ bàbá ọkọ bàbá ìyàwó wọn àdí pé nǹkan kan ṣẹlẹ láàrin àwọn méjèèjì wọn ń dà mí láàmú olúmọ̀ọ́tì ẹjọ́ ṣanú mi máa ń bẹ obìnrin yìí.
1: Orúkọ ló ṣe sí mi ní pàpọ̀ ìyá tó ṣe sí mi lájọ́ ṣẹ̀fẹ̀
0: nítorí
1: nínú fẹ́fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó lé ó ní rárá

arabirin abiodun lati sasa ogutade ah kabiyesi o e ma mi ki baba oni sasa ti lu sasa oba baba tunde ogoro nbi akinlowo won e ma mi ki won o arabirin abiodun lati sasa age abiodun 41 years ni ise ara e lo nse o de je omo bibi ipinle odo obirin yi ko mariri bako na ko ibi mori o de rewa christian ni ko duduku si pupa ko lomina wa pupo o rewa lobirin omo e okunwo o ga ni won bata ese marun ati mefa oni okunrin ti ohun fe ntohun tohun okunrin to responsible okunrin to ni ise to mu o wole fun to tuka wo die bi o te po at least to ka ile ko giga to je christian to je simbu ti omo to bi ati o ti ibiju meji lo na yoruba eje o si gboro wa laare 42 si 48 years on to so ni pe single to n ba ri single wa fe bo mo de ri okunrin to ti bi mo ti omo o ti jo omo meji lo to responsible to wo wole fun dada arabirin abiodun lati sasa 41 years ni Oluwa fe Mr. Hakim lati Ikorodu yawo Mr. Hakim Salaisi o de ti bi omo meta ise atoko se mechanic ni se to nse age won 55 years ni o omo bibi ipinle Kwara o na de na akun yi eyan dudu ni o won ga ni won bata ese marun ati mejo eh won o de fi be sora ye Mr. Hakim lati ilu Ikorodu arabirin gbemisola lati abule egba age gbemisola 52 years ni o 5 and 2 ise nurse agbegbe ni ise to nse ko ibi mori sugbon arabirin so fun mi won ni odo oko awon lawon gbe ngba to wa ba mi lo gba nbi ni sunday won awon gbe lo odo oko awon o ti bimo gbogbo nkan pata lawon ti se awon de wo pe we ile ojo ti lo lori awon 52 years obirin ti o ti bimo to fi di bayi ọdún ẹ̀ làwọn sì wá ó arábìnrin wa sọ fún mi pé ó ti tó ọdún méjìlá sí ìsìn tí àwọn ti fẹ́ra wọn pẹ̀lọ́kọ àwọn ṣùgbọ́n kò sọ ọmọ bíbí láàrin àwọn àwọn gbìyànjú ṣùgbọ́n lọ́wọ́ tí fún àwọn àwọn bẹ̀rẹ̀ ti sọ fún ọkọ àwọn pé jáde ta ọkọ ò dáhùn ṣùgbọ́n nítorí àti má bàa ṣe ṣìná arábìnrin ní àwọn fẹ́ bí mo ń tàwọn ń tàwọn o nítorí ẹ̀ ni wọ́n fún wa bá mi nàgbà ìyẹn arábìnrin gbemisọ́lá wọ́n dẹ̀ jẹ́ mùsùlùmí ọmọ bíbí ìpínlẹ̀ ogun ni kò sọ́ra o iyo dudu ni o ga ni won bata ese merin ati mesan won ni okunrin to ma fi awon pelu agbelebu ni o to de serious to kawe to de nise lowo to je christian yoruba to ga to de wa lati ipinle ekiti osun o si gboro mo onje ese emi te nbere pe onje ese okunrin we a lo so ti yawo ba sile obirin sa gboro mo onje ese okunrin gboro mo onje ese bi o ti epo wọ́n láwọn fẹ́ tó mú jẹ́ sí ọkùnrin ni o ẹjọ́ ọkùnrin ọ̀hún ó gbọ́dọ̀ wọ́n láàrin 52 sí 55 years ọkùnrin tí ò kí ń mú tí tí ò dẹ̀ kí ń mú sìgá òun náà ni arábìnrin gbemisola látàbúlẹ̀gbà ló ń bèrè fún.

0: Nke Omokabiesi
1: Awo ba ya se ba logun we fun
0: Loro obiri
1: o pa lori iwo ba mo je fun awon Ori kaluku lo le se pelu ogbon Sugba beru Olorun na ja wa ni loko Beru Olorun lo da isama
0: Obiri itunu itunu lati ikoto omo bibi ilu igbo lasako ni ibarapa ni pele oyo ni eji itunu 50 years ni o awon na ntaja obere ide da in fact mo fe le pe se emi wa lo npe mi olo nde igba fun won lenu oko won won ni awon atoko awon awon ti kora awon sile arabere itunu won o ke se o to dudu won o si pupa won o pupa ju bako na won o fi be sora muslimi ni won de ga bi won bata ese mefa ati eyokan won ni awon ore awon lawon notary awon wa sebe wa nle se bond fm o pe eto bayi ma gbo eto bayi ma gbo won nkan to ndasun le o lewu olorun de bless e onise lowo abire yi won de ni awon obi omo mo sugbon iru okun ti awon fe ni eni to nise lowo to be ni moto ati le ti o ti ile ti ara ti e na ni awon fe nitori e won ni fun ara won awon ti kole igbe fun ara won awon de se fence yika to ma mu enu awon dun ti ko ni ma saroye ngugba ti awon mejeji awon jo ma mu mu enu ara awon dun won ni awon mejeji okunrin atobirin yi won na wa jo ma mu nu awon dun awon de mura awon lo si ibi giga ju bi ti won wa lo okunrin ti o kin se baba arugbo ni won ni awon fe o to je muslimi ti o kin muti ti o kin mugbo to de wa oke obirin ibi mo so won ni awon ti ko le tara awon awon de olorun bless awon na awon de se fence yika sugbon nisin okunrin ti o ba muti ti olorun de bless to ni se gidi lowo to ni moto tara park si logba to de ti ko le se mo sugbon ibalopo nikan ko so mo bibi nu o awon de ma mu na awon dun ni arabirin itunu lati ikotun age wonder age won 50 years ni o arabirin kemi lati ikorodu ojo ori kemi 49 years ise na ni lo nse o de ti bimo meji sugbon awon omo yi o si lodo obirin yi o si lodo oko e mo kristeni o na ni kemi se o de je eyan dudu omo bibi ipinle ondo ni o ko fi be lominara onje omo e niwaju ori sekele te ba fowo bu bayi o ma lowo kan ni be gele na ni owo yi na se ri amo oga bi won bata ese marun ati meta oni okunrin ti awon fe ni en ti ojo ori en be laarin 55 60 years oni boje mus christian boje muslimi koko ibe ti ohun fe ni pe ki okunrin ohun ko nise lowo o de ni ohun fe bi momo o iyen ke mi lati ilu ikorodu olohun obi momo Mr. Yakub lati agege age Mr. Yakub 44 years ni o o kawe gboye degree ise awon akomonikewu ati oluko nise ton se yawo won ti lo won de je won de ti bi omo kan omo bibi ipinle Kwara ni Mr. Yakub je odudu ko fi bere sora o ga ni won bata ese marun ati meta won ni obirin ti awon fe ni en ti ojo ori e wo laarin 25 si 30 years to n gbe nilu Eko ta wa yi to de kawe bi NCE tabi HND to je Yoruba Hausa tabi Kogi ti o de sora ju Mr. Yakub lati agege 44 years won ni awon afero obirin be je ki ma ki egbon mi se go ventures e se o ni sa o alagba segun gbe ile e se thank you very much sir ebi o ni pa yin o arabirin Deborah lati ilu Sagamu arabirin yi 57 years ni o tro n gbo aketekete Sagamu ise karakata oja ona ni ise to n se opin ni won o tumo si pe oko won di se laisi sugbon eni ti obirin pada fe ngba na won ni omo ti parako ni awon ti e bo sowo ni pe ah ele ti wa koja be o oti ni arabirin yi Deborah Christian ni won ni awon ti bi omo mefa won o fi be sora pupo won dudu mosiga ni won bata ese merin ati mefa won ni awon fe okunrin ti awon fe ni omo ipinle Eko ti ojo ori e oju 60 years lo ti awo te na ti dologbe ti be so ra pupo to dudu to ma fu awon layo kiko ti re ke muti ti o ke mu siga ti o de bi momo ye arabirin debora lati ilu sagamu o na wo so be fun mi ko to di pe mo to si waju nde asiko je ke sare pe ero ibani soro mi olumide olalere te mo si olumaiti anfani de nbe na fa nte ba fe polo lori awon eto yi abi awon eto wa nbond fm abi e fe ra eto yi loruko ile ise yin ero ibani soro mu ri 080 87 21 15 12 lẹ́ẹ̀kan sí 080 87 21 512 Mr. John láti Èjìgbò Mr. John Èjìgbò 57 years ni ilé-iṣẹ́ ńlá kan náà ti ń ṣiṣẹ́ wọ́n rẹ̀ ti bí ọmọ méjì ṣùgbọ́n ìyàwó wọn ti lọ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ni Mr. John ẹ̀sìn kírísítẹ́nì dẹ̀lẹ̀sìn tó ń ṣe wọ́n dúdú wọn ò fi bẹ́ẹ̀ sọ́ra wọ́n ga níwọ̀n bàtà ẹsẹ̀ 5 and 2 wọ́n ní ẹni tí èjì ẹ̀ bọ́ wà láàrin 35 to 48 obìnrin tó ní ṣẹ́gun pàtó lọ́wọ́ tó dẹ̀ jẹ́ eléde Yorùbá bíi tiwa tó jẹ́ obìnrin tó dúró gbẹ̀kọ́ láti lé wá kódà wọ́n ní bó jẹ́ mùsùlùmí àwọn afẹ́ ìyẹn Mr. John láti Èjìgbò Mr. Alabi láti Ìjàyè Òjokoro èjì Mr. Alabi 35 years ni o kò ìfẹ́yàwó rí bákan náà kò ìbímọ rí youth pastor ni nínú ìjọ CAC wọ́n dẹ̀ tún jẹ́ supervisor ní iléeṣẹ́ ńlá kan tí wọ́n ti ń ṣiṣẹ́ ọmọ bíbí ìjẹ́rò èkìtì tó fi jẹ́ ìrìnlẹ̀ èkìtì ìrànlọ́wọ́ èkìtì tó fi jẹ́ ọ̀rọ̀ ọmọ kan àwọn èkìtì máa ń kàwé o ọ̀gá ni wọ́n jẹ́ wọ́n kàwé wọ́n tún da kírísítẹ́nì òun náà ni Mr. Alabi yìí ṣe wọ́n dùn orí mọ̀yàn lọmọkùnrin kò dúdú bẹ́ẹ̀ kò pupa kò dọ̀ fi bẹ́ẹ̀ lómilára wọ́n ní àwọn fẹ́ fẹ́ obìnrin tó bá lómilára tó lẹ̀ lọ́múràgàjì ọmúràgàjì tó dẹ̀ tún lápò tí náà lọ́wọ́ ẹ̀yìn gàǹgà lọ́wọ́ ẹ̀yìn tó jẹ́ ọmọlúàbí kódà wọ́n ní tí àwọn bá rí obìnrin ọlọ́mọ kan àwọn afẹ́ ṣùgbọ́n èjì ẹ̀ ó gbọ́dọ̀ wà láàrin 25 to 38 years ó dẹ̀ gbọ́dọ̀ níṣẹ́ kan pàtó tó ń ṣe lọ́wọ́ ìyẹn Mr. Alabi láti Ìjà Òjokoro arábìnrin àánú olúwapọ̀ láti Agége èjì wọn 65 years ni o 65 years ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni ìyẹn àánú olúwapọ̀ wọ́n dẹ̀ ti bí ọmọ o wọ́n jẹ́ èèyàn pupa àwọn nìkan ni wọ́n dẹ̀ ń dágbé obìnrin rẹwà wọn ò sì fi bẹ́ẹ̀ sanra púpọ̀ kírísítẹ́nì ni o wọ́n ní àwọn fẹ́ ẹni tí ò kí ń mutí tí ò rẹ̀ sanra tí ò bímọ mọ́ tí ọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 60 to 70 years arábìnrin àánú olúwapọ̀ bẹ́ẹ̀ kí n tiẹ̀ fún BS Media láti Agége àánú olúwapọ̀ arábìnrin Oyinkosola láti Ìyànà Ìpájà èjì Oyinkosola 52 years ni o ọmọ mẹ́ta òun náà ni màmá yìí ti bí wọ́n sì ń dágbé ni ọjà ni wọ́n ń tà àwọn àtọkọ wọn ti túká ìpínlẹ̀ Èkó tá a wà yìí òun náà ni wọ́n gbé bí wọn sí ṣùgbọ́n ọmọ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní àwọn kàn nílùú ọkùnrin tí àwọn àjọ máa wọlé ìwọ́de nìkan ni o ó ti yẹ yín ìwọlé ìwọ́de nìkan ni kò sí pé àjọ ìṣọ́ àjọ ń jí o wọn ọ̀dẹ̀ ni kò sí ọ̀dẹ̀ sí pé à ń bímọ fún àwọn bẹ̀ arábìnrin Oyinkosola yìí olómìnira díẹ̀ ọmọ wọn náà ó wà ní déédéé ọwọ́ àkàṣù ṣùgbọ́n ọlọ́run tún fún ọlẹ́bùn lọ́wọ́ yìí náà gbogbo ọlọ́run jọ mọ́ wọn ni ìbálòpọ̀ nìkan àti ìtọ́jú ni wọ́n ní àwọn fẹ́ lọ́dọ̀ ọkùnrin tó bá yọjú tó bá dẹ̀ nífẹ̀ẹ́ sí àwọn wọ́n dẹ̀ ní kírísítẹ́nì ni ọkùnrin tó bá yọjú fọ́ọ̀mù wà tẹ máa gba àtobìnrin náà ṣùgbọ́n kò gara jù fún security purpose ni o arábìnrin Dorcas láti Sango Ọ̀tà èjì Dorcas 54 years ni ọmọ ìjọlọ́mọ Celestia ni kò dúdú kò sí pupa àwọn àtọkọ wọn ti túká arábìnrin dẹ̀ ti bí ọmọ kan rí ó ga bí ìwọ̀n bàtà ẹsẹ̀ 6 and 1 ó dẹ̀ rẹwà lóbìnrin wọ́n ní ẹni tí ó ga díẹ̀ tó ń ṣe ẹ̀sìn Celestia tó bẹ̀rẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run tí ò tí ì bí ju ọmọ kan sí méjì lọ tó níṣẹ́ lọ́wọ́ tó bẹ̀ ṣetán àti márìn kíákíá ta wa jo ma gbe papo ke te bi oko ati awo nule sugbon o wa so fun mi woni awon obi omo olumaye ti mo ah mo ti gbo o sugbon ti oro mo ba wo o je pe okunrin ohun o tojo awon dada niyan o se mo ko bere to ba fi le mo bere like o se ro ba ni so mi awon po le oko e po le obi le po le dada awon to npe mi to serious awon na ni mo ndaru ko dada ero iba ni so mi like o si 080-87-21-15-12 Mr. Daudu, not really gone, age Mr. Daudu, 62 years in you. Ise onisowo ọjà nise to nse elesin kristiani ni o omo bibi ipinle ogun ni won de je n to ni peyin ja oju won o ti bi mo ri won o de ti feyawo ri won de je yan dudu to ga ni won bata ese marun ati meje akunrin de lomi lara baba yi won ni obirin to ba je yoruba to de nise lowo ti o kin se le ability ti ko de lemi ikunrira to ma duro ti awon to de ma sin olorun lara won wa de toju e yen Mr. Daudu lati orile igomu arabiye ori ofe lati ejigbo eje ori ofe 51 years ni oja nanta omo ilu ikere nipinle osun de ni won de jelesi christi omo won disalaisi omo kan won bi omo na disalaisi won na wo le lo pa ngbon tun pa sile eko giga oko won na disalaisi obirin de rewa o lo mu omo ba yige kindi bayi ni o de rewa o pa ferefe won ni awon fe okunrin ti age be laarin 55 lo so oke to de ni se lowo obirin na de ni se lowo oloko owo oja ni olodun de gba fun won koni ju baye lo je ki dupe lowo fun card sa ati gbogbo sakoso le se bond fm 92.9 ba kan na kabiyesi oba awuse onigbongbo e se kabiyesi o mu dupe lowo yi o a ma ri pe o omi mi de olalere loruko temi o be si pe mi ni olumaiti omi eko eko ni Ora lasun, ora lasun.

kò sí ránbẹ̀ kọ́lọ́hún kó délẹ̀ fún alhaji ayinde barista sikiru ni. Bírin àjò mi ṣe bẹ̀rẹ̀ rèé. Ọ̀dọ́mọkùnrin ni mí. Mo bẹ̀rẹ̀ ìgbésí ayé mi wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́. Lóòótọ́, nígbà tí mo dẹni obìnrin, iṣẹ́ ọkùnrin gùn mí, èmi náà jagun díẹ̀. Mo pa wọ́n jẹ lọ rẹpẹtẹ. Mo ṣáà mú wọn balẹ̀ ṣóṣóṣóṣóṣóṣó ni a gbọ́dọ̀ ṣèṣe ọkùnrin kó tó di pa a máa réyàn kan gbé sílé. Èmi náà ṣèṣe ọkùnrin. Àmọ́ nígbà tó yá, tí mo dẹni tó máa gbéyàwó, mo pàdé olólùfẹ́ mi. A fẹ́ ara wa.

ọrọ̀gùn ọmọ obìnrin jí ọlọ́run nípè ó fi ọmọ obìnrin kan ṣoṣo tó bí ó fi sílẹ̀ sáyé lọ ọmọ yóò ju ọdún mẹ́rin lọ bàbá yìí ti ṣe ìlérí pé lóòótọ́ òun ṣe ìlérí pé ọmọ yìí kóhun ti ẹ̀ tó fẹ́ ìyàwó mi á dàgbà á tójú bọ́ ó dẹ̀ tún ń ṣe ìlérí fọmọ gan pé ó dìgbà tóhun gan bá di ẹni ọkùnrin tó ń di pé ó fẹ́ lọ lé ọkọ kóhun tó gbé obìnrin mi wọ inú ilé wá bàbá ìjó lóòótọ́ ló kò ṣe wọ́nranwọ̀nran kiri nígbà tó ń wá ọmọ yìí náà ti dàgbà ó mú ìlérí ẹ̀ ó mu ṣẹ nígbà tọ́mọ ti ń dàgbà ọkùnrin tíyàwó ẹ̀ ṣaláìsí tó dúró ọdún márùn-ún ọdún mẹ́wàá a lè sọ pé kò gbìyànjú àmọ́ ọmọbìnrin yà máa sọ yí pé òun ò fẹ́ mọ́dá fi gan o òun ò fẹ́ wàhálà olóbìnrin dé kó má dì í pé bàbá òun gbéyàwó tán òun á wá dì tá a máa gbá lórí gbá lọ́hùn-ún ìlérí tí bàbá òun ṣe kó mu ṣe kó jẹ́ òun ò ní kí bàbá òun má lẹ́ni tó máa fẹ́ o àmọ́ kí bàbá má gbé wá inú ilé tóun àti bàbá jọ ń gbé irú kí leléyìí ó ti dàgbà èmi náà nílò ẹni táàjọ máa sùn táàjọ máa jí mo ti ẹ̀ lẹ́ni tí mò ń kò lè dàbí ẹni tó máa wà ní irú òru báyìí sì ká ti ẹ̀yìn sọ́tún káríbi jarun pálù káríbi gbórí sí kó ṣe lùbúlùbú bàbá mi èmi ò ní ẹ má ní girlfriend o ẹ ṣáà má gbé wálé tóun máa fi níyàwó tóun máa fi lọ́kọ tóun máa kúrò nínú ilé o.

kí n má fa ọ̀rọ̀ gùn torí àkókò. Bàbá yìí pe ọmọ ẹ̀ jókòó. Ó jẹ́ kó mọ̀ yìí pé ó ti dàgbà. Ó yẹ kí ó fi ti òun náà kó understand òun. Òun ò lè máa bàbá yìí lọ. Òun ti gbìyànjú. Obìnrin kankan ò lè wálé. Kó máa forí gbá ẹ lọ́hùn. Òun nílò obìnrin. Gbogbo àwọn tí bàbá yìí ń fẹ́ níta. Ó bá ti sọ fún wọn, ọ sì ń bá rìn àjò lọ, Wá rí pé, mo fẹ́ wálé, òun ò lè, tó ń bá tẹ̀ máa fẹ́, ìta ló máa fẹ́, irọ́ o, òun ò gbarú ẹ̀, àwọn obìnrin tó ti ń kẹnu sí. Èyí tó bá dì ìdí mú wálé tó bá takú pé, mo fẹ́ débi tó ń gbé, mo fẹ́ sùn síbẹ̀ sẹ́. Ọmọ yìí, ìyá ẹ̀ tó ti lọ, a máa bá a jowú. A máa fún àwọn obìnrin tí bàbá ẹ̀ bá gbé wálé. A máa fún wọn ní attitude tá a fi máa lé wọn lọ. Bàbá yìí wò ó pé kí ni mo fẹ́ ṣe. Láti ọdún ìwọ gan ti pọ́ ọmọ ogún ọdún. O ti ń súnmọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ láti lọ lé ọkọ. Obìnrin wo lòun wá fẹ́ gbé wálé tó fẹ́ máa dẹ̀ ẹ́ láàmú. Kàṣá àmá fọ̀rọ̀ gùn láàrin àwọn ọ̀rẹ́ ọmọ yìí tọ́jọ máa ń ṣe dàdìmí lọlé tọ̀hún lọlé ti bí tọ́ṣà máa ń ṣeré ṣá. Bàbá ṣáà padà

0: orúkọ yá àtúbi tẹ ti ń pè wá.
1: Orúkọ mi ni Lásìkò.
0: Láti Ìkọ̀tún. Kí ni kọ́ ṣe báyìí?
1: Ìyá náà ń gbà fọ́lọ́ ọ̀nà ni.
0: Ohun òun ní tó bá máa ṣe kó ṣe o. Òun ò kí ẹ o. Ṣé bá kò lè bímọ kó má fẹ́ ni kí bàbá gbà bẹ́ẹ̀ àbí dídán ni kí bàbá náà ta kú pé òun gbọ́dọ̀ fọmọ ni. Nígbà tí ìyá ò bá gbà ẹ ló ẹkọ́ àjọ ẹka lẹ́sẹ̀ ẹka lẹ́mà. Ẹ ló sà. Ẹ̀ka lẹ́sà.
1: Ètò alẹ́ màá lágbára gan. Ẹ fún ètò
0: wọn. Yẹ sà.
1: Wọ́n mi wá ẹgbẹ́ má bínú ọjọ́ yí ètò bàbá màmá ẹ̀ ó máa gba kámúyọ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe o. Ó máa gba kámúyọ̀.
0: Ṣé táwọn bá wá bímọ tó fẹ́ lọ kí wọ́n á máa wò pé chai. À á gbà bẹ́ẹ̀ ni àbí kò ní lọ lé wọn rárá.
1: Kó
0: àmúmọ́ra ni kán gbé jẹ bẹ́ẹ̀. Ok sà ẹ ṣeun sà. Hello ẹka lẹ́sà ẹkú àjìn o.
2: Ẹ̀kálẹ̀.
0: Ẹ̀rọ sà.
2: Ó máa gba kámú ni kò sí tó fẹ́ ṣe.
0: Kó gba kámú. Ọkùnrin yẹn náà gbọ́dọ̀ fi sílẹ̀ kó fọmọ yẹn lẹ̀ ni.
2: Kò lè fọmọ yẹn lẹ́ o ṣe máa sílẹ̀.
0: Ẹ má bínú sà. Kò lè fílẹ̀.
2: Kò lè fílẹ̀ orú fún lónìí.
0: Ẹ nígbà tí ìyá dẹ̀ ni pé kó má fẹ́ mọ òun kọ́.
2: Ṣé tó bá jẹ́ wọn tèmi ní ṣé máa gbà pé kó fún lórí kó fílẹ̀.
0: Ó dáa ẹ ṣe. Kò lè fi sí. Ẹ ṣe bàbá mi ẹ ṣe sà. Àwọn dádì wa náà ní kò lè fi sílẹ̀ kó má fi ílẹ̀ o. Kí ìyá gba ká mú ni kó lẹ̀ ẹ́ bẹ́ẹ̀. Ẹ ló sà ẹ ló mà. Ẹ ká lẹ́sẹ̀ bá a gbóhùn yẹn sókè.
1: Pilot ló gbòrò láti mẹ́ràn.
0: Láti mẹ́ràn ọ́yá.
1: Bàbá gba ká ìyá yẹn máa gba ká mú ni o kò ní kọ́ tán fẹ́ ṣe.
0: Wọ́n fẹ́ ṣe. Àmúmọ́ra ni òní ò pé ẹni tó ti jẹṣẹ́ òun rí ló wá padà wàá fẹ́ mọ òun. Kí wọ́n lẹ̀ ẹ́ bẹ́ẹ̀. Kábíyèsí náà wà lórí ètò ẹ máa bá kí kábíyèsí àwùṣẹ onígbòǹgbò ọba olúwa ṣẹ́gun adéyẹmí àjàsà. Kábíyèsí sà wọn kì í fi bọ́ndẹ fẹ́ ẹ̀mú ṣeré. Ìlú onígbòǹgbò la wà ń bí àwọn ni láńlọ́ọ̀dù wa. Ẹ ló sà ẹ ló mà. Ẹ ká lẹ́sà. Ẹ ṣeun sà. Rosco àbí Rosco. Moscow láti mu ṣin. Ẹ ṣeun. Ẹ gbóhùn yẹn sókè dáadáa ẹ jẹ́ kó gbọ́ yín ohun yín yàn jáde dáadáa. Papapọ̀ àtijọ́. Ó da ẹ ṣeun sà ẹ ṣe. Àwọn ní kí ìyá yẹn gba lé ságbójú kó má dẹ̀ wà níbì kankan tó ti a máa ro páàsì kan. Ẹ ló sà.
1: Orúkọ mi ni
0: Mr. Shehu láti Èjìgbò.
1: Bẹ́ẹ̀ ni màá. Mọ́mì wa kó má lọ jẹ́ wípé ọmọ tí wọ́n ń sọ yẹn nígbà tí wọ́n jọ ń wọlé kó má lè jẹ́ pọ̀ òun kan lórí ọmọ yẹn. Ṣé ìyàwó ṣe yarí pé kò sí nǹkan tó jọ.
0: Tí ò bá ń ṣe pé òun ló lọ mọ́ kọ́ ìyá kọ̀ wò pé ẹni tó ti jẹṣẹ́ òun rí ni òun ò lè jẹ́ kọ́mọ òun tún fẹ́. Ìyá mọ̀ obìnrin ò kì í gbàgbé ó ṣàmọye àwọn tó ti gba rí òun kọjá. Kò gbà lé ságbójú ẹ ṣeun sà ẹ ṣe. Ẹ ló sà.
2: Hello, Eka Ale.
0: Eka Ale, sir.
2: Anika ki ni o.
0: Oh, esh. Yes, sir. Eshun sa o. Eshi adupe, sir.
2: Yes, sir.
0: Mhm. Eshi. Ah, awon ni ki ya gba le sagboju ko fi won sile. Ki won fe ara won. Oro oje se so. Won ti bere lowo iya ki lo de. Ki lo ri lobe to faru owo, ko sa le fe ni. So ma dun so lati so fun baba omo pe ah. Eni yi o. Nigba ti mo nfe o emi na fi gba wo egbe ngbe yen o ohun ni mo se so yi pe omo yi o ni fe to iya won ni ko si hun to ju oriri Olorun ti so pe ona obe ni bi rin ajo se ma ri niyan won ni elebe elebe e fi sosun ke fi para egbale soyi agboju a riru eleyi ri awon yoruba lo so be o won ni a fi nderu bo loro ni loruko awon loga loga ni le ise Bond FM 92.9 loruko giwa ile ise wa Alhaj Abdul Wahab Alade Akosile la ki pe se be se n tete si wa.